0: ìjọ bá ṣe fọ́ pè ní mò ń sọ fún yí o.
1: ẹyin àgbàlagbà náà lọ.
0: obìnrin tó ti pẹ́ tó ti rọ́kùnrin tẹ bá bá a ṣeré kó tó ti pẹ́ tiẹ̀ tó ń gbé kíngun gbọ̀ngàn yóò tó wọlé gbogbo bí ó tutù ní. ọkùnrin kò pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ pẹ́ bá bẹ̀ tọ́lùkẹ́ ọlọ́jẹ́ ọlọ́bàjẹ́ wọ́n jáwé jókòó jẹ́ fún àlàáfíà fún yín bàbá mi.
1: àlàáfíà o. ẹ̀yin bàbá wa náà lè mọ̀ ju a lọ ẹ̀yin náà ni ẹ kalẹ̀.
2: ẹ kalẹ̀ látàárọ̀.
1: ẹ kalẹ̀ mà màmá mi.
2: àdúpẹ́ o.
1: ẹ kalẹ̀ mà.
2: alájà kan yín ni ọ̀yà títà
1: látòdò lẹ́yìn. oyè mọ́ mi oyè mọ́
2: mi
1: ètò ni ẹ mà.
2: wọ́n ti sọ̀rọ̀ púpọ̀ jù bí obìnrin yẹn bá ń gbọ́ àtọ́kọ àtìyàwó ọkọ lè má gbọ̀n náà ìmọ̀yàwó a máa gbọ́.
1: bẹ́ẹ̀ni.
2: ẹ rí yorùbá ní ìta bá ti sílẹ̀ ìlú rẹ dé. ilé ìtajẹ̀bọ̀ lálẹ́ ọkọ̀ gbà wá òbí gan lọ́gbọ́n. rárá rí àwọn fàtìyàwó mi tó jẹ́ tó bá ṣe wẹ́dí tán ọkọ̀ wà lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ ìbàyàwó wà ń bàjọ́ ìyẹ́ kó rí bẹ́ẹ̀. irú tí mo ń fà ló ṣẹlẹ̀ yìí. rí náà kọ àwátá jóòbì tó kọ wà lẹ́kọ̀ọ́ irú ẹ̀ bá fẹ́ wáyé á sì pa tuntun sọ̀sì ìyẹn lọ́dà. ẹ wá ní tí ọkọ ṣe yẹn ó kò rí ẹ̀ka àtò ibi tí òyì lọ sọ ẹ àsìkò òkúri òhùn ni ọkọ ní kò rí ọkọ bá tí àwọn bá ní òrì bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ náà nìyẹn bá wá fẹ́ fún ẹ ní fọkànbalẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣé òun gan gbèrò láti mú ìyàwó ẹ lọ sí ibẹ̀ yẹn ni ó bá yẹ kó gbèrò rẹ ni a ti wá níbi fọ́ di sàn a ti wá rọpò àtìyà a ti rá rọpò àtàwọn ọmọ rẹ nǹkan báyìí ni mo plan fẹ́yìn náà bẹ́kẹ́yìn náà wá ṣẹlẹ̀ wá mú ṣẹlẹ̀ wá mú bọ́ọ̀ ṣe rí kò sì yẹ kó rí nìyẹn mo rí pé kí ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ fún alẹ́ bùjọra wa lọ ẹlòmíì lámùmúra ní sáwọn kan ti sọ síwájú ẹlòmíì ọlọ́run fún lẹ́bùn rẹ̀ àlòmí ẹ̀ fẹ́ pé nígbà tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí ó bá bímọ gan pálówó gan pẹ́ ẹ̀lọ́wọ́ ìbímọ fún ní ìbímọ ọ̀nà ti dí ọjà bó ti fi yẹ ọmọ téèyàn tó fẹ́ kó bí ní èyí kan tó wá ṣe wà bí mẹ́fà wà ó máa ń yọ ọ́lẹ̀ fúnbìnrin yẹn ẹ̀bùn ni ọlọ́run ìdá wa dọ́gba òkú dé èyí ọ̀pọ̀ láàárọ̀ orí tí òyì náà ń jà ní lórí lójú sí mi òkú rí sápọ̀ kan obìnrin yẹn fi yín ọkọ ràn kọ́ tó lọ́ fẹ́ ṣe sí àtọ́ bá dé ní tọ́gbọ́n ìyàwó yẹn lè tíra ẹ ó gbìyànjú ó sọmọdé àbí ọmọ tí ẹ ọkọ pàápà akáramọ tó ọkan ní alábọwọ ìgbẹgẹlẹ lẹ fún ọfẹ ṣiṣẹ ojú tí òsè ẹgbàfọ náà ni àbákọlé níbi tí ọmọ tó ní ìdìfẹlù kọlé tí tó dé tí wọn mú káàkiri oyinbo tó ìbò mìíràn tó wà wá sí òrí lọfẹ bọlọba yọ lọ sùn ní ọrẹ kẹrin nígbàdà tó káàsá yìí làwọn tó kó àṣà àwọn lọ kò sì rí bẹẹ fún báwọn fẹ bá rí pé bá rí ẹ pé lẹyìn tá a mọ ọdún pé kò gbọdọ bàjẹ ètò wa nìyẹn ó bá ṣeé ṣe ẹyìn fáìtì ọkọ yẹn ẹyìn fáìtì ìyàwó ẹ báwọn tọmọ tọọtọ ń táwọn àwọn àwọn ńlá tá a dá sí yìí kẹ ẹ pílẹ fọkàn ara rẹ ọbalẹ wípé òun ṣe ni ṣéèkì láìní bàbá lámì tó lè gbàrú ẹfọ ọmọ tó bí jẹ ká bẹẹ sáfi wọn ní ká fi lọjọ ara wa wò ká mọ bó ṣe rí látó fi jọ ẹlòmíì tí òun lè gbàrú ẹ ilé gbàrú ẹ ẹjọ ẹ kú ètò yọ ẹ bá lè tó fi ni yọ ọdọ ọlọrun dẹ fún mi ṣe lágbára ọdọ àwọn ẹsẹ mi ń kọ o.
1: àlàáfíà lọ màmá àlàáfíà lọ wa.
2: gbogbo ní mo kí yín ọyìn ìbejì lọ́sàn ló sì bàbá mi lẹ́nu bàbá mi sì bì sí àti ìṣòro kí aago wa o.
1: ok ó ti pè lẹ́ẹ̀mejì lónìí ó ti pè lẹ́ẹ̀mejì lónìí ọrẹ wọn díẹ ni a ti dúpẹ lọwọ náà
2: wọn kọ ti tó gbé lọ
1: rè. ààrọ ọkẹ ẹ ẹ ti pè yẹsùn a ẹ ṣe o màjíṣẹ o màjíṣẹ o.
2: ẹyin ìbejì mo kí ní ẹbá tó kọ àtẹyìn náà wà ní ìfọwọlé mi
1: o. yẹsùn a mo ti pè wọlé
2: jù wọn mo ti yẹsùn
1: àmì o
2: àmì
1: yẹsùn a ẹ ṣe ma.
0: ẹkùn
1: jọ méjì jọ mẹta rè o.
0: Ọgbọdọ bàjẹ́ o.
1: Màmá mi Alájà Adéwọlé látọ̀yọ́. Orí ìjókòó
0: la
1: wà ó. Àwọ̀ àná ti jíṣẹ́ àwọ̀ àti jíṣẹ́ àwọ̀ àti jíṣẹ́ àwọ̀ àti jíṣẹ́. Bẹ́ẹ̀ àlàáfíà ni mo wà àlàáfíà ni mà. ami o Jesu ami ami o ami ami ami Jesu ami ami
3: be si awada ni ka je ma kukuya o ni ni sere un gbadu ki ababa re o ko le lowo bere lo pe ko ni o ko le lowo tan wa dohun tan o ti gbagbe odun mewa e wa ni kini kankan se o le mara duro fo ti odun mewa ise fu ise fu e je ba su bi di oro da din ka komo kuku ya danu o gbadu ki ababa re o ko le lowo wa koja sohun tan o ti gbagbe odun yin o tun wa send owo obi o deda to ni o se o tun se ju be lo kilomba gbọlọ re ro e je ku ke gba su gidi oro awo do yin ogo to yen o taba ti ni fe yin e gba pa ni fe yin ni te ba ro pe le re wa je a ni gba o ora lele da ti wa o wa ni kini kan si e o kire se yawo so on so ko wa ti bu ko bura fun pe odun mewa to ti wa lohun senti lohun o to ye ni o to ti dire kankan lohun
1: eyin okun
3: ni su gidi oro o ada ada su gidi oro komo kuku ya komo bi ku se sara o ni baje lagbara
1: o mi o
3: bawo ni je mi lade nko ati momo won
1: alafia ni alafia ni
3: eguro ni
1: eguro ni mi o jesu ami o ami mi o
3: e ka mo bi ti o
1: ko yesu ashima he hello
4: ali nka
1: eh baba mi lati ile o e ka lesa yes ara karo sa
4: ilu to gugwe kopa
1: eh
4: ara ye ilu bilin ta se ta fi kwara gana ti ye ba o
1: oye mi
4: okore o gbo an lo ba je bi se lo lo to ya ma se te dara yawo ke so je bi kan ke ni le pa an la so fun ni ni ite lorun laarin oni ti ja siri oni o fi yan le ti bayi o si lo to pelu re o ni ogba ko lo o si de iru okunrin tin da laamu to ba fi asiri tin sele si han so ro mo wa Nigeria mo sa o ti mo un ni ti o ni wa bi mo laye fabada o gbe o si tun wa gbo mo pe kawo ko to si ko ni o si si gugu e ko la na ko ka je ba okunrin lori re gan ko yo fuju be woran tori pe o ti mu foundation re aju e o ti din ti o le ri ba olorun ni ko ri ba o wa pe kini kan ri ba kan ke gbo ni o ba se ri ko gbe si waju awon elesin pe awon da lari won le da lari duwa to mo ba won o di awon e megbe ni adama do jina si awon e ri to sele se o ko ba wa di si abi nọba ẹkọ súnmọ ìyàwó ẹkọ ìrìnà sí èso nílé láì wọlé sọdọ rẹ iná ní ṣẹlẹ sí gbogbo àwọn ọmọ ànábì ádámà ní èsì wọn tí ìyàwó ẹ bá nífẹ ẹtọkàtọkà ní tí ọmọ ìgbìmọ kọ o
1: tí ọmọ kí ẹ mọ kọ ọmọbìnrin ìjọ
4: nígbẹ ọmọ kọ o tọba ìgbọmọ lọwọ yóò yíwọ o ìtẹ wà sí ẹ ló wà sí ń bẹ ẹ wà wọn kàn ẹ jọjúkọ ẹjọ sọrọ ẹjẹ báwọn èèyàn mi ṣe wí ẹjẹ kí táwọn èèyàn sọ tó sápamọ sọkùnrin gangan kọ mọ pé bí láyé ṣe rí nu kó sì gbà fún ìyàwó ẹ kí ti ọmọ bá àjà sáfán ọjọ agunlé ayọ.
1: kò ní bàjẹ́ lè tó tó gorí afẹ́fẹ́ kò ní bàjẹ́ lè tó tó gorí afẹ́fẹ́. Kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò mọ̀ ní bàjẹ́ kò ní bàjẹ́ Adéyinka ń sọ pé kò ní bàjẹ́ o. Kò ní bàjẹ́ lè tó tó gorí afẹ́fẹ́ o. Bàbá mi yẹsà dádì.
5: Ohun rẹ dùn ìṣe níṣẹ.
1: Ẹ ṣe o. Yẹsà.
5: Ẹ kú àárọ̀ o.
1: Ẹ káàárọ̀ sà.
5: Ó fẹ́ fi àsìkò yìí kí Bọ́dà Emmanuel.
1: Ok.
5: Wọ́n pẹ̀lẹ́ o.
1: Ó.
5: Wọ́n pẹ̀lẹ́ o.
1: Yes sir.
5: Ogun tó ti gbé dìpò ní sẹ́mọ́ o.
1: Àmì o Jésù. Àmì.
5: Sọ́rí sẹ́. Ogun tàkà alálójẹ́ orin lọ́pàá lórí.
1: Ok, ẹ má bínú sẹ́.
5: Ẹ̀sọ́ ogun tó ti gbé dìpò ní sẹ́mọ́ o.
1: Àmì o Jésù.
5: Ọkàn mi fẹ́ pè wọ́n àmọ́ gbà tí máa rántí ìrírí ẹni bá mi wo fóònù. mo gbadura ati yanene ati bora Emmanuel

0: obìnrin gbé ju àlọ. Ẹjẹ́ gbọ́n tẹ́ni ọ̀sán náà. Hello?
1: Adèyìn Yinka.
0: Sà.
1: Ẹ mọ̀ kó ṣẹ́.
0: Iṣẹ́ rí o látàrọ̀ lẹ ti ń pè pè pè pè pè pè pè.
1: Ẹjẹ́ náà ti rí.
0: Ẹ mọ̀ bínú. Ẹ mọ̀ bínú.
1: Ẹ mọ̀ ní dáhùn gbàdọ̀.
0: Àmì o, àmì, àmì o.
1: Ẹ lọ fún báyé tí òun padà lẹ́yìn.
0: Àmì o, Jésù.
1: Bọ́lá Gadi Ọlọ́gbẹ̀dẹ yín náà ló ń pè.
0: Yes, sir, bàbá. Láti lọ́kọ́já rè é.
2: Bẹ́ẹ̀ni
0: sà. Ah, ẹ̀ka alẹ́ sà, ẹ mọ́ bínú sà.
2: Yẹ̀sà.
0: Ẹ mọ́ bínú o.
2: Yẹ̀sà.
0: Yẹ̀sà, mo ń gbọ́ yín sà.
2: Ẹni ní àwọn tó ń bá ṣètò mẹ́ta ní bí kọ̀ọ̀bà tàbí tàbí òmíràn tí wọ́n fi ráyè bá ṣètò mọ́ bí àǹtí-mẹ́ni àti Bọ́lá Ìmọ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: À ń kí wọn.
0: Yẹ̀sà. Àmì o, àmì, àmì. Àmì o.
2: Gbogbo
0: Àmì o, Jésù. Àmì o, àmì.
2: Bó o, mo máa ń fẹ́ dá pé ṣètò nígbà mi dẹ̀ tàwọn ọlọ́pọ̀lọpọ̀ pé náà máa ń dá sí ìfẹ́. Ó bá dìgbà tí mo bá ti ba tun de bi pe nkan pa so ni emi na tun sa kan da bi
0: atun
2: ya ni papa sele yi gan na bi to ro yi gan na da yi bi o pa ni to ni se mo bi tun se number 1 ni se iba to fe bi ni yesu tun lo se ba ni mi so ja da ni
0: obinrin o so yen fun mi ko so yen fun mi ko so yen fun mi mi
2: o baba to da je pe ki so lo ja ba le ki o baba nle iyan ba ni gbogbo ni to se yi won ba mi fa o kan fe o fe ni ja re o kan fe se ra le si e la ala ko mo ba fe so lo gan mi o fe mo ko ti bi mo fun awon
0: e ti bi mo fun awon
2: o ti re re o ni ti se le ni to je pe o kan ye ko to de inu o lo ba obinrin o sa so pe ko lo bi mo ye ko lo gbo mo so lo mo kan ti do mo si gba ni aye won lo tele ori be o tele ori be o o ba gbo nkan ta won yan ti so nkan te kan le se bayi ke lo ba won ke so pa wa ara eni pe ka ke lo ba won pari awa ara lu and aso ara ni ke lo ba won meje
0: I'm not a big one.
3: Ejo tutu on ashiri benko ejo tutu
0: hello
1: yeah I dupe lowo olohun awon yan ti soro to po
0: be ni
1: o ni ndi kaka lati foma foma ke kiri si lawa
0: okay
1: ka de be ro lo soro lati moni ya
0: lati moni ya e ka le sa
1: e mo ko ti mo ko fe te yin
0: be
1: ma lo ko yin pe ti be te yin pe ta mi ti e try kẹjẹ kí obìnrin yẹn bóyá ní ìdàkọ́kọ́ ni o ọkùnrin tó ń sáfíìsì ẹ̀yẹn ti ń dàgbò fún un kó tó lè pọkọ ẹ dé kẹjẹ láti gbé kẹ sọ fún un náà kó tún sẹyìn kó sẹyìn pátápátá kó dẹ máa jẹ sí nǹkan kan yẹra kankan kórin ojúlówó ọkọ tó bá ṣe ju kẹ bá lè ṣe yìí náà mọ ló lè ṣe fún láìpọ gan kún yẹn o ló ṣe fún láìpẹ kẹ bí ṣọ pé kó pè yẹn fi ọkùnrin tó ń sáfíìsì ẹ nígbà tọkẹ òsì ní kó fìhàn yín kẹ báwọn náà sọrọ kó sún sẹyìn kó jọ kó mọ fìbí ṣe ọkùnrin tó jojúlówó káàjẹ ìmọràn tí ẹ tẹmí fẹ gba ọrọ yìí.
0: ẹ tẹ ìmọràn gidi rẹ sọ yẹn ọrọ gidi rẹ sọ ọrọ gidi ni ẹ ṣe.

0: Hello, Maho.
1: Àwọn ọmọ rẹ̀ torí kó mọ̀ bá sọ wípé ṣebí mi ni gbogbo wọn dá láre kó fi
0: kó wá lọ ṣe bí kó wá lọ ok
1: kó parí ẹ̀ síbẹ̀ só ti yé yín ẹ wá pe ọkọ nígbà kọ́ńkọ́ só ti yé yín yàtọ̀ sí pé ẹ máa pè wọ́n papọ̀ bẹ́ẹ̀ kọ́kọ́ pe ọkọ nígbà kọ́ńkọ́ ọ̀rọ̀ tí gbogbo kíní kó gbọ́ gbogbo everything kí àwọn náà bẹ̀ tó wá máa gbàdúrà èkejì gẹ́gẹ́ bíi tí dádì wa tó kó bèrè yẹn kó jìnnà sí ẹni tó ba sáfíìsì ìjọ kìnínní àná kó fi sílẹ̀ ọlọ́run á wà pẹ̀lú wọn nílé wọn ò ní dàrú ọlọ́run á dúró tì wọn
0: kọ
1: jésù àtọkọ àtàyà gbogbo wọn náà jọ jóúnjẹ
0: ọmọ
1: kọ jésù ẹni wọn sì
0: dùn
1: bẹ kí àwọn máa nẹ lọ́kàn láti ṣe búburú sí
0: ọkọ ẹ
1: kó mọ̀ bá wá rìflẹ́tì lórí ọmọ lọ́jọ́ iwájú. Torí kò sí àṣegbé
0: àṣepọ̀ ọmọ ló wà
1: gẹ́gẹ́ bí mary dẹ́ẹ̀ ti ṣe sọ wípé bàbá ló jésù ọmọ wa sọ wípé torí pé àwọn kókó mọ gbogbo everybody ló dá mi láre 98% báyìí ní ìsìn ló dá láre ṣùgbọ́n kó mọ̀ wá wo wípé òun wá fẹ́ lu agbára yẹn lórí ọkọ kó fi gbogbo yẹn fún ọlọ́run á wà pẹ̀lú wọn.
0: Àmì o,
1: ẹ ṣe
0: ma, dúpẹ́ ma o, ẹ ṣe. Hello, sir.
2: Gbọ́kọ̀ yẹn sì wà Nàìjíríà.
0: Ah, ó wà Nàìjíríà, ṣùgbọ́n kò sí Ìbàdàn.
2: Kò fà padà lọ mọ́.
0: Sá?
2: Ṣé ò padà lọ mọ́?
0: Yóò lọ o, a ṣì lọ o, bẹ̀rẹ̀ kò sí ní kò sí Ìbàdàn báyìí báyìí báyìí.
2: Ẹ̀kọ́ tó lọ ẹ̀bá ẹ̀rùkọ́ ẹ̀bá yanjú ẹ̀. Ẹ rí i pé ilé ẹ̀kọ́ tá a wà yìí. Obìnrin tẹ́ sí ilé gidi gan. Inú tá a sì ń sọ, èmi ń bẹ́ńbẹ́ o. Kó wá má mú ìlé bẹ̀. Sùúrù náà ti fi yanjú ẹ̀. Náà ni kò fi yanjú ẹ̀. Torí àwọn ọmọ yìí náà. Torí pé gbogbo bá jẹ lọ.
0: Gbogbo ọjọ́bọ.
2: Ọgbọ̀n ọjọ́bọ. Ẹ rí pé tá a bá ní olè ká sọ. Ta tọwọ́ ẹlẹ́ ọ̀dà ẹlẹ́ tá a bá tó ń nà. Gbọ́ ọba yá tí ọba ikú. Yóò tó gbogbo oru táwọn ẹ̀tọ́ náwó. Ọ̀rọ̀ bá a bá a sọ kó tó padà lọ. Ẹ sì jẹ́ kọ́kọ́ náà mọ ètò bá jẹ́ láìsí. Ẹ tán sì ní kẹ́ ẹ pé alábàáṣe. Kẹ́ ẹ bá a náà sọ̀rọ̀ kó sẹ́yìn.
0: Iṣẹ́ ńlá náà gbélé mi lọ́wọ́ yìí o. Mọ̀ mi àyò ìyàwó. Iṣẹ́ ńlá rẹ̀ o. Ẹ̀kọ́ ẹ ló mà á.
3: Ṣé ẹ rí tí ìbá ṣe pé obìnrin yẹn ti jẹ́wọ́ fún yẹn pé lóòótọ́ ni òun ní aborí yìí lẹ́gbẹ̀ẹ́?
0: Bẹ́ẹ̀ ni.
3: N tó ṣẹlẹ̀ sí yẹn tí ọkọ rẹ̀ fi ń sọ pé ọ̀nà yọkù lòlù. Obìnrin tí ò ṣe nǹkan kan tí ò bá dẹ̀ ti wọ̀ mí ní ọkọ bẹ́ẹ̀ tí ara rẹ̀ ó tutù gan-an nítorí para rẹ̀ ti wà lọ́nà nítorí pé wọ́n á ti lágbó ilé ìlẹ́gbẹ̀ẹ́ ògiri kò pé ọmọ rí bẹ́ẹ̀ torí ọjọ́ yàtọ̀ síra wọn. Ṣé mọ̀ pé bẹ́ẹ̀ yẹ kìí ṣe pé ó fẹ́ ná fẹ́ dọ̀ ṣe tí ṣe tó ṣe àbí tí mò ń sọ yìí.
0: Ó yé mi.
3: So káàkiri tí ì bá ṣe pé ó ti jẹ́wọ́. Ọ̀rọ̀ tí bàbá Ògbómọ̀ṣọ́ sọ ó ní mo padà wá kí lẹ́yìn yẹn tí ìbáṣepọ̀bìnrin yẹn jẹ́wọ́ fún yín yóò rí bẹ́ẹ̀ o. Irú rẹ̀ kan wà nítòsí ọ̀dọ̀ mi ní ìsìn tó ṣe pé láti di ọdún bíi mẹ́rin àbí nǹkan ní ìsìn ni wọ́n ti wà lórí ìjà sí ṣùgbọ́n mi lórí ọ̀fẹ́ àti ilé ọkọ̀ bá sọ̀rọ̀. Ọkọ ló ti tíráàvù lọ tẹ́lẹ̀tẹ̀lẹ̀ kì í ṣe kó Nàìjíríà o tó ti tíráàvù lọ tẹ́lẹ̀tẹ̀lẹ̀ ó wá padà dé. Ó ti ń lọ bí ọkọ bí ọdún bíi méjì níjọ́ tí ó wà padà délé tí lórí ìyàwó ẹ̀ ló bá ní bó lára yín wàṣẹ tuntun bá. chairman.
0: Mm-hmm.
3: Which is so did that now, then you're alone. What is the law? Don't let him get to Walena. To money, Louis, you're saying to Rocco, you pass on. Then, Sam, I don't feel it. You tell your valet, you let your boom. Sam, I'm so rude. I'm
0: so rude. I'm
3: so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm so rude. I'm
0: Baby, hello, sir. Yes, sir. Baba mi ni Fiditi, baba mi ni Ogbomoso, baba mi Alhaji Adewole, gbogbo eyin te ba mi seto lale teni gbogbo yin patapata ni mo ki awuwa dukẹ lọwọ gbogbo yin patapata o
4: eto igbeyawo yi o mo gbadọ baje o
0: gbogbo yin ni mo ki e se mimi nkan te ri da ko yin gbogbo yin ta ile to mo ego o ti ku se ju meji bayi mo ki gbogbo yin gan fun riri yin mo mo riri yin fun o card gan te on load te fe n pe mi mo mo riri yin adaja te tun je adams lati egbada tuba mo ri yin lale teni se o si yoro loruko jesus loruko oluwa eyin te ni glaucoma eyin te ni cataract te ba sin rina anfani wa e wa pe mi leyin eto tabi laaro da e pe mi laaro la sori number mi 08064474794 08064474794 0244747794. Ẹyin tẹ́ ẹ sì ń wá ọkọ tẹ́ ẹ ń wá ìyàwó náà, àǹfààní ń bẹ fún yín lọ́fíìsì mi. Àǹfààní wà fún yín tí ìyàwó yín ti kú ni, tàbí ọkọ yín ti kú ni, tàbí ọkọ yín ti fi ilẹ̀, tàbí ìyàwó yín ti fi ilẹ̀ ni, ẹ máa bọ̀ lọ́fíìsì mi. Yóò rọrùn fún gbogbo alágbára lọ́wọ́ Ọlọ́run láṣẹ Elédùmarè. Ẹ̀yin tẹ́ ẹ sì ní oyún ìjù, bàbá kan bẹ ní Igbóọra tí ń bá wa ṣe. Bó ṣe jẹ́ nù 08064474794 08064474794 òdìjọ́ mẹ́jọ ẹ̀ ní ó dàbọ̀.

Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo àlàyé ọkàn tó ń gbọ́ mi ní wákàtí yìí, láàárọ̀ yìí tó jẹ́ ọjọ́ Thursday, ọjọ́ tó ní agbára, mo gbàdúrà níbikíbi tó ti ń gbọ́ mi, àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀. Àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀. Lórúkọ Jésù, ayé ò ní jalè ẹ̀mí rẹ̀. Gbogbo ẹni tó ń sàmí láàárọ̀ yìí, àmì tó fi mọ̀ pé Ọlọ́run ló dá ọ, àmì tó fi mọ̀ pé Ọlọ́run wà láàyè, àmì tó fi mọ̀ pé Ọlọ́run lè gbéyàn dìde, àmì yẹn ó bọ́ sí ọ láàárọ̀ yìí. Ẹnìkan ń sàmì, ẹni tó yẹ kó mọ̀ tó gò fi jáde, ó yẹ pàdé ara yín. Mo ní mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀, mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀ o, mú mi mẹ́ni tó yẹ kí n mọ̀, kí n má bàa mọ bí mo ti mọ̀. Ó yá

gbogbo ìran rẹ báyìí ni ó rí fún ọ ìwọ kọ ló sẹ ṣùgbọn ẹni tó jalè ní ẹ ṣe pé fún wọn wá sọ pé gbogbo ìran rẹ ṣe bí kì á sì ebo ń lọ sẹ kí ló ka gbogbo ìran rẹ èpè yẹn ó dẹ bọ sórí ìran rẹ ó dẹ ń jà lọ ẹnìkan ṣàmì gbogbo ń táyé ti sọ sí ẹlẹ́dà rẹ tó fi dá ọ dúró láàárọ̀ yìí ayérayé yìí dànù orí ẹ mo fi sọ pé kí n fẹ́ nìkan hàn ẹni tí ń jẹ́ jésù olùgbàlà tèmi ó rà mí padà ó sàánú mi ó ní.

ọlọ́run méjì méjì ti bàbá àdúrà yín kí 47 ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀. Àti Korodu garage. Ẹ̀wọ̀ mẹ́rúwá tàbí Micra tó ń lọ sí ẹ̀rọ ẹ̀dẹ́gbẹ́. Ẹ̀sọ̀ kalẹ̀ ní gbẹ́gà bus stop. Ẹ̀sọ̀ dẹ́sùn ní kejì títì. Ẹ̀mí ọ̀kadà kẹ́ sọ fún wípé chọ́ọ̀chì bàbá àdúrà yín kí 47 lẹ̀ lọ. Àgbẹ̀yẹ bẹ́ẹ̀. Ẹ tún lè gbé tẹlifóònù nọ́mbà yìí 0806648 1455. Orú ọjọ́

0: Africa PLC Beyond Buildings.
1: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
2: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
3: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
2: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
1: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
3: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
2: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
1: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
3: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: the name of Jesus.
1: Amen.
0: Yeah, but if I go out for it, my sobulu nkajade, when I put my 2 years, I'm going to go out for it. I got my bro, I want testimonies when. Oh, my fool, I need to go out for it. I know my bro. Benny, on your Friday, this year, la, ni Lubadan. Benny, when a youth press concert, oh my number the quarters, yen a coco, near ja, touch what over la ja, yes, I want a money so near bullet by the Saturday, I want a money youth retreat, la baralon, la tagumesaro, and now was to be, oh yeah, Laura, no back. That's it, Belleje, go worry.
2: Daddy, a carosa, more anointing, no, should be a bad millennium, or look at me to tell you. Dennis, you do not long, but I said, you're a breaker or you're a far time by Sunday. Monday alone, yummy, let me that you must already imagine moving. That you must already imagine moving. More for rich clients in me, because for the past 3 months, you she said, more than 5 months, you she said, Mantoro, Moto Berlin, Mama Yahoo, my Yahoo, the church, my Yahoo, the baby, one was. Long, oh, they shake me. So, no matter the one long bang or little breaker, oh, yeah, daddy, you are leave me. We must get the same in a ticket to make our thing. Oh, no, like a shop between, oh, no, on your Sunday. Moloke, about what you say, no, first song, wrong, first song, but oh, song, but like that, pay agent in it, oh, shit me, because I'm an estate management. Agent in a shit me, it's like a couple of 50,000. Lọ fun mi ni 22,000 mo de gba se mi je ko fe ti mo ti rowo mo so ijo yen gongongon another client ni to rent a room serve mo wa ri 200 mo tun sare lo so owo ma je mu mi mo tun sare lo so mo be tun so mo so le gba to wa ya enikan na to wa wo fun mi 3,000 baba mo dupe o ife yin fe mi o látọdún tí mo ti wá prophet ni mo ti rí prophet tèmi o ọlọ́njọ èyí tó tún kù tí mo fẹ́ kí bàbá mi bá mi gbàdúrà sí i ó ní ilẹ̀ tí wọ́n fún mi tó wà ní ìyànà ìsásí tó dẹ̀ ní sí ọ̀fọ̀ wọ́n ní 1.5 billion 10 plots ó wà lórí fóònù mi báyìí ṣe bí ọba igbọ́dọ̀ branch ni mo wà bàbá mi mo dúpẹ́ o ìpè yín pé mi o mọ́ àná ìtì o.
3: Ẹ kò ṣe olúwa sá. Ọlọ́run sọgbàrà yín dọ̀tún. Èmi náà lẹ́rí o, ara àwọn ọmọ ọjọ́ yín lórí afẹ́fẹ́ láti Ìlọrin. Omi tẹni ká fi ẹyin ṣe níjú òní. Mo ṣe ṣe ẹyin yẹn tán tẹni ká jẹ́. Kí ní kàn máa ṣe mí lẹ́yìn mi? Mi lè kẹ́yìn kò, mi lè bẹ̀rẹ̀. Bá fẹ́ jìde ìnira ni. Ibi àárín ẹyìn. Sọ tí mo sì kọ̀ǹplẹ̀ ní ọ́sìpítù wọn ní ọ̀sà ni. Mo ti lògùn ọ̀sà lògùn ọ̀sà mi rí àtọ̀. Bàtí mo wá jẹ ẹyìn yẹn tán, mo mú mi ẹyìn yẹn sí, mo mú láti ìgbà yẹn mi gbúrò rẹ̀ mọ́jú bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o. Mo dá gbogbo ọpẹ́ àti ìyìn padà sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bàbá ṣe bí ọba. Èmi náà nẹ́ẹ̀rí. Àwọn ìyá kan náà, ọmọ ìyá tó bá mi ṣiṣẹ́, ọmọ rẹ̀ ti ń lọ bí 11 years, ó ti gbé ní 11 years. Ọmọ yẹn máa tọ́lé tí ìyá ẹ̀ bá wa dé. Yóò sàmọ̀ sùn kí ṣe kò sí ṣẹ̀ṣẹ̀ pé ó rẹ̀ ó ní rárá pé ọmọ òun máa ń jíròrò orúkọ kò tọ̀ tó kò sí ló máa tọ̀ nílé kò sójúmọ́ ẹ̀ tí ò ní tọ̀ nílé wọn lò dá mọ bú omi kò fi sí ibi program tí mo ń gbọ́ yìí tàbá ti gbọ́ tán kò máa mú pẹ̀lú ẹ̀mí ìgbàgbọ́ pé agbára ọlọ́run ṣe bí ọba máa wọnú ẹ̀ ìtọ̀ yẹn máa kúrò kò ní máa tọ̀ sára lóru mọ́ tọ́lá ọ̀sá gba gbogbo ògo àdúgbòtọ́mọ ẹ ti mú mi yẹn di bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀kọ́ tán lé mọ́ o ọ̀rọ̀ bá ṣe bí ọba mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọlọ́run bó ṣàgbára yín dọ̀tún.
4: Pẹ̀lú ọlọ́run ṣe bí ọba ẹ káàárọ̀ o bàbá mi ẹ ṣe o mo dúpẹ́ o. Mo dúpẹ́ èmi náà ti lẹ́rìí o èmi náà lẹ́rìí o mo ń sọ̀rọ̀ láti ọ̀nà ìjọ̀dún mo ti ń sọ̀rọ̀ lọ́nà nílùú ìlàrò èmi náà ti lẹ́rìí o fẹlẹ pe ninu osu keje odun mo dede ri mo ni mo fe ma gbo baba se bi oba mo fe ma wo lori ori phone alafowo sun o mo ni se gbe phone la le mi lowo ni a inu mi du ayo mi ku a mo dupe dupe dupe mo dupe pe a olorun se bi oba a o ma sere fun mi na ma ti leri ba do ma dijo kanu tori mi ti mo wo e ki le send e ri mi ma dijo kanu ba tun wo e sadura fun wa laaro jo ni pe ka ma lo ma ba ni pade ki mo se wetan ti mo jade nlo pe ki ma lo si shop mi tori horo gbo ni mo nta mo se bo sita pe mi ra n customer wa kan de ma ba mi raja mo ma ba mi raja 3000 4000 awon ni mo ti edu pe ma fe le isowo laaro yi oluwa seun mo ba ki won mo se ki won ti mo pada si ibi ti mo tin taja bẹẹni ọrẹ ẹ bá pè mí ló bá fà mí lọwọ ló ní kí n wá nítorí pé má bá mi ra ọjà mi kí n fi yẹn ṣẹwọ ni ló bá ní à ń ní ọrẹ òun ní kò ń fún mi ní 100,000 mo ní ẹ èmi mo bá fò sókè mo jó láìrí nì mo jó bí aditi mo yíra mo yípo mo fò sókè mo kúnlẹ̀ mo dúró mo ni ara rọ̀ mi dáadáa ń gbọdọ̀ sọ nǹkan tó kù inú mi dùn mo wá sọ mo ní àṣẹ ọlọ́run ṣe bí ọba àṣẹ báyìí ló ṣe máa ń ṣoore ẹ̀ ó ṣoore fún mi ó ṣoore mo sọ bẹ́ẹ̀ sọkàn mi pé ó ṣoore fóònù fún mi ní ìjà mi tí mo bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́dọ̀ bàbá ṣe bí ọba ó tún gbé 100,000 lé mi lọ́wọ́ láàárọ̀ yìí olúwo ṣe mo ṣàdúpẹ́ lọ́wọ́ àwọn yẹn lọ mo wá wò bí mi rékù àbí mo lálàá ni mi lálà ojú ayé ni mo wà inú mi dùn mo dúpẹ́ ọlọ́run ṣe bí ọba.
0: Sọ pé ọlọ́run ìfà.
1: Ọlọ́run ìfà.
0: Oṣù ìfà ni mo wà yìí.
1: Oṣù ìfà ni mo wà yìí.
0: Ogun tó bá lò ń jẹ́.

0: owó láti rí dájú pé olúkúlùkù oníbàárà gbádùn ẹ̀tọ́ rẹ̀. O ní ẹ̀tọ́ láti rí iye owó nǹkan kedere. O ní ẹ̀tọ́ láti gba àlàyé tó tọ́ nípa ọjà. O ní ẹ̀tọ́ láti gba owó rẹ padà. Tí iṣẹ́ tí wọ́n ṣe fún ọ kò bá dára tó, láti gba àlàyé lẹ́kúnrẹ́rẹ́ pé 0805-600-2020 tàbí 0805-600-3030 tàbí kọjá sí www.fccpc.gov.ng. Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyan oníbàárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdú kan àti iyọ̀.
2: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi?
4: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
3: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Chai, my head oh.
7: Oga landlord, why you dey shake like ceiling fan?
6: Eh?
7: My village people don come again oh. This one with your body hot so. You don't do test?
6: Yes, see result oh.
7: Oga landlord, no be your village people. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
6: Thank you, Oga Luta. I don't dey can't pay.
8: Luta, brand of Artemeta and Lumefantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
9: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
10: Splash FM 105.5.

0: Quaker Oats, much more goodness. Now in a new pack.
1: Ite meji omi orobo lemoni, sugar eduko ati iyo.
2: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: shiki shiki mami. Owo ti de
1: shiki shiki mami.
0: Ego kudi
1: shiki mami.
0: Owo de shiki
1: owo ni ya
0: owo lade owo ni moji
1: laaro yi
0: ajengbo ajengbo owo ni mojiri
1: yo wole to wa lagbara lo
0: ami ami
1: a ba won ni lowo ni ani ni lo
0: ami ase o edumare owo la fi soge owo la fi saye
1: be ni
0: kọlọ̀ ọba kó jọ̀wọ́ kí ó rọ̀jò bùkún ẹ̀ o sórí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀dà àwa ní inú dídùn àti ayọ̀ tó kún rẹpẹtẹ wípé àlàáfíà rẹ wà àlàáfíà làwa náà wà lápá bí torí pé ìkànnì ọmọlúàbí bá méjì kọ́ ó splash gan mani ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ gbórí wọlé jùjùjù ni àhàndí wúrà ojúlówó ọmọ ògbómọ̀ṣọ́ ẹ wo bó ṣe ń lọ bẹ́ẹ̀ làwa ń tẹ̀lé lápá bí tá a wà yìí ọ̀yá onílé ọ̀tún ẹ ké sí onílé ọwọ́ àlàáfíà ẹyin tẹ wà lọwọ iwájú ilé iwájú ilé ẹyin ẹ ké sí ẹyin tàárín gbùngbùn ọyẹ gbéra tọ kẹ wá lọ sí àtà ayélujára ní àgbáyé ojúòpó facebook ẹ lọ ṣe àwárí ìtọ́nà /fm105.5 ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín
1: ẹ jẹ kí o máa
0: gbéra sọ ayọ̀ tá a fi jáde ònà àwọlé o ó ń jẹ òwúrọ̀ yín rèé àwọn àwé ìròyìn ojoojúmọ́ ilé wa wọ́n sè é ó dìná okun kẹkẹ okun fọfọ o pelemọ o yampiam ọpọ pa ọpọ gan
1: ogan ti
0: o ajengbo gan ti o
1: ogan boy
0: ogan boy ogan mọsan ogan baba gbogbo ẹ pata fún ìgbàyé gbádùn yín ni káàlẹ mọ bí iṣẹ dé dúró ní tìbútòrò orílẹèdè yìí kódà àti àwọn orílẹèdè àgbáyé tọlá ni aládé lájà lórúkọ tèmi yéèrò yín ní àwòkọṣe rẹ ọmọ tán sọ tán sọ tán gbúraye àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ńbẹ.
1: tó temiladé àlòkọ lèmi ń jẹ èmi náà kí wa káàbọ sí àkọtún ìròyìn ti fún tẹdọ ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm àwa làgbà àwa làkọ́kọ́ àwa náà ni bàbá wọn.
0: bó ṣe jẹ́ nìyẹn ó dá ẹjẹ́ ká lọ tààràtààrà wọn ni owó kan ń bẹ mílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó orílẹ̀-èdè nàìjíríà ₦500 million bí owó ní ṣe wá láàárọ̀ yìí wọ́n ní gómìnà nípínlẹ̀ ọ̀sùn adémọlá adeleke ọjà ló ń tẹ̀ owó ẹ̀gbọ́ elédò oníjẹ́ farapamọ́ ẹgbà wá bá a ṣe rí ẹgbẹ́ eléyìí ẹ fi kínra ẹ fi ṣe ohun ìtura ẹ fi tọ́jú ara yín fáwọn èèyàn tí wọ́n lùgbàdì kọlù níbo lásìkò wo nígbà wo ìwé ìròyìn the nation ló gbé ojú ìwé àkọ́kọ́ láti gbé ọ padà lọ tèmíladé ara sójú ìwé ìkejìdínlógójì àgbọ̀nyẹ́bẹ̀ sẹ̀tìgbọ̀nyín láàárọ̀ òní o.
1: tó wọ́n ní bí owó báyìí náà ló ń ṣe ọlọ́mọge bí owó ló ń ṣe wá lóòrọ̀ yìí o torí wípé àkọ́mú àkọ́kọ́ àkòrí ìròyìn tẹ̀mí ó kà òun náà ló ń sọ̀rọ̀ nípa owó owó wo wá ni owó tó ní ṣe pẹ̀lú ìpolongo ètò ìbò fún ọdún 2027 wọ́n ní gbèdéke eléyìí tí wọ́n pe amọ fún ìpolongo ìbò sí ipò ààrẹ àti ti àwọn gómìnà òun náà ní ṣe bílíọ̀nù 171 billion naira ₦571 billion ọlọ́run o ní nàìjíríà yìí náà ó ti dá tó wọn ní tinubu àtìkù òbí mákindé wọn ní àtàwọn míì náà sì ni àwọn tí ó jẹ olùdíje 15 tí wọn ò mọ fira wọn ni wọn ò mọ fi ìgbà gbága tó sì jẹ wípé owó tí wọn pìyàmọ fún wọn láti náà ní ₦190 billion olúwa gbà wá
0: ẹwọ
1: ìròyìn ọhún ẹ gbọ́ tì fún tẹ̀dọ̀ rẹ̀
0: níbo lójú rẹ wà o
1: ₦571 billion
0: ajé owó kudi ego ọ̀dà ọlọ́run ọba yọ ṣàánú wa ọ̀dà ẹ jẹ́ ká lọ sórí tábìlì oyè délé wọ́n ní àwọn ti ń ṣàlàyé báyìí wípé ọ̀dà náà owó ìrànwọ́ epo bẹntiró oní ₦15.8 trillion owó orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ₦15.8 trillion wọ́n ní owó ọ̀hún bí a ṣe ná rèé àwọn iṣẹ́ àkànṣe tí wọ́n fi ṣe rèé ọ̀dà ń bọ̀ ọ̀rọ̀ wá dé dúró wọ́n ní ẹjọ́ mọ̀ yí pé àwọn ikọ̀ eto duro ta lati polongo ibo fun are Bola Ahmed Tinubu ti orile ede Nigeria won ti gbe aso lati ojule dele anyo owore ebudo gboga ikawe nla nko ti omoje ti apapo fun isodotun eka eto eko lorile ede yi obitibiti owo otoba yen na de ijoba apapo tun salaye nipa ilana isodotun kan fawon akeko to ba yan ran ti daradara lati ri pe won se ilana koriya fun won owo o tun ba yen na de ah gbogbo e laaro yi ajengbo owo ni ajo eleyi to tun ri si oro to ni se pelu ilana ogbon inu ati igbelaruge asa ati ise ni orilede Nigeria awon na to se be owo ona lo bade idare ise olopa owo ona lo bade awon akanse se lawon oju ona gbogbo iyen na mo lo to bilionu mewa ole ni egbeta owo orilede Nigeria 610 billion naira ajeniye agbaye be se ti gbo yin laaro ni
1: to iroyin eleyi ohun na lo nwa lati akata ajo eleyi to nsabojuto ise igbohun safefe eleyi ta mo si NBC won ni won fi kilo sita o fun gbogbo awon agbohun safefe awon akoroyin ati eni ti ise re ba jomo ka ma ka iroyin won ni awon se kilo lodi si awon ayederu iroyin awon oro to le fa wahala si igboro awon oro ikorira ka mo ti ifese iroyin mule ka ti mo sare gbe si igboro aye won ni awon sheki lo bayi o awon si nke tantan tan o won ni ka sora o ajo NBC ajo eleyi to nsamojuto ise agbohun safefe nile yi ohun na lo nfi kilo ohun lede o
0: Oda eje kebi ogbe wa lo sori oro kan o ton bota lati akata David Mark won ni o ti paro wa baye wi pe nbe toro ohun ti de duro eje mo pe eto edibo gbogbogbo 40 odun egbe wodun oko o le meje iyan odun 2027 oro bota ni apa bed punch lo gbe wa debe sugbon da na won ni gege bo ti je pe oni na ni ayajo isiju anu wo omo niyan lawujo wa ati ifese rinle ominira awa eyan jake jadu agbanla ye aya re orilede Nigeria ti salaye o wipe oya awon ilana isodotun re pataki julo awon osise leka ton ri si itoju awo omo niyan nibo wa ni oro deduro iwe iroyin the nation oje arigbo a o gbon yebe se ti gbon yin laaro ni o
1: to won ni leyin ogbon osu eleyi ti won ti wogile owo asele ori epo eleyi ta mo si subsidy won ni ijoba apapo orilede Nigeria na lo ti na owo eleyi to le ni trillion ogbon 30.6 trillion naira ohun na ni won ni ijoba apapo eleyi ti na o to si mu owo eleyi to ku die ko pe trillion 16 to fi eyun to fe pamọ won ni ise wari o owo eleyi to je to kere julo ti won san fun awon osise atawon owo ajemonu mi won lohun gangan ohun lo nko owo ase lori epo yi ti won fi pamọ won lohun lo nko mi o afi bi ejo tori won lo nso alo eni won lo nko mi ni o gege bi alakoso fun eto owo na ni orilede Nigeria bo se so sita yanya ju iwe keji iwe iroyin the punch ni ekunrere iroyin na si wa
0: oda eje ka lo taratara sakata ijoba apapo orilede Nigeria o won ni ati gbe igbese kan o leyi to nkede e wi pe oro to ni nse pelu ilana kijoba apapo le yi ko ma sowo awon ti won di ipo mu kanrin kanrin nipo isejoba won mo dan pe dakirin ajo ta nlo yi o orun ijoba lo wa o ba se fo ba se ba o orun ijoba lo wa o ileta sun bi an lo orun ijoba lo wa o afeja fe mo afe na afe lo orun ijoba apapo le yi lo wa won ni ijoba apapo le yi won gbege dabuda won gege awo lo wa kan hey nebo wa ni oro de duro sugbada lati akata ijoba apapo na eja sada lo sori tabile igbakeji are ile ye Kasim Setima won ni baba dele o e ba ni ki e pe omo ka bo won ni ade lati kini baba won lo sori ewe olose meji ijose meji un kini awon ise akanse ti o fi se gan e gbo laaro oni
1: to ni bayi o won ni wipe are Bola Ahmed Tinubu na lo ti gbe igbese eleyi to se npa lase wipe ki ajo to n gbogun ti sise owo ilu kumokumo nile yi EFCC gbogbo awon owo gbogbo awon dukia eleyi ti won sawari sugbon o ti awon kan ko ti wa jade sita wipe awon la won ni tabi o je ti ta won o abi ogun awon ni won ni eleyi towo re ati owo eleyi ti o to bilionu meji le logoji le rugba naira 242 billion naira ti o se eyan kankan to ni bipe awon la won ni o won ni ki won mu owo ohun ki won si taari re lo si apo asunwon owo ya eleyi ti won fun awon akeko lati fi se eto eko won o gege bi are tinubu tu se pa lase wipe e se iwadi daada lori ayederu ajo eleyi to nso wipe abe ile ise are orilede yi ohun na lo wa se gbagbe se ranti oro ti kuro lori e o tori wipe ise o ti tan lori re ṣugbọn are tinubu tu ti pa lase wipe ki won tubo se iwadi eleyi to rinle daada siwaju se oju iwe keje ni awon iroyin ohun lo sengere ara si
0: Oda yin ti wa ni ata ilujara ni agbaye adupe lowo yin o Serifat Funke Assis Johnson Dinobo Ogunseyi tan Isola Correct Ajebola Ajayi Ola Abdulrauf adupe pupo lowo yin Alomaja Abayomi adupe lowo yin o Beatrice Mba Korede Adebayo adupe lowo yin mama titi dina Temi Tope Ori Olowo Abraham Adetunji Matthew Cash Akin Ade Adupe o aran ni yaya ope patake lowo yin Alhaji Ajun Adekunle Matthew Ajibade adupe Dance Abdul Qudus ope yemi adupe lowo eni kokan yin e jowo e ma ba wa pin mewa mewa e eni kokan ni wayoda ipinle Zamfara woni oro ohun o ti wa debe baye nitori pe ipinle Zamfara shetan lati ma gba alejo ipejopo kan o to di ipero nlanla e to ni nse pelu eto abo gomina lawal ti wa jeje wipe e wo ko si ntojo a ma dunadura pelu awon ko agbebon abi agbesumomi oni ko si nkan to jo ipele Zamfara ohun na lawa tori pe awon akeko tuntun bayi e to so egberun merin wow won ni na lo je pe won gba won sawon ile eko ijoba nibe e ri pe yen tun da ni oda be ni ipele Zamfara ohun na re won sise gan e ka eto gbin won be won ni awon na sere be popo ju tori wipe won gba awon eyan sise leka eto gbin bakan na won tun se awon ilana amulo ise kan mo nkobo fi ipese lopo yanturu onida lona ogorin ninu eda ogorun eje nbu oro ode duro oji wi akoko lati gbera a pada soju we keson iwe iroyin the nation
1: oda gege ba ji fe lo sodo agbawo je ki iroyin eleyi o na lo nso wipe ipinle eko ipinle ogun ipinle oyo na ni won kede oni gege bi isimi lenu ise lati fi se ayajo
0: isese
1: lagba oda eje ka sare lo se ojude oja lohun ta ba pada de ti fun te do iroyin yo wa gbera tan
0: that's right

0: say Lafarge don't change name?
1: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. Where Ella built Todd Milan Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
2: HBM Nigeria, formerly Lafarge.
1: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
3: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
4: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
3: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
4: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
3: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gbá ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
5: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pé

bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbìdánwò àti lọ́ọ́ ja lórí tábìlì kan ni ọmọlúàbí ẹ̀yin olólùfẹ́ ti wà òjákejádò àgbà ńlá ayé agbé òṣùbà káre fún yín. Ṣùgbọ́n ṣá ẹ jẹ́ ká pàdé ní àtayélujára ẹ lè jẹ àǹfààní ìròyìn.

0: láti rí dájú pé ètò ìdìbò gbogbogbò
1: ti. Ní àgbáríjọpọ̀ owó ọ̀hún, òun náà sì ni bílíọ̀nù. Mọ́kànlé ní àádọ́rin ó lé lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ₦571 billion. Wọ́n ní bẹ́ẹ̀ sì ni kò dín ní àwọn olùdíje bíi 44 tó jẹ́ wípé wọ́n ń díje dupò ààrẹ àti ipò gómìnà fún ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Wọ́n ní èyí náà ló sì ṣeéṣe kó jẹ́ wípé owó tí gbogbo wọn ò ná náà ni yóò tó iye yìí o gẹ́gẹ́ bó ti ṣe wà lábẹ́ òfin eléyìí tó gbé ètò ìdìbò nílẹ̀ yúró. Eléyìí náà ni wọ́n ní ẹ̀tọ́ sí owó tí ṣe bílíọ̀nù 10 naira ẹnì.

kọ̀ọ̀kan nígbà tí àwọn gómìnà Nàìjíríà wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olùdíje dúpọ̀ ààrẹ mọ́kàndínlógún ọ̀hún nìkan náà sì ni àgbáríjọpọ̀ owó eléyìí tí wọ́n ní àǹfààní láti ná òun náà ní ṣe 5,000.

bílíọ̀nù kan ó lé ní àádọ́rin. Ilé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Wọ́n ní ìgbésẹ̀ yìí náà ló sì wáyé o. Gẹ́gẹ́

0: rúmbẹ̀ kí wọ́n rí wípé wọ́n ń ṣe ìròyìn wọn ní ìdọ́gba ní ìbámu pẹ̀lú bí òfin ti ṣe là á kalẹ̀. Ó tún ṣe ìkìlọ̀ wípé ẹ mọ́ lo àwọn iléeṣẹ́ yín láti máa fi polongo àwọn nǹkan kẹ wá máa fi dẹ́yẹ sí àwọn nǹkan. Ó ní ẹ mọ́ jẹ́ kí iléeṣẹ́ yín kí wọ́n mọ̀ wọ́n fún ẹgbẹ́ òṣèlú kan tó kán sì mọ́ fún ọ̀tá ẹgbẹ́ òṣèlú kan wọ́n ní rárá o. Ẹ jẹ́ kí iléeṣẹ́ yín kí ó máa fọn rere akọ́ṣẹ́mọṣẹ́ ni kì í ṣe láti máa gbè lẹ́yìn àwọn ẹgbẹ́ òṣèlú kankan o tàbí olóṣèlú kankan o gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Wọ́n ní àjọ NBC yìí náà ló tún gbà wọ́n nímọ̀ràn wípé gbogbo àwọn ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú òṣèlú tí kò fi ẹsẹ̀ múlẹ̀ àwọn ẹ̀sùn tí ò fi ẹsẹ̀ múlẹ̀ àwọn àkójọ àṣemáṣebọ̀ eléyìí tí ò fẹsẹ̀ múlẹ̀ ó ní ẹ yàgò fún o ẹ ṣọ́ra fún o gidigidi gan o. Lákòótán gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí wọ́n ní wípé àwọn ẹ̀sùn eléyìí tó ní ṣe pẹ̀lú ìwà ìbàjẹ́ eléyìí tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn eléyìí tó ní ṣe pẹ̀lú dídojú ètò ìdìbò rú tàbí ètò ìdìbò ṣíṣe màgòmágó ètò ìdìbò tàbí àṣemáṣe àtàwọn nǹkan míì eléyìí tó ṣeé ṣe kó ba orúkọ àwọn èèyàn jẹ́ tàbí àgbékalẹ̀ àwọn èèyàn jẹ́ náà ni a gbọ́dọ̀ rí dájú wípé a ṣe ìwádìí rẹ̀ dáadáa kúlẹ̀kúlẹ̀ gẹ́gẹ́ bí akọ́ṣẹmọṣẹ́ ká tó máa sọ ní orí afẹ́fẹ́ o. Tọ́ kí Ọlọ́run Elédùmarè kí ó ràn wá lọ́wọ́ o.
1: Àmì àṣẹ
0: àní sọ̀rọ̀ dáràn ìyá ìròyìn.
1: Àmì àṣẹ
0: àní ka ìròyìn dọ́gbẹ́ ẹ̀wọ̀n láṣẹ Elédùmarè àní ka ìròyìn jẹ gbèsè o bẹ́ẹ̀ sì nílé iṣẹ́ wa náà kò ní kọ ìròyìn jẹ gbèsè láṣẹ Elédùmarè. Àwọn Ọlọ́run yóò dájú lórí wa lásìkò yìí o torí yàtọ̀ sí gbogbo tí yàtọ̀ sí àjọ NBC ń sọ yìí náà àwa gangan fúnra ara wa lásìkò yìí a nílò ìdáàbòbò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni o mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa ní ilẹ̀ pípà tí wọ́n bá ń ṣe ìpolongo ìbò wọ́n mọ̀ tẹ̀lé olóṣèlú kó ṣe pọ́n tẹ̀lé olóṣèlú láti gbowó
1: wọ́n
0: tẹ̀lé olóṣèlú láti kan tó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń ṣe campaign níbi tí wọ́n ti ń sọ̀rọ̀
1: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
0: bẹ́ẹ̀ ni àbú Ọlọ́run làwa ń béèrè o iṣẹ́ wa làwa ń ṣe o Ọlọ́run dákun ṣàánú wa
1: wọ́n jẹ́ àpàdé ohun tí ó jẹ wá o bẹ́ẹ̀ ni
0: àsùn àwo àmọ́ ká bá ṣe ń kà náà láti mọ bí rawa léèrè pé ṣé n tó túmọ̀ sílé lé mọ́jà àṣìká
1: mọ́jà
0: àṣìbí o mọ́jà àṣìsọ o
1: àmì àṣẹ wá o àmì àṣẹ wá
0: orí bẹ́ẹ̀. Ẹ mọ̀ gbàdúrà fún wa
1: o. Ẹ mọ̀ gbàdúrà fún wa bẹ́ẹ̀ ni.
0: Ẹ ṣeun kan. Ẹ mọ̀ gbàdúrà
1: yóò dẹ̀dẹ̀ra fún gbogbo ọmọ tẹ̀yẹ náà. Ó dá ẹjẹ́ ká tẹ̀sọ́wọ́ iwájú torí wípé ìtẹ̀síwájú báyìí òun náà lọ́pàá ìṣẹ́gun. Ẹjẹ́ ká lọ tààràtàrà sákàtà ẹni tó jẹ́ ààrẹ fún orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu GCFR. Wọ́n ní ààrẹ wa ń kọ́ òun náà ni ó ṣeré bẹ́ẹ̀ kódà àwọn ti kéde olórí òṣìṣẹ́ ọba ìjọba àpapọ̀ ilẹ̀ yìí mìíràn tó jẹ́ tuntun èèyàn Abel Olúmúyíwá ẹni ìtàn ẹni tí wọ́n kéde orúkọ rẹ̀ wípé kọ́mọ wọlé iṣẹ́ lọ tààrà ṣòṣe gẹ́gẹ́ bí ọ̀gá àgbà yányán olórí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. Wọ́n ní bí abánikà wá wíwá o ẹ gbọ́ ta ni Abel Olúmúyíwá ẹni ìtàn. Wọ́n ní òun náà ló wà ní ipò ìdarí gẹ́gẹ́ bí akọ̀wé àgbà eyín fún ẹ̀ka ò tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ láwùjọ wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Dẹ́n tó sì jẹ́ pé ìwé ìyànsípò rẹ̀ tuntun yìí ń kọ̀ wọ́n ní ọ́n nírètí pé yóò wọlé sẹ́nu iṣẹ́ rẹ̀ ó pẹ́ àrírú ẹ̀rí ọjọ́ mẹ́jọ síbìtì àwàyí ọ̀. Nígbà tí wọ́n tẹ̀síọwọ́ iwájú wọ́n ní bí a kò bá ní gbàgbé a ó rántí ọ̀ wípé ẹni ìtàn òun náà ló ṣe bẹ́ẹ̀ ní kété tí abilékọ dd esther tó ń ṣe bẹ́ẹ̀ táwọn náà kúrò ní ìlànà ìṣe ọba wọn fẹ̀yìntì kúrò lẹ́nu ìṣe ọba o. Èyí ni ọjọ́ sátidé àbámẹ́ta tó rí kọjá lọ lẹ́ni 20 ọdún lókè èpẹ̀ nínú gbólóhùn ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ìròyìn àti àwọn ìlànà tó bá gbọgbọ́n báyọ̀ Ọ̀nánúgà òun náà ló kéde ìyànsípò tuntun ọ̀hún lẹ́yẹ ọ̀sọ́kà lẹ́yìn tó sì ń ṣàlàyé wípé ní kíákíá ní wàràǹsẹ̀ṣà ó láwọn ẹlòmíín wo pé Ọ̀nánúgà ẹni tó tá à ń sọ yìí gangan ń gbọ́ Ọ̀nánúgà sọ̀rọ̀ oníṣẹ́ rí níbi ọ̀rọ̀ ti dé dúró ẹni tí wọ́n kéde orúkọ rẹ̀ yìí àkọ́kọ́ ó jí ọmọ bíbí wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní Olúmúyíwá ẹni ìtàn ọmọ bíbí wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ní ṣe o ó ní tààràtààrà ó kàwé ó ṣiṣẹ́ lẹ́lẹ́kànjẹ̀ka ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó ní ní báyìí epo tuntun rẹ̀ tí a kéde rẹ̀ yìí ọjọ́ mẹ́jọ pẹ́pin bẹ́ẹ̀ ni yóò ti sẹ̀ngẹ̀rẹ̀ sípò ìṣàkóso náà ọ̀dọ̀ abala ìkejì ọ̀rọ̀ òun náà ló gbé àlọ́sọ̀rọ̀ tábìlì ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà lẹ́sẹ̀ ẹ̀ jẹ́ ká rí gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́kànjẹ̀ka kan ń bẹ̀ ọ́ tí wọ́n sì jẹ́ wípé wọ́n rìnrìn àjò afẹ́ wọ́n yàn wọ́n sípò afẹ́ náwó ilé tásùn ọkọ̀ òfurufú tábàárìn àti gbogbo ètò ìṣúná pátá wọ́n níjọba àpapọ̀ ilẹ̀ yìí náà ló yẹrí ẹ̀ wípé ètò àbábuwálù tá a wo fínífíní ká rí pé lẹ́yìn tóótọ́ iṣẹ́ ọba ni wọ́n ń bá lọ ká buwọ́lù bẹ́nikẹ́ni bá níjọba àpapọ̀ ní ọmọ gbọ́ bùkátà a lọ abọ̀ ẹgbọ́n kò sí nǹkan tí ó jọ bẹ́ẹ̀ mọ́ nínú àtẹ̀jáde ọ̀hún o èyí tó fojú kan ìgboro ayé ní ọjọ́ ìkẹtàlá oṣù kẹjọ ọdún tá a wà níbẹ̀ wọ́n ní ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìyẹn george akume nígbà tó ń ṣàlàyé tó sì ń sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn mínísítà àwọn olórí ẹlẹ́kànjẹ̀ka níléeṣẹ́ ọba ní orílẹ̀-èdè nàìjíríà ó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún sọ́wọ́ iwájú òpè lóòkọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí o ẹnikẹ́ni tó bá lọ tọ́bọ̀ tó ní kíni àwọn owó náà ń o ìrìn àjò tóun lọ bó ń ṣe lọ bó ń ṣe bọ̀ níbi òun dé sí ọ̀nà ìjọba àpapọ̀ ilẹ̀ lọ́wà ó ní rárá ń bá a nà nítorí pé ẹni ìjọba ọ̀bá ránṣẹ́ tó bá lọ jíṣẹ́ ara ẹ̀ tó wá tó dáhùn pé gbogbo bùkátà yún orí ìjọba ilẹ̀ ni ó tún wà ó léyún kò lè ṣeé ṣe bó ti ń wù kí ó kéré ọmọ ìwé ìròyìn the punch ló jẹ́ àrígbọ́ ẹ̀yin náà lè ná gan kí ẹ kà á sọ̀wọ́ iwájú o.
2: Where we find comfort in hearts that love. Love that's shared.
3: Shared meals like delicious jollof and chicken.
2: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
4: That's why we say let's go home. There's food at home.
5: Enjoy the taste of home with a newly proved onga chicken flavor.
6: The taste of home.
7: Achievers University calling. Did you miss the first admission screening? Not to worry, here is another opportunity. Achievers University Owo Ondo State invites qualified UTME and direct entry candidates to a second admission screening exercise for undergraduate programs in medicine and surgery, pharmacy, nursing science, medical laboratory science, basic medical sciences, natural and applied sciences, social and management sciences, engineering, law, and education. Details of available programs, scholarship opportunities, flexible payment options, entry requirements, and fees are on the university's website, www.achievers.edu.ng. Application can be processed online via the website or at the university registry. This second screening will be held by 9 a.m. on Saturday, 22nd of August 2026 at Achievers High School, Kilometer 2 off Arulogun Road, Ojo, Ibadan, Oyo State. For inquiries, call 0813-459-1733, 0803-220-0325. Achievers University, knowledge, integrity and leadership.
8: Hello?
9: Hello, Johnny. How you doing now? I just say you dey avoid am for jiggy-jiggy. Wetin happen? Una get issue?
8: Ah, Oga Counselor. No be quarrel matter, oh. Na because me and I dey plan better life together. I want make all our pikin wey we born, make them get better life, standard education, live for clean house, and grow in a safe environment. I dey fear to enjoy myself fully for the other room. Make it no go lead to football team, oh.
9: That one a small thing now. Una fit enjoy yourself wella. Once you don't do family planning.
10: Yes, you heard right. You can choose the family planning option that fits your lifestyle. Call 7790 for discreet support and guidance to help you stay intentional about your next steps.
11: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
12: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
11: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
12: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
13: Ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì, ṣídì èdùkọ̀, àti iyọ̀. Ki lo nko po? Ki lo de ti ejo se ku gbogbo ile bayi?
14: Apopo si mo fi fo eyin mi ni o. Mo fe dabi e.
13: Gbagbe apopo yi, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun ni o lo. Beeni, je ki eyin re fufu lona adayeba pelu ohun ifoyin Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun. A se pelu eru adayeba ti o je ki eyin re fufu ati omi orombo lemoni ti o fo eyin re jile. Epsodent Charcoal Eru Adayeba eyin fufu dada.
15: Njẹ́ ẹ ti gbọ́ nípa ojú òpó app tuntun lórílẹ̀-èdè Nàìjíríà tó so àwọn awakọ̀ àti àwọn èrò papọ̀ ní tìbútò rò ìpínlẹ̀ Èkó àti agbègbè rẹ̀. YouTube ó jẹ́ ojú òpó tó ní èrè àjẹmọ́nú ó kéré tán ìdá mẹ́jọ nínú ọgọ́rùn-ún ó lè pè fún ìrìnà tó sì tún sanwó tààrà fáwọn awakọ̀ láti pàṣẹ app yìí. O lè gbé ní charter tàbí kó o búùkù rẹ̀ sílẹ̀. Ó wà lédè Gẹ̀ẹ́sì àti Àdàmọ̀dèdè òyìnbó. Àǹfààní sì wà fáwọn obìnrin láti bẹ̀rẹ̀ fún awakọ̀ tó bá jẹ́ obìnrin. Èròjà àti àjẹmọ́nú kọ́tà kọ̀ọ̀kan wà. Ètò àtìlẹyìn fáwọn aláboyún tó jẹ́ awakọ̀ wa. 500 awakọ̀ àkọ́kọ́ lọ́kùnrin àti lóbìnrin tó bá rin ìrìnàjò ní ìgbà 25 yóò gba ẹ̀bùn bàbá káàbọ̀ ọmọkùnlé ti street trip. Awakọ̀ tó bá parí ìrìnàjò nígbà 30 láàrin ọ̀sẹ̀ kan yóò gba àjẹmọ́nú 1000 náírà lójú ẹsẹ̀. 500 awakọ̀ lọ́kùnrin àti lóbìnrin àkọ́kọ́ tó bá parí ìrìnàjò nígbà 30 yóò gba àwọn ẹ̀bùn tó jẹ́ ti street trip. Èyí nìkan kọ́ àǹfààní ìdá 5 nínú 100 wà fáwọn awakọ̀ tó bá ṣiṣẹ́ láàrin aago 9 alẹ́ sí 4 ìdájí. Àwọn àjẹmọ́nú yìí àti àwọn míì dúró bàǹkan ẹni lójú ẹsẹ̀. Lọ sójú òpó Google Play Store tàbí Apple Store láti download app Street Trip lónìí tàbí kó o kàn sójú òpó ayélujára yìí www.streettrip.com.
16: Mommy in the kitchen cooking rice.
17: It's Mama Dog.
16: Chicken in the pan looking nice.
17: It's Mama Dog.
18: Keep your voices down.
16: Smells yummy. Everywhere smelling so so nice.
17: It's Mama Dog.
19: Our neighbors will soon come and start knocking.
20: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
1: Tọ́ ẹ káàbọ̀ padà tí mo tẹ̀sẹ̀ ròyìn tẹ̀síwájú tẹ̀ bá wojú aago yín náà ẹ rí wípé ọjọ́ ti ń rí bí àná ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ wa gẹ́gẹ́ bí oúnjẹ yín a gbọ́dọ̀ fi dùn yín. Ẹ jẹ́ kí a tún tẹ̀síwájú lóní Belenja lọ́wọ́ Bill wọ́n ní ẹni ti ṣe olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress èyí ni Atiku Abubakar náà ló ti sọ̀rọ̀ wípé ààrẹ nígbà kan rí lórílẹ̀‐èdè yìí Olúṣẹ́gun Ọbásanjọ́ náà ni kò ní ìgbéléwọ̀n òṣèlú kankan mọ́ tá a bá ní ká a máa sọ ọ́. Eléyìí náà ló sì ń sọ ní àsìkò tí eléyìí tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́rùú Atiku sọ̀rọ̀ wípé gbogbo ohun tí Ọbásanjọ́ ń sọ eléyìí tó ń sọ wípé òun ò ní fi òun tẹ̀lú orúkọ òun ó ní kódà kò tún irun kan pín báyìí lára òun o. Ó ní wípé ní ọdún 1999 ó ní tí bí kí bá ṣe pé kódà gan kò tiẹ̀ lè jáwé olúborí ní ìpínlẹ̀ kankan ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù. Ó ní ṣèbí ẹkùn àrẹwà òun náà ló sọ di ààrẹ o. Ó ní fún ìdí èyí kò ní iyì kankan nípa ti òṣèlú oníṣẹ́ ìgbàgbé wípé àwọn méjèèjì náà ni wọn ti jọ wà ní egun ara wọn lásìkò tí wọn ti kúrò ní ipò ní ọdún 2007 lẹ́yìn tí wọn parí sáà ọdún mẹjọ wọn gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì ààrẹ o. Àtíkù tún wá sọ̀rọ̀ síwájú wípé kí sì lòun ṣe nítorí wípé òun tako Ọbásanjọ́ láti mọ́ lọ sáà kẹta láti fi dáàbò bo òfin orílẹ̀-èdè yìí àti ìṣèjọba àwa ara wa yàtọ̀ sí wípé kí òun ó tẹ̀lé ìmọ̀ tara ẹni nìkan. Ó ní òun tó fa lọ́bọ́lọ́bọ́ rèé o láti àsìkò náà nígbà tó tún wá ń sọ̀rọ̀ ní orí ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Atiku sọ̀rọ̀ wípé gẹ́gẹ́ bí igbákejì ààrẹ nígbà náà lọ́hùn ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lòun fún ní àǹfààní láti ṣiṣẹ́ ní abẹ́ ìjọba àti láti sin orílẹ̀-èdè bàbá wọn. Ó ní kódà díẹ̀ nínú wọn lásìkò yìí náà ni wọ́n ti di gómìnà àwọn ẹlòmíì ti di alákòóso àwọn ẹlòmíì ti di olùdarí iléeṣẹ́ gbogbo tó sì jẹ́ wípé àwọn míì ńkọ́ náà ni wọ́n ti di àwọn ipò pàtàkì pàtàkì mú láwùjọ. Ó ní fún ìdí èyí tóun bá di ààrẹ àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà náà ló wọ́n mọ̀ tẹ̀síwájú láti túbọ̀ fún ní àǹfààní sí láti ṣiṣẹ́ sin ilẹ̀ bàbá wọn. Ọ̀dọ̀ ayé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu náà ló ti ń pè wípé àmójútó àti ìgbáyé gbádùn àwọn òṣìṣẹ́ ọlẹ́ka eléyìí tó ń rí sí ìtọ́jú àwọn ènìyàn tí síjú àánú wo àwọn èèyàn láwùjọ wọn ni ó ṣe pàtàkì báyìí. Bẹ́ẹ̀ ló wá ń pè wípé ìmúgbòòrò ẹ̀yìn ẹ̀ka tí ó máa rí sí ìgbáyé gbádùn àwọn adarí hùnrùn láwùjọ wa ọ̀nà yẹ rẹ̀ dé tìbútòrò àwọn ẹsẹ̀ kòkó àti ìgbèríko ní orílẹ̀-èdè Nàìjíríà. ninu gbolo ati atejade ti aya re le Nigeria Senator Oloremi Tinubu e to fin ki gbogbo awon agbaye o wipe atuko amojuba ayajo ojo itoju awon eniyan lawujo jake jadu agbanla aye le itonko lododun itoju ojo kokande ni ogun osu kejo ododun nigba to tesiwaju nu atotonu re oni eje mo wipe awon kan nbe won fira won jin lati ma mu ki itoju awon eyan ko je won logun oni irufe won be won nilo itoju won nilo eto abo eleyi to se be ti ogbopon abala ikeje oro ninje agbe pe igba keje aro ile ye Kashim Shettima ona lo ti pada senu ise re o leyin esimi olose meju kan enikan to sumo igba keje are gbogbogbon ona lo lu oro un ko to fo si we royin ti the punch leti o leyi to nje ka ri gba wi pe igba keje are Kashim Shettima ona lo wo lu Abuja lo gege an eyan ni owo ojoro pataporongodo ojo isegun ose ti a wa nibe ma de mo ge bayi pe npeju ona ni alafila e ma foje peter adupe ni owo yin serifat funke asis olarewaju jelilat olajumoke adupe o omot afolabi isola cret ajibola adupe ni owo yin awon eyan se be won wa ni atelejara pelu wa ni bi adupe amo lore matthew ajibade ori yin o wa nbe to ba di ago meji gerege eje ka to pade fun akotun gbankogbi lagbe wa ago meso ni owuro lati fun tedo iroyin e ma se gbagbe wi pe ade to yo gbori agbagbe ago mewa bo gerege nikan ni ta wa yin na ni tori pe oluwa seun arebe kola tori yin gangan le wa yo gbe yin debe eyin na meni te ni ago meje ni asale igbagede oselu ni pelu kunle oma ni fowo se oloye
0: oyome
1: nje si ago meji ta pada wa se ti gbo yin Tessimo pade Michael Olatubosun lago meta lori gbajigbaje to yin ta mo si talking point Tolani Aladelaja loruko temi ye royin ni awokosere omo tan so ton gboraye apere ire omo luabi wan aki gbogbo eyan lojo bi oni pe e ku orire ojo bi aki oluwa seyi sabiyi fu orire ti ojo bi opolopo odun ona ni se Mr. Sheyi Oluwa yo da yin si fun ogo re opo odun le se o be ni gbogbo ti Oluwa ti se fun yin owo ibaje oni kan eyin te jowo nu aye ni ayaje oni na eyin e janfani yin aki yin pe ko riri ojo bi ase yi samodun la se lowo Olorun Tolani Aladelaja lo ko mi ori yin o wa nbe
0: temilade aloko ohun le mi nje o digba kan na ire o

0: padà yé a ṣẹ̀dá ọ̀run àbálàgbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà
1: sọ̀gbà onígbàdìgbàkúgbà múnígbàtọ̀rọ̀ gbanigbàngbàlá òjò àwọn àgbààgbà gbanigbani gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sápátá málágbádá lọ́rùn málágbádá ṣubúya kàtàǹdì ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ilé ìta gbìn tó takàn gbangba sí gbangba wálíà yíká àgbáńlá ayé tẹ tún ti ń gbọ wá ń dédé àkókò yìí a máa tún kí yín káàbọ sórí ètò bó bá ti balẹ̀ báyìí bí ọ̀wàrà òjò tó ṣú dẹmúdẹmù bí ọ̀rọ̀ ẹnìkan ò mọ̀ ọwọ́ ọlọ́run lódùmarè náà lọ́wọ́ ṣùgbọ́n eléyìí tó ṣú dẹ́dẹ́dẹ́ yìí yóò balẹ̀ ìbalẹ̀ tí ó sì balẹ̀ ìtùlára lọ́wọ́ òjò balẹ̀ tí mú wà kó tu gbogbo yín lára pẹ̀sẹ̀ ẹnlẹ́ o ẹ̀kú ojúmọ́ ẹnlẹ́ ńlẹ́ yìí ẹnlẹ́ lọ́dẹ̀dẹ̀ yìí ẹnlẹ́nu ọjà yìí ẹnlẹ́nu epo nílé epo yìí ẹ̀kú déédé àkókò tá a wà yìí o ẹnlẹ́ lọ́fíìsì yìí náà o tẹ̀tí láǹfààní àti gbọ́ wa. A sì kí yín káàbọ̀ sórí ètò àdìtú nìkànnì ti splash 105.5 ìbàdàn ilé tá a kalẹ̀ sílé funfun báláwú fẹ́lẹ̀lẹ̀ nílùú tìbàdàn. Òní ò tún lágbà á pọ̀ torí pé bójúmọ́ bá ti mọ́ báyìí tá a gbọ́ poroporo dó bá jí bá sì jẹ dandan tá a gbọ́ wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ tí kọ̀ǹkọ̀ sọ. Nígbà tí ọ̀yẹ́ bá ti là pérégede ní gbogbo ọjọ́bọ̀ Thursday báyìí láago mẹ́wàá àbọ̀ ẹ ti mọ̀ pé idán gangan ṣé wọ́n máa rí ibi kọ́lá yóò lé sórí ètò tí ó sì máa po àwọn ọ̀rọ̀ tí ó nítumọ̀ jáde tí ó gbẹ̀yìn débẹ̀ tán yányán tẹ́ fi mọ ibi tí kinní ọ̀hún gbededu ilẹ̀ dúníyàn ta wàyé Túndé Ọláwọ̀ lólóòtú ètò Desmond Adégbòyègà bàbá tó jẹ́ pé bọ́bá tọ́ọ̀bàpọ̀ tún kèké dá àwọn bó tún tọ́ọ̀bàpọ̀ sí kèké dá àwọn bọ́bá yí sọ́wọ́ ọ̀tún ó lè pinná látòkè kó sì sọ̀kalẹ̀ yàtọ̀ sí tìláìjà ọlágbà àpọ̀ ò dẹ sínú kò sọ́mọ náà tí ó jọṣẹ̀ ṣé wọn arí bikọ́lá ló kọ́ mi. Àwọn tó ti mọ̀ ọ́ tipẹ́tipẹ́ wọ́n ní the special one. Èmi lò torí ijókòó náà gbádá lámìlẹ̀ngbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípo lówó ọpẹ́ tantan iná ń jò gírí ọ̀sá iná gorí ilé fẹjú tuntun ẹjẹ́ ń ké sí amọ̀nàná amọ̀nàní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣíwájú wa ń gbọ̀ bá ti ṣíwájú wa tó sì fún wa lọ́jọ́ òní tó gbogbo ẹni tó bá wá ń tiranga níwájú rẹ̀ gbogbo ẹni tó bá wá gbéra rẹ̀ sókè tó lòun jọ lọ́n lọ gbogbo èèyàn tó bá fọhùn nínú ìgbàlẹ̀ tó lòun léegun kan tí ń ṣe kinní kan nǹkan nǹkan yọ pàdé amọ̀nà wájú ọyá amọ̀nà ṣíwájú wa.

0: Tom Tom, breathe through it.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ̀ àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdù ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
4: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
3: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: nígbà táwọn bàbá yìí kọrin ngbà náà ẹyìn àsìwọn ọtí rí ṣége ṣége ṣége promise gan la wá wà láyé òde ní tàwa nígbà táyé wá rí báyìí lónìí ẹdákun bò ni ó ṣe rí ní bí 50 ọdún tàbọ 100 ọdún sákòókò tá a wà yìí ọmọ ọdún mẹwàá 0706949 3000 0706949 3000 tàbí 0701447570 èèyàn méjì péré ńlá gba ìpè rẹ ìwà mú kan náà mọ pàìtọ tí wọn ní in rìkúrùtù àwọn sáàlẹ pé yùn lórí atẹgùn báyìí homosexual àwọn tó jẹ pé akọ àtakọ ni wọn máa ń bára wọn ní ìbálòpọ abo àta tí ìgbọ́ nǹkan kan lónìí ṣe jẹ́ ní dáyàn méjì pé lóhùn lórí aago fún ti àárọ̀ tòní ká tó bọ́ sí ọ̀dọ̀dọ̀ pàìtọ̀ ẹ pa rédíò tàbí kẹ́ ẹ sún mẹ́yìn díẹ̀ god bless you too ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè
1: ọmọ ọdún mẹ́wàá kílẹ̀ ní ọlọ́run ọmọ ọdún mẹ́wàá
0: ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí ó kẹ́ nìkan ká wá tó bọ́ sí ọ̀dọ̀ pàìtọ̀ pàìtọ̀ òkòtó ẹ̀lọ́ o ìyún ọ̀wọ́lé sí ti apá bí o kọ̀ wọlé o ẹ̀lọ́ o
2: ẹ̀lọ́
0: o kọ́yìn àti ibi tẹ́ ẹ ti ń pè
2: ọ̀gbìn láti wákàjáyé
0: o wákàjáyé ń bàdàn
2: bẹ́ẹ̀ni pa ẹ dájọ́ fún bàbá yẹn ni o ẹ mọ́ palẹ̀ kan náà ẹ dáná sí lábẹ́ kó mọ́ ọkú díẹ̀ díẹ̀ ni o kó mọ́ ọkú díẹ̀ díẹ̀ ni o ọmọ ọdún mẹ́wàá ṣé kò bímọ ni àwọn ọmọ rẹ̀ bó sì náà bí àwọn ọmọ o ẹ ṣe ẹ kó tó.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí hello. Hello.
3: Hello, hello.
0: Ẹyin tẹ́ ń pe fóònù hello mo ń gbọ́ yín ó kọ yín tí jẹ́.
3: Láti Awẹ́ ni.
0: Awẹ́ nílùú Ọ̀yọ́.
3: Bẹ́ẹ̀ ni Fíjẹ́ ìta rẹ̀.
0: Ọ̀yà pàápàá.
3: Ṣé ẹ rí irú ìṣẹ̀lẹ̀ náà mú wa ẹ̀? Àìgbọ́ bí tí mo yọrí sí mọ̀. Ó yọ ká mọ̀ gbọ́ ìdájọ́ tó máa ṣe lórí àwọn àgbàràdà
0: àtàwọn.
3: Ẹ ìjẹ́ mọ̀ gbọ́ bí tó lọ sí ì
0: ọ̀dà ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí ìyún kù sọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá iṣẹ́ oníròyìn ni kí ó ṣèwádìí kó sì gbé bọ́ta ó wá kù sọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó ń bá fún wa ní tó pé ńbí la padà wá gbé sí o ìdájọ́ rèé o àti àwọn èèyàn tọ́rọ̀ bá tún ṣẹlẹ̀ sí ń gbà míì náà ẹ mọ̀ pé stigma pé nǹkan báyìí ṣẹlẹ̀ kì í fẹ́ kí wọ́n fẹ́ lè sọ̀rọ̀ síwájú sí mọ́ ọ̀rọ̀ mi yé yín àbí lórí ìkànnì facebook kọ́mẹ̀ntì pọ̀ bí rẹ́rẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ń kó papọ̀ kó doníbejì láàárọ̀ tòní wọ́n ní wọ́n ń pè nìkan ní wòlíì òkòtó ta ló mọ̀ nílùú ìbàdàn wọ́n fẹ̀sùn kàn ni o wọ́n ní máa rìkúrùtù rìkúrùtù tèmi mọ̀ ń tèmi pé èèyàn fẹ́ lọ rèé gba sẹ́ǹbì kan wọ́n rìkúrùtù àwọn staff wọ́ọ̀kà nkankan broadcaster akaròyìn ṣùgbọ́n wọ́n ní rìkúrùtù àwọn eléyìí rìkúrùtù wọ́n ní rìkúrùtù àwọn ọmọkùnrin tó jẹ́ pé ọmọkùnrin ẹgbẹ́ wọn ni wọ́n máa ń bá ní ìbálòpọ̀ ń tiwọn bọ́ bá ti rọ́mọ ọkùnrin kan tí ń fọwọ́ rọ́ la gẹ́gẹ́ bí ọkùnrin ẹgbẹ́ rẹ títà ń lọ́mọ bóyá kọ́ ọ bá rí bí ìgbà ìfọ́tí kan kó fún ìgbà tí kan pé bẹ́ẹ̀ kó rẹ sọ̀hún bó lọkùnrin ẹgbẹ́ rẹ ó sì máa fọwọ́ rọ́ la à ń sọ̀rọ̀ táwọn tí ń ṣe tọmọ kéékèèké tọkùnrin àti tọkùnrin tí wá ń kọ́ báyìí ẹja gbàlàyé tí yùn náà ṣe díẹ̀ òní ọ̀làgbà pọ̀ sẹ́ wọ́n ní wòlíì òkò tó ń bàdàn ọ̀làgbà pọ̀ o ẹ kú kalẹ̀.
4: Ara mi.
5: O ṣe ti.
4: Ara mi ṣe
5: ti. Bí ẹna.
4: So
5: how old are you?
4: 18 years.
6: So it's okay.
4: 18 years.
5: Who prompt you, like who lured you into doing gay? Like the pastor, is there a pastor, is there a apa abi mama?
7: Woli
5: abi. Woli, woli okoto.
4: Bẹ́ẹ̀ni.
5: Woli okoto.
4: Bẹ́ẹ̀ni.
0: mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
5: Ìgbà tó wá sọ fún mi pé kò máa ṣe é.
6: Ìgbà tó
5: wá sọ fún ìrọ̀nà lọ́lọ́wọ́ ẹ̀rọ ṣọ́ọ̀ṣì
6: yẹn máa sọ wọn wọn. Inú rédíò, wọ́n máa ń sọ ní rédíò ní òkú tó yẹn.
5: Ló máa ń mú ẹtẹ máa ń wọnú yàrá àbí.
4: Ara àti ìgbà tí mo sì lọ sọ́dọ̀ ẹ̀, ó sọ fún mi pé kí wọ́n máa gbé ní ọ̀dọ̀ wọn lọ pé ìdámọ̀ mi pé wọn lè gbà pé kí wọ́n máa gbé ní ọ̀dọ̀ ẹ̀rù.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin náà ṣe hà. Ẹ̀yin tí a bá ti ń tẹ̀ láwọn ètò tí mò ń ṣe ń kàn ní méjèèjì. A ti gbé kan náà wá rí Life and Direct tọ́jọ́ ọmọ ọkùnrin báyìí náà tó ní páìtọ̀ kan ǹjẹ́ Èkìtì náà kọ́ nígbà náà tó lóun gbọ́dọ̀ rẹ̀ tó ní ẹ̀yin yóò tóun bá ti da ìkan ọmọkùnrin yóò fọwọ́ gbà á ṣé bẹ́ẹ̀ ṣé ẹ̀gbàgbé tọ́mọ̀ ọ̀hún padà wá pariwo bọ́ta pé gbogbo ohun tóun bá dáwọ́lé báyìí ikọ̀ ni bí ìgbà tí èbó bá fẹnu ọkọ̀ tẹ́ tilẹ̀ àgbẹ̀ páìtọ̀ náà wá ń jọ́ náà o ṣe é rántí bóyá bí ni bóyá ìkànnì kejì lọ́hùn ni tẹ́ ẹ rántí àbí ẹ̀mí ìtúnre o ẹgbẹ́ ọ̀ta ni wòlíì òkò tó ń bàdàn ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ láǹfààní àti rí báyìí ọmọ 18 years ó wá ń lọ sórí ó ń lọ toast ọkùnrin míì ọkùnrin lòun náà o lórí ìkànnì Facebook ìyún náà pupa fẹ́rẹ́fẹ́ ìmọ̀bọ́kùnrin ó sì máa wù ọ́ ọkùnrin ẹgbẹ́ rẹ ọba ni ẹ mọ fẹ ká lọọjì ni yín ó sáà wò pé lọọjì báwo kí ni ń jẹ lọọjì ó ní ẹ ń fẹ gbé lọ sóòtẹ kí la fẹ lọ ṣe lóòtẹ ọkùnrin àtọkùnrin yín ó náà bá play along nígbà wọn dóòtẹ ọba ni ayé ẹ bọṣọ kí n bọṣọ bó o sọ fẹ kí ọrọ tá à ń wí yìí pẹ ìyín ò bá kó blóòbù pé sọ ọmọ tó ń ṣe ni ẹ máa bọ lórí ìkànnì Facebook láàárọ yìí ẹ rí wìrìnwìrìn ta ni ń jẹ wòlíì òkò tó ní ìbàdàn. Wọ́n ní rìkúrùtù àwọn tí ọ jẹ́ pé àtọmọbìnrin o àtọmọkùnrin o ẹ̀yìn ẹ̀yà kejì kì í tún wu àwọn àfi ẹ̀yà kan náà obìnrin àtobìnrin ọkùnrin àtúbọ̀lẹ́fẹ́ kí lè fẹ́ sọlé ayé ọ̀hún dànà. Lisi bá ń gbé fọ́nrán ọ̀hún sí i jáwọn aráalé orí gangan òun rèé o ọmọ nàìjíríà. Ẹ ń bá mọ wòlíì òkò tó ẹja mọ̀ o. Ẹni tó tòsí náà ní bẹlẹ́gbẹ́ yìí tí yòó kó blóòbù lẹ́nu. Ọmọ 18 years. Ó fẹ́ jọ tọkùnrin ọjọ́ sí náà.
7: Ṣọ́dọ̀ gírámà ẹ̀ ọ̀dọ̀ gírámà ẹ̀ ló ń gbé ládùn bíbá.
6: Kó bá gírámà gírámà.
5: Ọkọ̀ tó ní ẹ̀ ìgbà tó wá ní ẹ̀ kò wá yẹ kí làákà yẹ ẹ̀ kó ṣe lórí sórí kò yẹ lọ́wọ́ rẹ̀.
0: Orí ẹ̀ tóbi lóòótọ́. Ẹni tó tó sì ní sọ̀rọ̀ yìí o pé kí lọ fẹ́ ká ṣe gan-an kẹ lọ́ọ̀jì. Òtẹ́ ẹ̀ tó gbé wá náà ló wà yìí o. Ọ̀rọ̀ búkú àti láftà.
7: Mi Is it possible?
8: Have your voice and talk.
9: One of
8: them
9: question
8: mark
9: one water about the
0: ẹ kọ́kọ́ fún ìgbàjò kan yọ sọ̀rọ̀ sókè dáadáa.
7: Ó wá wọnú ẹ̀ ó wá rí fáin bọ̀ ó wá wò pé bàbá ẹ̀ máa lówó lọ́wọ́ ó wá bẹ́ẹ̀.
0: Ọ fún ìgbà tí kan ọkà àlà ọkà àlà. Ẹ ẹ má ẹ ìwọ̀n ẹ sọrú ẹ.
7: Ẹ má nà ẹ má nà àwọn tá nà ẹ àwọn tá nà.
10: Ọ̀gá pàṣẹ ìpàdé pa ọ̀ ṣe bá wọn fẹ́ mẹ́rin sí bọ̀.
0: Ẹ dákun ta ní ń jẹ́ wòlíì òkò tó níbàdàn. Afẹ́rí ọ o ṣé bẹ́ẹ̀ ló jẹ́ lóòótọ́ pò ń rí kúrútù àwọn tí ọ jẹ́ pé ìbálòpọ̀ akọ-sákọ àti abo-sábo ìlà wọn máa ẹ̀ǹjọ́ì. Ẹ dákun kílẹ̀ rí ń bẹ̀. Níbo lẹ fẹ́ sọ lé ńgbà ọkùnrin bá dọ̀ọ̀dù búlẹ̀ lápá káyàká. Ẹ rí porin tá a lò lẹ́ẹ̀kan gan-an pé kí a ta irọ́ kó máa bọ̀ bí ìgbà tó jẹ́ pé méjèèjì tá a kọ́kọ́ gbé yìí gan-an ni ló mú yẹ́ẹ̀sì fún ni. Jẹ́ ń sójú òpó lẹ̀ fáwọn èèyàn kí ni wọ́n tiẹ̀ fi ń ṣe gan-an because bàbá ní ká sọ̀rọ̀ ti kinní náà. Bàbá ẹ máa káàárọ̀ o.
11: Ó kúkú ní dààmú.
0: Ẹ ṣeun.
11: Ó ní bọ́wọ́ o.
0: Àmì àtẹ̀yìn náà.
11: Ọmọ rẹ ni ẹ pé wo ọmọ bàbá àwò láti kẹ̀yìn sí. Bẹ́ẹ̀ bá wò náà fẹ́ mọ̀ pé wọ́n ń jìjà wàhálà wọ́n ń jìjà ẹ̀sìn. Ẹ̀sìn méjèèjì náà ni wọ́n fi ń dá wàhálà mọ̀. Kí ni ti ń ṣẹlẹ̀ tó wá jẹ́ pé ọkùnrin ní ọmọ abọ́kùnrin obìnrin ọmọ akóbìnrin. Sọ́lọ̀ wọn ọmọ ń kó ṣe kó tó dà tóbìnrin ni. Ìgbàjú kankan yẹn wọ́n kó bá àwọn yẹn wọ́n nà kọ́kọ́ kí wọ́n wá wòlíì burú lọ. Kí wọ́n ta òdì nǹkan fún akí ọ̀ṣọ́ ara wọn dèèyàn gidi. Àkélódé rí. Ò ní dààmú o.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí.
11: Ọkọ ọmọ òkú ayé ò ní bá ń lé o.
0: Àmì àtẹ̀yìn náà ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí jẹ́ ǹfẹ́ lòmíì láǹfààní. Ẹ dákun kí ni wọ́n fi ń ṣe tó ní nǹkan kan tó jẹ́ spiritual. Hello.
12: Ẹ jẹ́ káàárọ̀.
0: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Ẹ sọ̀rọ̀ ẹ ti wọlé.
12: Olúwàfẹ́mi látàkùn.
0: Láti bo.
12: Láti Apẹ̀tẹ́.
0: Gbogbo Apẹ̀tẹ́ ń kọ́ ọ̀yá pápápá.
12: Àlàáfíà lára o. Tó bá jẹ́ bọ́ ti sì kan ní wọn jófin. Irú kìíní ò ní máa rí píta rẹ̀. Bọ̀ ìfìlà ìgbà tó ń dọwọ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni. Ìjà àfẹ́ bó fi tún burú ẹgbẹ́. Kò jẹ́ nǹkan tó ní fẹ́ sọ.
0: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Ẹ ti méèkì pọ́ìntì yín. Ẹ̀yin wòlíì, ẹ̀yin àfáà, ẹ̀yin àfọ̀ ń já làbí tẹ́ ẹ mọ tinú tì fún gbogbo nǹkan tá à ń sọ yìí. Ẹ̀yin wòlíì gàgàrà. Ẹ dákun kí ni ìtumọ̀ rẹ̀ ṣé ó ní spiritual attachment ni àbí kí ni wọ́n fi ń ṣe. Ojú òpó òun ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́. Hello.
13: Adisu.
0: Ẹ rí i pé mẹ́wàá tún ṣẹlẹ̀ báyìí ń dúníyàn.
13: Orí yóò mọ̀ ní burú àbá wa.
0: Àmì àtẹ̀yìn náà o.
13: Ọmọ rẹ lámìlẹ kan láti yabuni láti abúlé olólùfẹ sọrọ.
0: Ọyà
13: lámìlẹ kan gbàgbó jẹ.
0: Ọyà.
13: Sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà tá a wà yìí. Bẹ́ẹ̀ gbọ́, pásítọ̀ ọmọ pásítọ̀ tẹ̀ ń sọ yẹn, ọmọ yẹn. Ọmọ yẹn ó lò fún nǹkan ni o. Ó ṣe ibà yẹn. Tẹ́ ẹ bá ti lé mú wọn, tó bá ti lọ ń gbé wọn. Ó ti èyí irú ìdò ni máa pọ̀ ń tamọ́.
0: Ó ti yé ń dá yẹn, ọlámilé kan gbà kó ní aláta abúlé
13: lábàdàn.
0: Ọ̀dà, ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí jẹ́ ń tún mójú òpó kejì òun. Hello.
14: Hello, sir.
0: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
14: Mọ́mí ìkúlé láti Èrúwà ni, sir.
0: Èrúwà ò jòkó.
14: Bẹ́ẹ̀ ni, sir.
0: Ọ̀yà.
14: Ọ̀rọ̀ nípa ọmọ obìnrin sí ọmọ ọdún mẹ́wàá yẹn ni, sir.
0: Ọ̀yà.
14: Ẹ jọ̀ọ́ sàárọ̀ àwọn ìjọba ni tí wọ́n bá ti mú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tí wọ́n jẹ́ wọ́n máa kú díẹ̀ díẹ̀ ni. Torí pé kírú wọn bá tún wá wà láwùjọ wọn ó túbọ̀ máa ba bẹ̀jẹ́ ni. Gbogbo tá a gbọ́ rí nígbà tá a wà kéré gbogbo ẹ̀ ló ti ń ṣẹlẹ̀ yìí. Báwo ni ọkùnrin ṣe lè máa bọ́kùnrin ẹgbẹ́ ẹ̀ lò pọ̀ nílùú tó lọ́ba tó nígboyè tó lófin. Ẹ dákun kí wọ́n bá ti mú wọn kí wọ́n má jẹ́ wọn jáde mọ́. ti mo fa ko ni yen sa
0: e seun e ba n ki kabiyesi ilu oluwa o e seun e ba mu kan si e ka fi hello
8: hello sir
0: o ko yin ati bi te ti n pe
8: omo yi ni mafi la ko sare
0: o ke are mbada
8: be ni baba mi
0: o ya
8: sari ko jojo lo bi la wa gbe ni aye yi o
0: eyin agba na la bi le re
8: iru oni sari mu e ka ole baba o o ba ka ji se ko papa ti won da ko yen sise lori e ko da ma pe ki pe ki to egbe wa to ri ko gba mu e wa para mo ni o ko le ko ni o wa gbe awon
0: Ẹṣeun, àwa náà ti ké sí wòlíì òkòtó. Ẹ má sì mọ wòlíì òkòtó ń bàdà. Ó ṣe é ṣe kọ́ jẹ́ pé wọ́n purọ́ mọ́ ni lóòótọ́ gẹ́gẹ́ bí Murphy ṣe sọ yìí. Ó pè máa bọ̀ sórí ètò. Wá ṣàlàyé pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o báyìí kà sá báyìí kàwòdì. Ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké yìí, ọmọ tíjọ́ síta gbé wá tó wá sórí ètò, ó ní bí àwọn bíi mẹ́rin ni bàbá òun ṣe kinní ọ̀hún fún tọ̀hún jọ́kùnrin bẹ́ẹ̀ yọ̀wá ó ní yọ̀wá gba ẹbẹ́ rántí lórí ètò yìí náà ni èmi náà mọ sọ a sì gbé àwọn méjèèjì wá gbé pátọ̀ náà wá ń gbà náà ó ṣàlàyé tiẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kinní ọ̀hún la gbà á pọ̀ lórí ìkànnì facebook ajé nǹka kọ́mẹ́ǹtì èrò pọ̀ ń bẹ̀ bíi bàbí ajánimú ìlí wọn ni ó ga o ìmáfojẹ peter wọn ni ayé mà ti dojú kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ọkùnrin sí ọkùnrin láì sobìnrin ọgá o olivia ava lè tẹ̀yìn kọyà lè kà lórí rédíò alájà ọláyínká wọn ní ọgá o òkè ṣe kó ní ṣọlá wọn ní ọgá o àfi kí ọlọ́run máa ṣọ wà esther ogunsusi àbí ogunsusi àwọn náà ní ọgá o ọlálẹ́kan julius orí ìkànnì facebook mọ wáyé wọn ni god almighty intervene over all this kinní kan in this world prince gbadebo sanni wọn ni what has been happening in this world nowadays shows that this world has been coming to an end eléyìí ni kò tí ì ṣẹlẹ̀ rí agbọ́yìn àbí agbọ́yìn taiwo matthew wọn ni those guys that are recruiting sleeping with other guys like him they have bọ́yẹ fẹ́ sọ pé they have initiated some evil spirits inside them that only guy ọlàgbà bẹ́ẹ̀ ṣe kọ́ ẹ̀ńtà ń pe nọ́mbà tèmi ẹ̀já láǹfààní àti ka kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ ṣe ń wò mí lórí ìkànnì facebook ẹ bá ń ṣí ààrẹ ẹnì kọ̀ọ̀kan ẹ ṣí ààrẹ bíi 50-50 ẹ dákun ẹ bá ń tẹ ṣíà kò ná yín ní nǹkan kan ó ti padà wá emosu titilayo jonathan fadari adewumi ismail busari adeyemo funso joshua hm will mr b solanu láti jẹ benjam lọ́hún ojo rachel ibukun adekunle gbenga yemi adebimpe lórí ìkànnì facebook ìrọ́pọ̀ mbẹ́ ẹ máa bọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé yìí ẹ ṣí ààrẹ lógunlógun lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jáwọn ará ayé pátápátá kí wọn ó kẹ́kọ̀ọ́ nù nǹkan tá a mú wá lónìí iyùn bẹ́ẹ̀ ṣé kò tún dàbí nǹkan àtayèrò wá túnlé ayé ọ̀hún ṣe o jẹ́ ń mú ẹni tí ń bẹ lójú òpó wọn náà kí a tó lọ ṣẹ́ka ìpolówó ọjà kò píìkì hello ẹ gbóhùn sókè ẹ ti wọlé ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ o. Láti.
15: Ojú ọba ẹlẹ́rẹ̀.
0: Ọyà.
15: Ẹ rí iṣẹ́ wọn ti rí ìjọba yẹn kó lọ bí ìtajà mi o. Ẹ rí àjọ̀nù tí wọ́n ń lò. Òun ló ń ṣiṣẹ́ yẹn o. Kò sí àwọn ọlọ́run. Nǹkan fà mí yẹn o. Ọlọ́run owó tá a ti di báṣẹ́ lọ́wọ́ bá wọn kàn wá o.
0: Amẹ́. Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Àtayọ̀rọ̀ wá à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀.

Ehe, ẹ̀rí pélé ayé ọ̀hún dàbí nǹkan báyìí mẹ́wàá sì ń ṣẹlẹ̀ ń dúníyàn. Ẹ dákun. Níbo la gbọ́rọ̀ yé gbà? Ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook báyìí. Ẹyin ẹ jẹ́ engage yín lórí ìkànnì Facebook kí n ka àwọn kọ́mẹ̀ntì yín bá a ṣe fẹ́ polówó ọjà. Ọya, ẹ jálẹ̀ ka ìpolówó ọjà lọ́hùn-ún bá a bá tún tẹ ka ìpolówó ọjà dé. Yóò ní agbára pọ̀ lónìí o. Ẹ kú kalẹ̀.

0: fún mi ní lájigo.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90 ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
2: Ẹ̀yin àgbààgbà tẹ́ ń bẹ́ ń létẹ̀ sí láǹfààní àti gbọ́ wa lákòókò yìí. Akínyìn káàbọ̀ láti ẹ̀ka ìpolówó ọjà lọ́hùn-ún. Níbo ni ká tún yà sí báyìí o? Gbogbo èèyàn ti ń gbọ́ mi lákòókò yìí dákun. Má rò pé ipò tó wà lónìí náà lọ́ọ́ máa bá lọ. Yọ́ da o. Mọ́ wàá torí ẹ̀kọ́ lọ rèé para rẹ̀. Ọmọbìnrin kan rèé tó ro gbogbo ẹ̀ bí ń báwo gbogbo ọjọ́ orí ọmọbìnrin yìí bí ọmọ bí ọgbọ̀n àbọ́gbọ̀n àti márùn-ún. Ó ro gbogbo ẹ̀ lọ́ba lọ rèé bẹ́ odò. Ọpẹ́lọpẹ́ àwọn ti ń pa ẹja tí wọ́n sì láǹfààní tí wọ́n sì wọlé tí wọ́n sì jẹ́ kí wọ́n láǹfààní àti rescue ẹ̀ lákòókò. Eléyìí tọ́jọ́ wípé wọ́n ń ṣe kinní ọ̀hún lọ́wọ́ tí wọ́n ń pẹja lọ́wọ́. Wọ́n wá ń bí léèrè pé kí ló rò débẹ̀ tí nǹkan bá tiẹ̀ le. Ṣé ikú lọ́ọ̀kàn ni? Má para rẹ o. Torí wàhálà tó ń kojú báyìí tẹ́sí já lọ sílùú Èkó ká gbóhùn lẹ́nu ọmọbìnrin ọ̀hún. Pẹ̀lú àlàyé táwọn èèyàn ṣe nígbà tó bẹ́ sódò okun tó fẹ́ para rẹ. Má para rẹ o. Ẹ kú kalẹ̀.
3: Mẹ́wàá
2: ń ṣẹlẹ̀ ní dúníà. Ẹyin àgbààgbà tẹ́ ń gbọ́ wa tẹ́ ẹ sì wá ń lé ọyá pápápá lásàrí ṣabala bẹ̀hùn. Ẹ máa bọ̀rọ̀ ìkànnì Facebook káwọ́ bí kinní ọ̀hún ṣe ṣẹlẹ̀ gan-an. Ní pàtó ọyá lísì jábalẹ̀ sí ìpínlẹ̀ ti Èkó ń bí ọmọbìnrin ti ro gbogbo ẹ̀. Ó fowó kan kéèjì fi jù wà lọ́bẹ́nu odò. Èé ṣe tọ́ fẹ́ para rẹ̀. Ìwọ́ tó ń gbọ́ mi láàárọ̀ yìí ṣí mi létí yá mi létí inú. Lásìgbò tó ń kojú yìí kọ́ ni ọ́ máa bá lọ nǹkan ó padà wá dà. Ọ̀rẹ́ mi kan yóò sọ̀rọ̀ yóò ní this phase will pass yún nípa kòókò ta wà yíyọ́ kọjá ìgbà míì sì ń bọ̀. Bí èèyàn bá sì kú èèyàn ó padà wá jẹran tí ó tún jirin lọ fọ́kàn balẹ̀. Má sáré lásàájù ṣùgbọ́n má dùn ó náà o. Má gbìyànjú ṣùgbọ́n má sáré ní àṣáájù. Má lọ wá lọ rè sọ pé ó fẹ́ para rẹ torí pé nǹkan lè. Ó yóò wá nù gbèsè ni o. Bóyá nǹkan kan lọ ṣẹlẹ̀ ni o. Bóyá márèèjì rẹ túká. Àbí ìyàwó fi ọlẹ̀ torí pé ò ní kọ́bọ̀ lápò. Ẹ má wọ̀ọ́rì yóò dà. Bígbà bá ń gbani ká máa rọ́jú ìgbà ń bọ̀ tí ó padà bọ̀ wá gbani. Ọlọ́run ló ní déédé. Ọyá ẹ̀yìn bá ń gbé fọ́nrán ọ̀hún sórí ìkànnì Facebook pàápàá. Ohun rèé o ọmọ Nàìjíríà. Ọmọbìnrin ọ̀hún lẹ̀ ń wò yìí o. Ọmọ kékeré ni bí ọmọ ọgbọ̀n ọdún nǹkan kan ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn apẹja o àbẹ́ẹ̀ rí. Táàtì rẹ̀ gan ṣe ṣe ni. Ẹ bá ń bí. Bí ẹ bá sọ pẹ́lọpẹ́ àwọn tí ń pẹja lásìkò ìgbà náà. Ẹgbẹ́ Sómi ń pè yín ni o. Má para rẹ o. Má má para rẹ. Yakubu manage o. Ẹ dákun ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni ń sọ kẹ́yìn nù fọ́nrán náà ni wọ́n fi parí ẹ̀ lápá bí má para rẹ o dákun ẹyìn bí àwọn voice kan táwọn oní kọ́mẹ́dì máa ń lò má má para rẹ ọjọ́ bí eré ni kìí ṣeré o bí bá jẹ́ páwọn tí ọ wà ní odò lákòókò ìgbà tọmọbìnrin yìí pẹ̀lú búbù tọwọ̀ tọlọrẹ̀ kan omi láìsí modò wẹ̀ ẹ dákun kí là bá máa wíná kí là bá sì máa sọ ẹnìkan tún wá béèrè pé sómi máa ń fà wọn ni ẹ má jà á fi ẹ̀fọ́ tanná fúnra wa omi ọ̀fẹ́ nìkan kan ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ti kó sómi báwọn lẹ́kọ̀ọ́ kì í ṣe pé omi fà wọn o wọn ronú wípé nǹkan tí àwọn ń kojú ọkọjá agbára àwọn ni ìwọ́ tó wá ń gbọ́mi láàárọ̀ yìí náà tó ká gúlútú síbì kan pàápàá yin ìyá tẹ́ wà nú ọjà tó jẹ́ pé ẹ̀ ń fi owó rọ owó ni bẹ́ẹ̀ bá gba díẹ̀ ẹ̀ tún fìkan rọ kan ọwọ́ lérò pé gbèsè tó jẹun náà ní ọ̀pá èmi wá ń sọ fún ọ láàárọ̀ pé gbèsè wọn ò ní pa ọ wọn ni ọmọ para rẹ ọ padà yí ibọ ọ san gbèsè tán ó sì tún jẹ èèyàn láyé láì jẹyàn èmi mo wí bẹ́ẹ̀ wọ́n fọkàn balẹ̀ máa bẹ lọ́hùn sì máa jí lóòrọ̀ máa lọ bí iṣẹ́ rẹ pọ bá débi iṣẹ́ kọ ọbẹ̀ lọ nǹkan gbàdúrà má wulẹ̀ fi nǹkan wọ́nlẹ̀ pọ fẹ́ kó oríire tẹnìkan mọ́ tiẹ̀ ibi wàhálà ti bẹ̀rẹ̀ náà nu nígbà ọba rẹ̀ sí pé oríire kínní kan ọ̀fẹ́ kó mọ́ tiẹ̀ ọ padà tẹ́bọ̀ náà ni bẹ́ẹ̀ lọ́n kó fún ọ ń tiẹ̀ àwọn kọ́sítọ́mà tiẹ̀ kí wọ́n wá sọ́dọ̀ rẹ kó o sì tam tọ́ta kó o jèrè tẹ ń fúnyàn bíi méjì láǹfààní kí wọ́n bá àwọn aráalé sọ̀rọ̀ ẹ má para yín o ẹ dákun torí tọlọ́run 0706949 3000 hello.
3: Orúkọ mi ni Mrs. Funlayan látọ̀lọ́run.
2: Ọ̀yà.
3: Ẹ wo adúpẹ́ fún ọmọ ẹ rí ọmọ bàbá tó bọ ọmọ sẹ́yìn ẹ̀sìn.
2: Tó bá a níbàálòpọ̀ èyí tẹ́ sọ wọn ọ̀dá tó.
3: Ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì. Àwọn ajé tí wọ́n ń ṣe dé yìí ṣé ẹ̀rọ ti sẹ́ńdà ti Buhari wà lórí
2: mi.
3: Ṣé Buhari lọ́ba ọlọ́ba wọn náà ti ẹ̀mí lórí mi. Bí wọ́n kọ́kọ́ fẹ́ kó kù sí ìwà bíbà yìí.
2: Ṣé
3: ọmọ Nàìjíríà tó sọ fáwọn ìgbà. Nígbà yẹn ẹ̀rọ kú. Ìyẹn tún lọ ṣé ní ẹlẹ́ẹ̀kẹta wá ni pé ó fi obìnrin tó fẹ́ para rẹ̀ yẹn. Ìrìnsọ tẹ̀yàn fi fẹ́ para rẹ̀. Torí tí èèyàn bá kú yóò jẹ́ra tó ṣe ni lọ.
2: Bẹ́ẹ̀ni.
3: Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ láti 2021 September mo ti fèsì nǹkan tí mo fè.
2: Sọ
3: ìjà ṣágbé.
2: Kábíyèsí.
3: Mo fẹ́ ìjà Nàìjíríà.
2: Gbọ́ yín mọ́ o. Mo ti ń gbọ́ yín báyìí.
3: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni yóò má parẹ̀.
2: Ẹ ṣe.
3: Agbẹ́kẹ̀lẹ̀ Ọlọ́run. Ọlọ́run ló bá wa ṣe.
2: Àmì. Àmì. Ẹ ṣeun. Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Ẹ ṣeun. Ẹ ṣeun. Lásìgbò tẹ́ ẹ sì wà. Ẹ ṣeun. Ẹ ṣeun. Lásìgbò tẹ́ ẹ sì wà náà Ọlọ́run yọ yín bẹ̀. Ẹ wà á come back stronger tún gbé kejì òun náà. O di studio manager ń tiẹ̀ nù pàápàá. Hello.
4: Hello ẹ mọ̀ kán.
2: Ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
4: Adéyẹ Olúṣẹ́gun ló kọ sí mi ò mọ̀ ní látàrí bọ̀ lọ́yọ́. Ẹ dákun àkọ́kọ́ ẹni tó fẹ́ lọ para rẹ̀ mọ̀rọ̀ ọmọ para rẹ̀ o. Ìjìyà ni tinúwájú Ọlọ́run o. Kò sí tí ń débẹ̀ dá láyé yìí àmì wo ni Ọlọ́run ní járí àdáta.
2: Àmì.
4: Gbogbo tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀dá láyé yìí àmì wo ni Ọlọ́run bẹ́ẹ̀ fi dáyàn wo ni kọ́dà gbogbo ọmọ para rẹ̀ o. Ìkejì ni ti àwọn tí a ń pè àfa Atlẹ́tí forúkọ ẹ̀ náà.
2: Wòlíì òkò tó.
4: Àfa. Pásítọ̀ yẹn. Kọ́dàkùn gbogbo àwọn tó kójọ tí ń bára wọn lòpọ̀ yẹn lọ́kùnrin lọ́kùnrin ọkùnrin tọkùnrin obìnrin sóbìnrin kan bá àṣà orílẹ̀-èdè wa mu kò sí dókè orílẹ̀-èdè wa mu. Ẹ dákun pásítọ̀ yẹn ẹlẹ́ẹ̀tì pé pọ̀ wá. Tẹ́ bá tọ́ba lè wá kọ́ wá yọjú kọ́sọ nítorí lọ́bẹ̀ tí ẹ darú ọwọ́. Kó tó di pé yọ́dọ̀rọ̀ tí oníjọba dé. Torí tíjọba lọ́wọ́ ìjọba bá tẹ̀ wọ́n fún wọ́n fi mẹ́ẹ̀ka tó ṣe o. Kọ́ wá sọ nítorí lọ́bẹ̀ tí ẹ darú ọwọ́ fọ́mọ Nàìjíríà o. Bóyá sì ń purọ́ mọ́ ni kọ́ wá ṣàlàyé ara ẹ̀.
2: Ó dà ẹ ṣeun tẹ́ ẹ pè ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́dà sórókè lórí tóníkọ́lù lórí ìkànnì Facebook rúpọ̀ ńbẹ̀ ṣùgbọ́n ẹnìkan ń bẹ́ẹ̀lì agbára ń bí bàbá ẹ káàárọ̀ o ṣé ò ṣe taari ó kọyin ti ń jẹ ẹ súnmọ́ rọrọ gẹdẹ yìí.
5: Orúkọ mi ni Amsa Kọláwọlé David.
2: Àdúgbò wo lẹ ti wá?
5: Ní ìdíroko Adéwọlé ni.
2: Mo náà ń pè bẹ́ẹ̀.
5: Ní after Liberty ní ọ̀nà tó gba Liberty Academy kọjá.
2: Ok, kí ló ṣẹlẹ̀?
5: Ilé-iṣẹ́ Bastop Home and Property.
2: Ṣé kinní ń tutù jù fún wọn ni? Ẹ o lè fọwọ́ pa ní apá abẹ̀hún. Ẹ pẹ̀lẹ́ ẹ máa múra ìlú Èbó lẹ̀ o, bóyá ìlú Èbó ń yá bọ̀ nù. Ẹ ọ́ yá, mò ń gbọ́ yín bàbá, mò ń gbọ́ yín.
5: Ilé-iṣẹ́ Bastop Home and Property.
2: Ẹ farabalẹ̀ pé o.
5: Bastop Home and Property.
2: Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú wọn?
5: Arajà lọ́wọ́ wọn.
2: Irú ọjà wo pápákọ̀ ọjọ́ lọ?
5: Ilẹ̀ lára lọ́wọ́ wọn. Wọ́n ń ṣe promo lákòókò gbà yẹn ni. So ilẹ̀ oko lára lọ́wọ́ wọn. Ní kinní ni wọ́n kọ́kọ́ ti fẹ́ fún wa nílẹ̀ náà ní ìpọnrin Sangodé yìí ní Fasọlá. Ṣùgbọ́n nígbà tó tó àkókò kan wọ́n ní àwọn múlẹ̀ wọ́n da gbogbo ẹ̀rú wọn fún àwọn nílẹ̀ yẹn mọ́. Wọ́n wá kó wa lọ sí Ìmẹ́ni. Wọ́n filẹ̀ yẹn hàn wá pé ilẹ̀ tí wọ́n fẹ́ fún wa lélẹ̀. So gbogbo owó tó yẹ ká san òun la san. Rìsíìtì ẹ̀ ní.
2: Ẹ̀nà báyìí kámẹ́rà gbé rìsíìtì yín ẹ̀nà.
5: Rìsíìtì ẹ̀ lélẹ̀. Gbogbo owó tó yẹ ká san la san fún wọn.
2: Kí ló wá wáyé lẹ́yìn ìgbàlẹ́sẹ̀ ti gbalẹ̀ tuntun tàdà bí kí ló ṣẹlẹ̀?
5: Láti 2024 àti ìrí nǹkan kan títí dìsìn. Owó corner piece, owó clearing àti gbogbo ẹ̀ tá a la fẹ́ fi dáko títí dìsìn. Àti ìrí nǹkan kan.
2: Rílẹ̀ àroko.
5: Rílẹ̀ àroko. Owó yẹn
2: ló gbogbo tẹ san all together.
5: Gbogbo owó tá a san jẹ́ 1,040,000.
2: 1,040,000
5: naira.
2: Kí ni wọ́n sọ pé ó ṣẹlẹ̀ tán fi fún yín lẹ̀ tẹ́ ẹ̀ fi roko tẹ́ rí nǹkan kan?
5: Ìgbà tá a débẹ̀ wọ́n ní àwọn ti ń clear rẹ̀ lọ́wọ́.
2: Láti 2 years ago.
5: Ọdún 24 kọjá. 25 kọjá 26 ní ọdún kẹta rè tí a ti rí nǹkan kan.
2: Ọ̀dà a ti kàn sí iléeṣẹ́ Bastop ti ń bẹ ní Mọ́níyà àbí wọ́n ń fira wọn sí ìsọ̀kọ́mì ni o. Ẹ dákun ẹ bá ń kàn sí iléeṣẹ́ ìsojú òpó lẹ̀ iléeṣẹ́ Bastop Homes and Properties ti ń bẹ ní Mọ́níyà. A ti kàn sí yín ṣùgbọ́n ṣe lẹ̀ ń gé wa léègé. Àwọn tí ẹ gbowó ilẹ̀ lọ́wọ́ wọn àwọn ní ń sọ̀rọ̀ yìí o. Ẹyẹ ọmọ Nàìjíríà ẹ bá wa ké sí iléeṣẹ́ Bastop Homes and Properties Dẹ́sí jẹ́ àwọn ọmọ Nàìjíríà bá wa kọ́ bá wa ké sí wọn láàárọ̀ tòní iléeṣẹ́ Bastop. Ẹ̀lẹ́ o ẹ̀lọ́
6: o. O kúkú ní dààmú lẹ́ẹ̀kan sí.
2: Àmì o ẹ ṣeun o.
6: Ọmọ rẹ ní sọ̀rọ̀ ẹ kú ewu ọmọ bàbá o láti kẹyìn. Kí ló dé táyà tó ń jìbìtì báyìí? Wọ́n ò sí lé lu jìbìtì sílè márùn lára wọn kí báwọn fara máa. Kíjọba ogun aláwọ̀ fún wọn wọ́n máa jẹ́ ìyá gangan ogun kó ṣe kíní. Fún ọ̀bà tí wọ́n fẹjọ́ sùn ní ìsìn kíni wọ́n tún pè é. Ó ti fẹ̀bi palóra ni. Ọlọ́run ìjọ bàjẹ́ fún yá àti ilé o. Sókí ni ẹ̀kọ́ ewu ni.
2: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí jẹ́ ń fẹ́ nìkan láǹfààní sí ẹ bá ń ké sí iléeṣẹ́ Bastop ẹ̀yin tẹ́ ń gbọ́ wa mọ́ níyà. Iléeṣẹ́ Bastop ti ń bẹ Mọ́níyà là ń dá akọ rẹ̀ yìí o ẹni tàwọn tí wọ́n gbó lọ́wọ́ wọn ni wọ́n wá yìí o jẹ́ ń gbọ́ ìkejì òun náà. Ẹ̀lọ́ o.
7: Ẹ̀lọ́
2: o. Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
7: Tòníyá ni láti
2: Orogún. Orogún kò jìnnà sí Mọ́níyà náà à ń gbọ́ yín. Mo rò pé ya fóònù mọ́ mi rẹ̀ ó rí lórí tébùlù lọ́sáré ní pé òun náà fẹ́ gbọ́n ọ̀rọ̀ òun lórí rédíò lọ́sáré pè ń tiẹ̀ jẹ́ ń gbọ́ tẹni tí ò ya fóònù mọ́ mi rẹ̀. Ẹ̀lọ́ kí ló sàwọn ojú òpó yìí? Ó ní agbára pọ̀ láàárọ̀ tòní o. Ọ̀dà ẹ̀jẹ̀ ń dayùn lóhùn. Ẹ̀lọ́ bàbá ẹ̀ máa kojú mọ̀ ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀. Ọya.
8: Láti ẹrùn mú.
2: Ọya.
8: Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kò ṣẹṣẹ̀ ní ìpàṣẹ wáàdì jìbìtì ni wọ́n dùn wọ́n. Ṣé máa ṣe jìbìtì wọ́n lù ní ẹ ti pè wọ́n fún ọ̀sẹ̀ wáàyè ni. Ẹ ti tètè kí wọ́n ṣe ìgbésẹ̀ lórí mú.
2: Ọ̀dà.
8: Ẹ ní jìbìtì ni wọ́n.
2: Ọ̀dà. Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí orókè lórí toníkọlù dé iléeṣẹ́ Bastop. Bọ́ bá jẹ́ pẹ́ ní nǹkan míì tẹ́ wá fẹ́ sọ tó dáa ti pè yín a send the message a se gbogbo e ke n fira yin six komi awa ko le n fi six komi o eyin tori e la se number sori ategun eyin to ba tun wa ni ti ba stop ba tun gbowo lowo e ti o fun won le e lanfani ati ma bo e je a gbe gbogbo e sori ategun ba e ki aye le mo pe to eyin bi won se nti won ohun re o baba e le ma lo e gbo feedback o to dijo mejo iya eyin sun mi papa eh eh eh fe so tin lo eh eh oda eh e ja continue e lo do nta imejeji e ja continue lori eto fun ti oni ah a fe polowo oja oda a fe polowo oja ta ba te ka ipolowo oja de iri akari ni badan lakala express nbe labo su eyan ara iri akari e ku kale anbo

0: teens and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
1: Adetu mewan shele ni dunia.
2: Ẹtún káàbọ̀ o látẹ̀ka ìpolówó ọjà lọ́hùn kíní ọ̀hún débi kọ̀ọ̀kan dán báyìí. Ẹ̀yàn ara Facebook yìí ẹ ti máa ń dẹ́rìn pààyàn. Ọlágbà pọ̀ HM ń tẹ́kọ̀ yìí kò ṣe é kà lórí rédíò. Ọlágbà pọ̀ fún mi àdígò mo rí kọ́mẹ́ǹtì ẹ̀. Sàláwù Súlẹ̀ Ẹ̀míọlá Sàlá Ẹ̀míọlá Anifat Sàlámì Aláàjà Bashar Arẹni Yáyá ọmọ mi dáadáa láti ìsẹ́yìn ń ṣe dáadáa. Ẹja tún tẹ̀síwájú o. Ilẹ̀ Ìbàdàn náà la ṣì wà. Ẹ̀yin tẹ́ ẹ bá ní Newsite tẹ́ ń kọ́ lọ́wọ́. Bóyá kẹ́ ẹ sọ fáwọn ará àdúgbò pé ẹ máa bá ẹ dákun bẹ́ẹ̀ bá rẹ́ nìkan tí ẹ ràn yàn wá bẹ̀ o. Bẹ́ẹ̀ bá rẹ́ nìkan tó bá tọ́ba wọ bẹ̀ ẹ ààrẹ ẹ̀ sí ẹ̀. Bí àṣà Gbẹ̀ngà Adébóyè ẹ ṣàlẹ́yìn díẹ̀ bẹ́ẹ̀ bá ṣàlẹ́yìn díẹ̀ tẹ́ tún ààrẹ ẹ̀ sí ẹ̀. Torí àwọn ọmọ ọ̀dọ́ alẹ́ apá máa ṣiṣẹ́ yìí tọ́jẹ́ pé wọ́n bá ti mú kinní díẹ̀ ìwàkuwà ni wọ́n wù. Ẹni ẹlẹ́ni tí ń dá tọ́rọ́ kọ́ bọ̀ tó sì rọra ń kọ́lé ẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ó tún fẹ́ǹsì ẹ̀. Yóò sì fo fẹ́ǹsì ń tiẹ̀ yóò máa lọ rèé jí àwọn window blind tí wọ́n fi sínú ilé yóò lọ rèé máa jí ká yóò tún tà á. Ẹ pé kí ni fowó ọ̀hún ṣe é fi ń fa ó ti yé yín. Ńgbà ọwọ́ tẹ̀ ẹ́ tọ́wọ́ àwọn láńlọ́ọ̀dù tẹ̀ ẹ́ lágbègbè rí Akárí Nìbàdàn ní Akala Express tán kọ́kọ́ dúró bóyá díẹ̀ fún náà. Ọba ṣàpà àpatẹnu jẹ́wọ́ ẹja gbẹ́là yọ̀rọ̀ pápápá ẹ̀kú kalẹ̀. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyàn. Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúnìyàn. Ẹ̀yin àgbààgbà tẹ́ wà ńlẹ̀ yìí tẹ̀ ń láǹfààní àti gbọ́ wà. Ọya pápápá ẹ máa bẹ̀rù ìkànnì Facebook kásáre ṣèyún náà kí ọya lísì ìjábalẹ̀ ságbègbè rí Akárí Nìbàdàn ẹja gbé fúnra rẹ̀ bọ́ta. Àwọn nǹkan tó jí gbé ńbẹ̀ ni ó ti já ti mú ńbẹ̀ láti kọ́kọ́ mú ná. Ẹ̀yin tẹ́ rí ìkànnì Facebook àìsẹ̀ fẹ́ ṣò fídíò ẹ̀ báyìí ni ń bí àwọn nǹkan tó jí pé òun ibẹ̀ láti láǹfààní àti kọ́kọ́ mú ohun rèé o àwọn nǹkan tó jí gbé òun ibẹ̀ láti kọ́kọ́ mú ná ẹ fi rí pé tó ohun rèé o ọmọ Nàìjíríà. àwọn nǹkan tó jí ní nbẹ nlẹ yìí o. Òun ló wà nlẹ tó ti ilé onlé. Alápá máa ṣiṣẹ́. Ilé tí wọ́n ti fi burglars fúgbẹ́ sí. Fọ́nrán ọ̀hún pọ̀ díẹ̀, ó máa bá ń gbé sí ní kọ̀ọ̀kan ìjẹ̀jì, ó pọ̀ díẹ̀. Òun gangan rèé, ojú ẹ̀ rèé. Kí ni wàá ń kógbà tí fún yìí? Ọ̀dọ́ ni o, èéṣe tó lè ṣiṣẹ́. Èéṣe tó lè ṣiṣẹ́. Èéṣe tó lè ṣiṣẹ́. Àwọn nǹkan tó kó ló wà nílẹ̀ tẹ́ ń wò yìí o. Èló gan ló fẹ́ tà wọ́n nẹ́ẹ̀tì yìí. Ibi tó fọwọ́lé nìyí o, ibi tó fọwọ́lé. Ó tún fọ́ sílì ó ń sílì. Ẹyin tí a ń gbọ́ wa nlé, fọ́nrán ọ̀hún pọ̀ lórí ìkànnì Facebook, máa gbé sí lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jì tó lọ́jọ́ òun rebi àná, òórùn sì ń rebi àtiwọ̀. Ẹ dákun, ẹ̀yin ọ̀dọ́ ẹjẹ́ ń bá yín sọ̀rọ̀. Kẹ̀sì yá mi létí inú lóòrọ̀ tòní. Ẹjẹ́ àfapá méjèèjì ka ìṣiṣẹ́. Torí pé iṣẹ́ báyìí ń lo oògùn ṣẹ́. Ọlẹ́ ọ̀rá yé wa o. Iṣẹ́ tó sì le náà lọ̀lẹ́ ó padà ṣe kẹ́yìn. Àbí eléyìí tí wọ́n gbámú yìí nísìn. Ṣé ẹ̀ṣẹ́ pé iṣẹ́ tó le lọ padà ṣe kẹ́yìn? Nígbà tó bẹ̀rẹ̀ sí ní kó ìgbà tí ìgbámú tí kẹ́ríkẹ́rì yìí bá ròde tí wọ́n ń kó fún. Ilé onlé ti ń gbìyànjú pé kóun náà ti ẹ̀ kóun tẹ́nàntì ẹ̀ kóun wá forí pamọ́ síbì kan. Nígbà ọba ti ṣe gíláàsì tán, ìwọ ọba débẹ̀. Ọ̀fọ̀ gíláàsì wọlé torí pé wọ́n fẹ́ yọ wíńdò àwọn nẹ́ẹ̀tì alumílíọ̀nù. Èyí lọ fẹ́ tà á. Ọmọ àdúgbò náà ni wọ́n pè ó. Wọ́n ní àdúgbò tí bàbá tiẹ̀ náà kọ́lé sí kò jìnnà pọ̀ síbi tí ó ti wá wàá láàbí yìí. Èsì tó lọ rèé fọ́lé ti bàbá rẹ̀. Ńbẹ lákòótó tiléeṣẹ́ ọlọ́pàá lórí ta. Mo sì gbàgbọ́ nu iléeṣẹ́ ọlọ́pàá pé wọ́n gbé ìgbésẹ̀ eléyìí tí ọba tọ́ lórí rẹ̀. Kọjá bó ṣe jẹ́, kọjá bó ṣe lóhùn ọ̀jẹ́ lórí ìkànnì Facebook ọjẹ́ ń ka kọ́mẹ̀ntì yín díẹ̀. Ọlágbà pọ̀ o. Ẹ̀mí Ọlá Anifat, wọ́n ní Sad Alájà Ọláyinka, wọ́n ní kí ni a ti wá fẹ́ ṣe ayé yìí sí báyìí nígbà tí ènìyàn bá tún kọ́lé tí kò sì tí ní agbára láti parí ẹ̀ tí àwọn kan bọ́ síbẹ̀ tí wọ́n tún tú gbogbo nǹkan tí ẹni ẹlẹ́ni rà àbí? A ti sọ̀rọ̀ ọ̀hún báyìí o. Ọlálẹ́kan Julius, wọ́n ní ọmọ lúàbí kò kí ń ja olè ọmọkùnrin ṣiṣẹ́ o ẹja ṣiṣẹ́ wíwà tẹ̀ ń gbóhùn wa lórí rédíò yìí gan-an àtún láwọn ọ́sù mi ẹnìkan rèé tolúwa làṣẹ àbí kí ló kọ fáàmù tó bá gbá sọ́fẹ̀ mú lódù ẹja báyìí ẹja ọlágbà pọ̀ o ẹ má rò kó bẹ́ẹ̀ tó pa àwọn tó ń gbó tá à ń gbóhùn wọn yìí wọ́n ń gbádùn nǹkan irọ́ ni ẹ bá pàdé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ti ń ọ́sù báyìí àwọn ọ́sù tó jẹ́ legitimate ọ́sù ni o kí ló wá ṣèwọ̀ tó lè ṣiṣẹ́ kí ló mú wọ tó fẹ́ gbìyànjú inú ayé béèyàn ti ẹ̀ là bí ò ní là àtipọ́ ti ẹ̀ là ni tí ẹ̀ gbìyànjú ajé ná bọ́ba wá struggle dáadáa dáàrin kan ó dìpọ́ lọ́hùn náà wàá wọlẹ̀ pé ọmọ yìí ti ẹ̀ ń gbìyànjú jẹ́ ń sáámi sọ̀rọ̀ rẹ̀ síyẹ́mù mu kú mu mọ́ má fàfà kú fà má fa eléyìí tí ó dà ọ́ lórí rú má fa eléyìí tó jẹ́ pé iṣẹ́ ìwádìí fi yé mi pé àwọn tí máa ń fa kinní ọ̀hún kódà kókó owó tí wọ́n fi tí wọ́n jẹun lápò wọn ọ dá wọn lọ́rùn kí wọ́n lọ rèé fi ra nǹkan tí wọ́n fà ju kí wọ́n jẹun lọ ṣé gbèsè ayé wa lọ wá ń gbéhùn gbèsè ayé kọ́nù o ọmọkùnrin yìí nísìn ó ti bára ẹ̀ lágoto akoto iléeṣẹ́ ọlọ́pàá ó ti káwọn òbí ẹ̀ sínú yọ́ọ́yọ́ òbí náà ti ń wọ ọmọ náà ti ń fa nǹkan tínú rẹ̀ ń dùn pé àwọn ọ̀dọ́ àsìkò yìí ni nǹkan ká àgbàlagbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ yóò padà wá kẹtàn sáré oróke fún ti àárọ̀ tòní lórí ètò ẹjẹ́ ń kí ọlọ́jọ́ bí ìkànnì ti west milan communication iléeṣẹ́ wa ń bí mr ṣèyí bàbá jẹ́jẹ́ mr ṣèyí sọjọ́ bí a ó bá a ṣe mr ṣèyí wọ́n sọjọ́ bí a ó ṣe kí ni o a ó bá a ṣe happy birthday to you mr ṣèyí igba ọdún ọdún kan ni ojoojó oníṣòwò kọ́ máa lè nájà kókókó báyìí tara ọ̀tá lè kọ́lọ́ olódùmarè kọjọ́ kó ṣe dáadáa fún yín inú ìgbésí ayé bẹ́ẹ̀ lákì mr olúwa fore sí mi babatunde dúdú yẹmi mr dúdúnù ẹkùn ọkọ lábísí dúdú yẹmi happy birthday to you too igba ọdún àádọ́ta tẹ́ pé yẹ́ tún pé ọgọ́rùn-ún igba ọdún ọdún kan ni o akí gbogbo yín pátápátá bàbá ti parí ètò ẹ sẹ́ndì àdírẹ́sì ibi tẹ́ ti ṣe reception ẹ sẹ́ndì ẹ̀ sí wa kí gbogbo ẹ̀ kí ọ sọkútù wọ̀wọ̀ ní àárọ̀ ti tòní tó ọjọ́ àbámẹ́ta la máa ń dá àyàn lóhùn bóyá ẹnìkan jẹyin lówó ẹ fẹ́ mọ́rọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin méjì wá nǹkan kan ilé tẹ́ fi máa fúnra yín blò lẹ́nu ẹ dákun ẹ má jà o ẹ jẹ́ kí àlàáfíà kí ọ wà ẹ máa bọ̀ níléeṣẹ́ wa ń bí láago mẹ́sàn-án lọ́jọ́ àbámẹ́ta yún sátọ̀dé ní àárọ̀ a ti wà níkàlẹ̀ láti pè mí lẹ́yìn ètò 070-36-26-86-88 070-36-26-86-88 bí a bá pè tí ń bá láǹfààní àti gbé òun náà ní wásaàpù ẹ fi ọ̀rọ̀ ránṣẹ́ sí lórí wásaàpù 070-36-26-86-88 a máa bí ọ̀bẹ ní ibẹ̀ṣọ́ àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ wò a ń lọ lónìí àtúnpadà wá ń jọ mẹ́jọ ẹ bá ní a máa dé báyìí ìlànà èdè bá ń lẹ ṣé wọn àríbikọ́lá iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tọ́tọ̀.

0: night. Okay. Njẹ ka ma kira wa gudebe wo gbogbo bi te tin lanfani lati ma gbo ikani yi. Ikani ti Splash 105.5 FM. Ele to wa ni le balavelele ni le Ibadan. Oye adalada otanje ope ni ogbodo voice out. A tun ti de lọsẹ teni pẹlu awọn iroyin lọlọpọ ọjọ kan to je tere idaraya. Ni bigibi kaakiri agba nla aye lolede wa Nigeria. Ni pinle Oyo ati ni ese kuku ni. O ma dun gbogbo kede ma ke sori pa ti gbogbo ra papa to ga sale. Oya join together. Baba n so nipa iroyin lọlọpọ ọjọ kan to je tere idaraya. A tun lanfani o. Lati ma tutu re de sale koko iyan lawon royin eleyi to takoko takoko ba kana lawon royin yajo yajo to loyin bo npe ni breaking news baba se n bale bayi o na la mo gba sira wala iyan lose teni ni o emi ni gogo mo wa ni le agbara o desbon toriji agbawo ti agbodo bawo je o gani mi mi fi dawa ti o ma je ke lofa ti ma gba dada ni bi kibi kaakiri agba nla aye tun di omo olawo olootu eto ale swagosi niyan olole amza loruko temi di top striker ele to gallant gan o ma dun gbagba kede ma ke si iyan losan teni e bariba zambari bobo lọ́sẹ̀ yìí àádùn láǹfààní àti tàn mọ́lẹ̀ sáwọn nǹkan kọ̀ọ̀kan lọ́pọ̀lọpọ̀ bákan náà ẹ mọ́ gbàgbé o káṣẹ́ káṣẹ́ káṣẹ́ we go again àwọn èèyàn ó tún gbẹ́nu sí lọ́sẹ̀ yìí bá bá sọ nípa ti káṣẹ́ àwọn èèyàn tún máa gbẹ́nu sí ẹ̀yìn bó ṣe máa jẹ́ nìyẹn àwọn èèyàn tún máa gbẹ́nu sí lọ́sẹ̀ yìí *1004*1#*1004*1#. Bó ṣe máa jẹ́ nìyẹn ní ti káṣẹ̀, ó yẹ gbọ́ pàpà ẹjẹ́ bẹ̀rẹ̀ láti inú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá torí pé kádètè tẹpẹlẹ mọ kálẹ láǹfààní àti wọ gbogbo àwọn ibi tá a fẹ́ wọ ìyẹn lọ́sẹ̀ yìí ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láti inú àwọn ìfigagbága tí ó wáyé ìyẹn lẹ́ni ìfigagbága tí ó wáyé lẹ́ni inú àwọn ìdíje la liga ti bẹ̀rẹ̀ láti òpin ọ̀sẹ̀ tọkọjá ló ti bẹ̀rẹ̀ wọn ra mu wẹ́rẹ́wẹ́rẹ́ wọn mẹ́yẹ bọ̀ lápò bọ́bá di lópin ọ̀sẹ̀ yìí làwọn egun sóso ti parí ike méjì yòókù ìkánnú wọn ti gbá bọ́ọ̀lù lálẹ́ Atlético Madrid ọjọ́ Sátidé Real Madrid ọjọ́ Sunday Barcelona bí wọ́n ṣe to kinní ọ̀hún nìyẹn sọ́sẹ̀sì ọmọ nípẹ̀kú jásáré wo àwọn tí ó gbá bọ́ọ̀lù léni.
1: Ìdíje Spanish La Liga yẹn kan dundun tí ó láǹfààní àti wáyé léni Rayo Vallecano àwọn àti Deportivo Alaves tó bá ti ń di aago mẹ́jọ àṣálẹ́ òní.
0: Lọ́ba tán.
1: Bẹ́ẹ̀ni.
0: Bó ṣe jẹ́ nìyẹn. Ó yá láti ibẹ̀ yẹn nínú ikọ̀ Manchester United, ikọ̀ Mayo, gbogbo ìgbésẹ̀ wọn láti gbé agbọ́wọ́ agbábọ́ọ̀lù fi kọ́ ti Newcastle United, Lewis Hall. Ó ti padà já sí pàbó torí pé àwọn yẹn náà ní kí la gbé ń gbà gbogbo yín gangan náà. Ẹ dẹ́kun ẹ̀yìn náà lẹ́fẹ́nu kùn Mathew Fernandez tẹ́lẹ̀ fẹ́ gbé lóòótọ́ àwọ̀ ọmọ ẹyẹ tó sú lóòótọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ ti fẹ́nu kùn nìyẹn títí tọ́ máa ń fi kúrò nínú kọ̀tọ́ wà tó fi di pé ọ lọ sínú kọ́ Tottenham Hotspur. Ọ̀dà náà the same ẹ̀yìn náà ẹ wà lára àwọn tó bẹ̀rẹ̀ ariwo lórí Bruno Guimaraes kó tó di pé Bruno Guimaraes ó padà fínú kọ̀ yílẹ̀ ẹ̀yìn yìí náà lẹ́tún sọ̀rọ̀ Lewis Hall kí ni dá gbéńgbà yín gẹ̀gẹ̀ náà. Ṣé wọ́n máa ń sọ ẹran mọ́ ẹran kí ìkan ọ̀dẹ̀ wá kan ìkan pa ni àbí èsè gan-an ẹ tún ti gbé múlẹ̀ àwọn ọmọ tá a tún gbójúlé níbi tó ti jẹ́ gbé àtúnwá àwọn agbábọ́ọ̀lù tá a fẹ́ fi kún wọn ṣé ká tún wá ta eléyìí náà kágúmọ̀ pa àléèyàn máàbí wọn ni eléyìí tẹ́ fún wa ranjú mọ́ yìí kò sí fún títà o not for sale inú ikọ̀ Newcastle ò ní ẹ sọ nínú ikọ̀ Chelsea Joko ṣe é rántí Joko. Olólùfẹ́ Chelsea mélòó lọ rántí Joko ṣe rí Joko ìwọ yìí ò lè mọ Joko àbábá Joko ìwọ àwọn eléyà Joko Joko tó bá tọ́kìn tán báyìí tí Joko bá tọ́kìn tán tó tọ́yìn jẹ́sí rẹ̀ tán lórí fídì tí bọ́ọ̀lù ò fi parí jẹ́sí rẹ̀ ò ní tú Joko nínú ikọ̀ Chelsea ń gbà yẹn Joko ti sọ̀rọ̀ o ó gba àwọn agbá àwọn alákòóso ikọ̀ Gunners ẹ̀ ó gbà wọ́n níyànjú yìí pé ẹ wò ó ẹ jẹ́ ń gbé yín débẹ̀ gbogbo ayé ní sọ wípé ẹ̀yin ló tún kàn nísàyí ẹ̀yin lọ́kàn lọ́tún ẹ̀yin lọ́kàn lọ́sì ẹ̀yin lọ́kàn níwájú ẹ̀yin lọ́kàn lẹ́yìn lóòótọ́ ni ṣùgbọ́n ṣé kò ń gbé yín débẹ̀ ẹ gbọ́dọ̀ wá gbọ́wọ́ wájú atamátàṣe recognize striker tó bá jẹ́ ipé style ijó ní ìtẹ́ ẹ lò tẹ́ ẹ fi jẹ lọ ní sáà tó kọjá lẹ́tún gbẹ̀mí ló gbà ẹ fẹ́ lò ẹ wò ó tẹ́ ẹ bá kẹyìn nínú yọ ẹ wá bọ̀ nǹkan ẹ̀fọwọ́ rẹ̀ ń mú Joko ní bẹ́ẹ̀ bá lọ rí lẹ́yìn lasek pieces èló ìtẹ́ ẹ lò ní sáà tó kọjá tẹ́ ẹ sì jẹ lọ tẹ́ ẹ ti àwò yí pé òun náà lọ́tún gbójú létí òjì àmójútó ọ̀rọ̀ striker gidi ẹni ẹsẹ̀ bí ẹni victor yorkeres wọn ni ẹ ọ̀rọ̀ yọkẹ́lẹ́ pẹkùn ni ọ̀rọ̀ ti ń bẹ ńlẹ̀ yìí àní ẹ wá striker tí ò ní máa yọkẹ́lẹ́kẹ́lẹ́ gbogbo ń tọ́ bá ti jẹ mọ́ yọkẹ́lẹ́ pẹkùn ẹ máa tara yín jẹ ṣé àríjà bá lọ gbójú lé set pieces pé kò sí wàhálà set pieces la fi jẹ lọ lé ń tọ kọjá náà lẹ́tún lò gbogbo ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn ti prepare fún yín o ṣé ẹjọ́ bá dogun bó kó dogun bó bá dìjà kó lè dìjà òun lórin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbọ́wọ́ ẹ̀yìn ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù náà ń kọ́ kí báyìí o wọ́n ní a ti dojú sọ yín pé ẹ máa fẹ́ sọ kọ́nà àdí ogun bí ọ bá ti adogun tí kálukú bá ti ń sáré kí bàlàbàlà bàlàbàlà bàlà lẹ ti ń fi nǹkan ṣe wọ́n wọ́n ní gbogbo ikọ̀ yòókù náà wọ́n ti múra ogun lẹ̀ báyìí pé àwọn ọjọ́ máa wọ́ra àwọn lápá mọ́ ẹ̀gbẹ́ mọ́lẹ̀ táwọn máa wọ́ra àwọn mọ́lẹ̀ ni níbi ọ̀rọ̀ dé dúró nìyẹn o ẹnì kan ò lè jẹ ẹnìkan máyé wọ́n forí ìtàwọn yòókù náà rún mú pé wọ́n mọ̀ gba líìgì àbí ẹ̀tún wá lẹ́tún fẹ́ máa lo ogun wọn yóò tún dogun dọdẹ nísà yìí tó bá yìí pé yẹn lẹ́tún fẹ́ lò ẹ gbójú ń bẹ̀ o Joko ló pè án ṣàkíyèsí pé òun ò ní fi ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ ọ́nú sọ fún ẹ lóòótọ́ ìkan lára agbábọ́ọ̀lù nínú ikọ̀ tó jẹ́ ráìvà wọn lòun tẹ́lẹ̀ rí ìyẹn lẹ́jẹ̀ndì ikọ̀ ti Chelsea onijoko ní ṣùgbọ́n ṣé ọlọ́rọ̀ tó ń sọ fún yìí torí pé òun wà neutral lọ́jẹ́ kó wọn sọ bẹ́ẹ̀ bá rèé fọkàn tẹ́ pé oní gídígbò èèyà tẹ́ ẹ fi gba líìgì ní sáà tó kọjá pẹ̀lú ti set pieces lẹ́tún ló ń sáàyè ẹ jẹyàn yín sùn kálukú náà ti múra gídígbò èèyà lẹ́dẹ̀ yín o ẹ gbọ́ sí bẹ́ẹ̀ lórí sasina nílò àtàmọ́tàṣe sá ṣẹbi hàn ti ní striker àgbéyẹ̀wò lọ́sẹ̀ yìí o ọ wà lára ń dàgbéyẹ̀wò lọ́sẹ̀ yìí olùkọ́ ní zabi alonso zabi bọ̀bọ̀ ẹ máa ní zabi bọ̀bọ̀ ó ní òun máa make sure wípé player yín tó tanná ní sáà bíi méjì sẹ́yìn tá a bá sọ nípa Cole Palmer tó wá padà paná ní sáà tó kọjá òun máa tún fa iná sí lára báyìí o ó lóun máa faná sí lára padà iná ara rẹ̀ yóò ju ti kanji dààmú lọ báyìí ó ní Cole Palmer watch out for Cole Palmer the new and former Cole Palmer 30 mọ̀ ní sáà bíi sáà 2023-24-25 yẹn ó ní that same Cole Palmer ẹ mọ̀ expect ẹ̀ padà ní sáà yìí ẹ mọ̀ pé Cole Palmer ọ̀ paná ní sáà 2025-2026 ó lóun ti ṣetọ́ láti jí Cole Palmer dìde padà báyìí tẹ́ ẹ bá ń gbọ́ yí pé èrùwà dìde iru ma le dide eru wa dide oni nto won lo fun ko pamanu nisayi e ma expect the best of kopama tori pe kopama gangan la won to asomo lara sabi bobo sabi alonso lojo di mimo be o oni ka so bi gbogbo eyan olulufe ko ti chance gbe ere fokan bale ere fura yin dokan bale e fura yin suru e bomi suru mu seri e ogbe ose le ti kon ri film te riri e ri sugba ko pama te ri ni sa to koja ko le ri ni sa yi o ko pama jo ni akoko yen nigba to de to tana yan to tana nu to tana ta ti gbogbo na tan green tan yan yan won le pada ri bayi tori pe gbogbo n to fa ku de fu ko pama ni sa to koja asiri re de latele wo ohun alaafia yi bonde se si atele wo bayi lo n ti ri gbogbo asiri yen o ti a si atunse si gbogbo re de bi pe ko pama bayi be ba take agan ina gbe eyin gan te jo lolufe ni ina to won fa si lara te yan yan sabi bobo sabi alonso lojo di mimo be e ja roju oja ka lo pa akade o a ba toju oja de ka sun sowo waju ka se *347*1004*1# eku kale
2: kí ló fẹ́ra yẹn olówó ìsèlú ni mo fẹ́ra jàre olówó àbúrò tí olórúkọ kẹ owó rẹ kò wọ́n rárá ó sì máa ń gbádùn rẹ̀
3: àmọ̀ pé
2: rántí pé ìfa máa fanilákòyà o ọ̀rọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí
3: ọ̀rọ̀rọ̀ Devon Kings ló yẹ kó o ra ó jẹ́ ọ̀rọ̀rọ̀ ìsèbẹ̀ tó pójú owó ó sì kún fún èròjà aṣaralóore vitamin A
2: ọ̀rọ̀rọ̀ ìjẹun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi
3: bẹ́ẹ̀ ni ò parọ́ ó nira ìwọ̀nba tí owó rẹ bá ká o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ọ̀rọ̀ náà ṣe
2: òótọ́ ló sọ ó ṣeun ọ̀rẹ́ mi wọ́n rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀rọ̀ ìsèbẹ̀ Devon Kings ni ororo isebe to dara.
3: O dara be ore mi.
2: Devon Kings, orun aladun, adun to ko ebi ati ara mora. O wa ni gbogbo ile itaja, jake jado, orilede Nigeria.
4: Mama Caro, I beg help me tell this my customer say this vegetable pass the price where she dey price so now. Yeah. I beg.
5: Auntie, abeg make you self add small money now, The vegetable now.
4: Yawo. You self no one just no customer again, Abi. With your biggie belle. That's come first well.
6: Hey, customer.
4: And your hands and your leg just come out.
5: Yawo, I don't see say your hand and leg swell up like this.
4: I be for 3 days now.
5: No. The last time where I get belle, then tell me if Auntie Nata say, if woman leg and hand swell up like this when she get belle, say na dangerous thing.
4: Danger waiting. I for register for this Auntie Nata thing, so I beg, help me look sure. Make I go my Oga shop, go tell him waiting. Where you dey go?
7: This woman, you know how come market for me again?
8: Pregnant woman, protect yourself and your pikin wey dey belle. Register for Auntie Nata.

0: káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash 105 Proba Fẹ́fẹ́ tó wà nílé Faraúbẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́ta ọ̀tá ń jẹ́ ọba. Ó gbé ní ògbọ́dọ̀ fọ ìzàtò. Ó yá pápápá láti bẹ̀. Bẹ́yìn bá sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá lọ́fàdúrà níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Splash 105.5 Fẹ́fẹ́. Àbí jẹ́ kẹ́mọ̀ fan family lórí Facebook, lórí TikTok, @TopStriker100, @TopStriker100. Ọlọ́fọ́ àgẹ́ o. Ẹ fọ́nù ẹ láìkì, ẹ gbé láìkì kọ́ lọ dáadáa gan. Ok. All right. Ti káṣẹ àbí *347*1004*1#. *347*1004*1#. Ikọ̀ Bayamu ni ìjẹ́ Harry Kane. Ó ti dá àwọn tí wọ́n ń pè pé kọ́ máa padà bọ̀ nínú ìdíje líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì pé máa padà bọ̀ wálé. Wá tún wá ṣe bẹbẹ tó ń ṣe yẹn nílé. Harry Kane ni ẹ̀wà gbà mí ni. Ṣé bí mo ṣe wà nínú ọkọ̀ tí ń gba ife lọ́dọọdún yìí kò dùn mọ́ yín? Àṣé ní yín ń dùn? Gbogbo bó ń ṣe ń forí ṣe, tó ń fọrùn ṣe, tó ń fi gbogbo ara ṣe, tó ń sì fẹ́ lo gbogbo ìgbésí ayé òun ìṣẹ̀mí ayé òun tán nílẹ̀ Gẹ̀ẹ́sì tó ń ọ̀gbafe. Tẹ́ ń pàtẹ́wọ́ fóun lọ́dọọdún. Harry Kane bàbá striker, bàbá wèrè striker ni o. Bàbá wèrè ń bọ̀bọ́ yẹn o. Ó ní àṣẹ inú yín dùn bóun ò ṣe gbafe. Òun wá lọ ibi tí ẹ ti ń fẹ́ bùkátà òun. Tọ́lọ́run sì ti ní kọ́rọ̀ tòun náà gbọ́. Kó náà mọ nàka sí ife báyìí. Kọ́kàn wọ́n mọ balẹ̀ pé òun rífe òun gbafe. Ẹ̀tọ́ ni kóun ó kúrò níbi ayò irè ayò òun wà. Kóun ó máa bọ̀ padà sí oko aṣálẹ̀ tóun ò tún ti ní mọ ijọ́, ọdún àti àkókò tóun ó tún gbafe mí. Nice one. Ó ṣẹ̀ṣẹ̀ gẹ̀ẹ́tì ayé ni. Ayé àkámọ́ra. Ayé tó bá jẹ́ igbé, tó jẹ́ igbé bí ẹ bá ń fẹ́ lójú báyìí, wọ́n sì mú ata díẹ̀, wọ́n ti fi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́. Bí ẹ ṣe ń fẹ́ lójú, wọ́n máa fi ata díẹ̀ díẹ̀ sí. Bo ní kẹ́kí ẹ lẹ́yìn báyìí, ẹ̀gún, wọ́n ní wọn ò tiẹ̀ lo ẹ̀gún mọ́. Àwọn èso wẹ́wẹ́ báyìí ni ẹ ń lò ní ìsìn. Wọ́n sì mú èso wẹ́wẹ́, wọ́n sì máa fi họ́ lẹ́yìn. Ayé ọmọ ayé, ayé àkámọ́ra. Ó ní ó ń ti gbọ́ ti yín o. Ọ̀rọ̀ yín ṣe bí mọ̀ràn ni. It's a good advice. Ó ń ti gbọ́ ti yín. Bẹ́ẹ̀ bá ti lajú láàárọ̀ ọ̀la, láàárọ̀ kùtù lọ́la, òun lẹ́kọ̀ọ́ rí ní Heathrow Airport. Òun dé ń tònù o. Kó ń padà wá. Tottenham náà ni kó ń wọ́n máa bọ̀ àbí Coventry àbí Ossiri. Ok. Harry Kane ni ẹ̀fọ̀ òun lẹ̀ níbi tí Ọlọ́run ti ń gbàdúrà ẹ mọ́ nílé ayé òun lára. Ikọ̀ Aston Villa wọ́n ti ń gbé ìgbésẹ̀ láti ṣe ìsípòrọpò. Bẹ́ni bá kúkú ẹni náà ní kù. Bí ẹnìkan bá lọ ẹnìkan dé. Ẹni lọ lọ́bọ̀ nígbà kan nu o. Ẹni ọlọ́ lè mọ́ padà bọ̀ mọ́ o. Ẹni lọ lọ́bọ̀ ìgbà kan nu o. Ẹni ọlọ́ ó lè mọ́ padà bọ̀ mọ́. Bẹ́ẹ̀ gan ni ọ̀rọ̀ Ashley Konsa o. Wọ́n ti ń wá replacement. Wọ́n wá wo ọ̀tún, wọ́n wo òsì. Wọ́n wo wájú, wọ́n wo ẹ̀yìn, wọ́n wo òkè, wọ́n wo lẹ̀. Omi bọ́ lójú wọn. Àwọn èèyàn wá ń bá wọn kẹ́dùn pé wọ́n miss the boy yẹn. Ṣùgbọ́n o, wọ́n wá ní ó tún kù ní bàárò o. Ṣíṣe kù o. Ikọ̀ Aston Villa ti wá gbé ìgbésẹ̀. Wọ́n wo gbogbo agbábọ́ọ̀lù, wọ́n wo pé ìrírí la nílò báyìí o. Níbi tọ́rọ̀ dé dúró yìí, ọjọ́ ti wọnú o. Líìgì ó bẹ̀rẹ̀ lópin ọ̀sẹ̀ yìí. A nílò agbábọ́ọ̀lù tó ní ìrírí tó ẹgbẹ́ yóò tètè àdáàtì mọ́ntà ń ṣe lápá bí. Nígbà wá wò lọ tí ẹ wò lọ tí ẹ wo ṣàkún. Wọ́n rí agbábọ́ọ̀lù kan nínú ikọ̀ ti Chelsea tó sìn adára bí ọ̀yọ́ ní jẹ́. Wọ́n ní adára bí ọ̀yọ́ o. Ìwọ là kégbè o. Ìwọ là kégbè o. won tin pe to si adara bi oyo bayi o lati wa replace esri konza to ibi oro de duro re ni bayi iko ti fun na ngbe igbese lori to si adara bi egba sori adara bi oyo bakan ni ko benfica awon na wa lori to si adara bi oyo to si hot lowo bayi o to si hot lowo bayi sugba o won ni tori pe iriri re ninu dije epl iko aston villa ni a fi gbori wole iko chelsea wa nje godi bi mo pe to se ri be se npo ti eni nda ko tosi lotun tosi losi beyin se ngbo lori ero aye lujara nla wa na ngbo o ikeke nu gbogbo ti nda ko re keke o fi gba ke pe wa lori ago abi ki won wa in person wa ri wa physically bayi pe to ani lo tosi oro ori aran lori ero aye lujara nte gbo o nla wa na mo ngbo o tori idi e ni o ti e ti a ja mo boya o to ni bi ronu ka fi mo iye ta gbele tosi dara bi oyo e mo gbe tosi ni si won ti gba jesi number 4 lowo re bi 30 kini kan won ma fun ba se 33 abi 32 ni ani afun o ba ti di pe won gba number single number lowo agba ballu won fun double number baun bi e ba je pe agba ballu ohun lo finu fido to finu fido pe e phone ni double digit to lo fa ga gidi bayi e ma gbagba ballu le finu fido pe double digit ni oba star mi mu a je pe won gba single digit won fi double digit ile na agba ballu lowo to wa lowo bi 33 32 ele ti ku ni 23 24 loro le aye o 32 33 agba ballu ohun o ti nlonu o sugba o iko chelsea ni awon kankan o ti kan sa won direct lati bere bo ni nkan se je lori oro adara bi oyo e ba ri bazambari bobo sa loja ni atuni o e ja sare lo kade ka wa so nipa oro to wa nle yi oro wo na ni oro ti joko so ni o fi ko gona si pe be ba ni recognize striker yo nira die fun yin sai tori pe set pieces te lo ni san to koja gbogbo aye ti mura lede yin se be ni abi be ko si arsenal ni lo striker mo sa abi won ti wa okay be yen e ja loju oja ka gbadade ba ba de ka so won waju e ku kale
1: world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators, and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
2: a mọ pé kí ló fẹ́ ra yẹn.
3: Òróró ìsebẹ̀ ni mo fẹ́ ra jàre.
2: Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
3: Owó rẹ̀ kò wọ́n rárá.
2: Ó sì máa ń gbádùn rẹ̀.
3: A mọ̀ pé
2: rántí pé ìfà máa fani lápò ya o.
3: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí.
2: Òróró Devon Kings ló yẹ kó ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Òróró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. O sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà se.
3: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Wọ́n rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
5: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.

0: Where else?
1: Where else?
0: It's Splash 105.5.
2: Ẹ àmọ̀ kìí kí ló fẹ́ràn yẹn. Olórí ìsebè ni mo fẹ́ràn jàre. Olórí àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé.
2: Rántí pé ìfà máa fani lákòóyá o. Ọ̀rọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Olórí Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórí ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Olórí ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. O sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
2: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Wọ́n rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
5: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807 112 4000.
4: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
9: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
10: Bàbá, akọrin látàárọ̀ ni. Ó ti sú mi. Ibo gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
11: Arákùnrin, fọkànbalẹ̀. Ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó. Òun rè.
10: Takashi, pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira, lórí Splash 105.5 FM. Pẹ̀lú kóòdù ẹ̀, *347*1004*#. Lórí Lágelú 96.7 FM, *347*1004*#. Tàbí lójú òpó website www.kashe.ng.
12: Bọ̀dájídé, bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
10: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ ìjanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀.
1: bó ti ń jẹ owó ojoojúmọ́. Bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó cashpot tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
13: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15, starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators, and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
14: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
15: Olórú ìsebè ni mo fẹ́ rajà rẹ̀.
14: Olórú àbúrò tí olórúkọ kẹ̀.
15: Owó rẹ̀ kò wọ́n rárá, ó sì máa ń gbádùn rẹ̀.
14: Àmọ̀ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
15: Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
14: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
15: Olórú ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
14: Bẹ́ẹ̀ ni o, parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olórú náà ṣe.
15: Òótọ́ ló sọ, o ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Ororo Isebe Devon Kings ni Ororo Isebe tó dára.
14: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
0: Splash 105.5.

0: eniyan to ba ti ya kan ko gbodo gbedanwo ati lo ja lore tabili kan ni omo luabi
1: no
0: eyan lo lufe ti wa ni ati eru jara ni agbaye adupe pupo pupo ju lowo yin
2: adupe
0: olare waju jeli lat olajumoke dada peter adupe lowo yin imafoje peter adupe o johnson dinobogun seyi ton adekunle adebayo
2: adupe
0: olayo akunwe komi mama titi na nko
2: awon eyan wa ni
0: adupe lowo yin
2: olowo tori lo pe temi tope ko
0: baba alaye nu
2: oh my god
0: o tan yanyan
2: to yen gbe lakotro
0: ti o ni baje iyala ya ni yen
2: awon eyan wa
0: o duro tan yanyan
2: oh my god oh my god
0: johnson dinobogun seyi ton
2: eyan wa ni
0: korede adebayo ona nbe ni apado abraham adetunji
2: ebole
0: yen wa matthew cash akinade
2: awon eyan wa ni ebole
0: yen wa eyan afaro ra ke uya ya
2: egboriwole
0: yen wa o
2: ara ni yaya
0: oya ara ni yaya na nbe
2: egboriwole
0: isola kureti ajibola oya e ma pin mewa mewa e eni kokan ni
1: wa yoda a ogbede
0: o mu ti wa ara ti mokun
2: ra dupe wu adi ti
0: o yaju wo lojo o yaju wo bukata re
2: abi bo wa ni
0: ko rorun ati mo ko nkan herimo bayi jo
2: eni eleni
0: afi suru ni o
2: eni eleniyan
0: afi suru ni o agbawo na si re ntoko na ni se
2: to
0: oluwaye ti 31st
2: nbe na lo ti na be lo ti kose
0: be lo ti kose
2: lo ti se freedom amo
0: aje aje aje e lo lo nbi oda na e je ka lo taratara o ko di wo ni ipinle Ondo. Hey, wani ogbeni Paul ona lo je wi pe isele yi okan pupo pupo ju wani afale ofin lowo ni o nitori pe ile ise olopa ni ipinle Ondo won fi kele ofin won fi gbe nle jantoni jesu wo ni o fi kan wani omo re to bi ninu e omo re obirin o eni odun mewa lo ba momo o olulululu o wani e je mo pe ngbo tun wa lu tan je ki an lo to fe se won ni lo ba da wi pe wo o nse yo le ha ha gbogbo ibusun ni tutu kile o to mo a wi wi wi o ki taji to ba fe se yo o ti da gbogbo etan sori ibusun gbogbo e patapato wa tutu rinrin won ni e je mo wi pe o nta so ye emi aba lo emi aba bo won ni ngba ti o mu omo na nko won ni e je mo wi pe ero ta fi nlo aso kon gbogbo le damoran lo ba gbe lowo o nje gbigbe lowo to gbe lowo eni gbona abi tutu o gbona mo ni ke
2: mo se
0: won ni o gbona keri keri o si se be o ba momo ohun wonu yara lo ba selaye fomo wi pe oya ibi ile agbara re ti omi to tin jade hun o nti e wa fe ri be pelu e toko ti o taji ngbo ba fe se yo agbawo o ba fi kini gbona yi won lo ba fi le omo olomo
2: o mo se
0: loju ara tori po mo nto sile tori olohun oda commissioner fro to ni se pelu awo obirin lawujo won ni ipinle Ondo ati dagbasoke ilu nbe nigba ti o soro samaye oni tooto isele gba nkan gbe yi waye o oni be ni e gbo ofin orilede Nigeria koni daweke o pelu obi yowu to ba lu omo ni lokulo oni eje mo polo ni omo pomo yi o sare gbe lo o sa si ile iwosan e to je ti ijoba apapo orilede Nigeria to wa nilu owo o ni ewo ibe lomo yi ti ngba toju lowo lesu pe omo nse yo o mu ero iloso iron o fi gba ni oju ara ijambo oro de duro bayi won ni koda gomina gangbi osuba kare o fo commissioner foro to ni se pelu awo obirin ati dagbasoke ilu ni ipinle Ondo be ni commissioner wa se alaye oro pipe egbo en to je oga agba yanyan julo fun ibudo eti ati ntoju awon ara ilun to je ile ise ti ijoba ipinle Ondo nigba to gagba bi o soro eyin dokita Adeyinka Ayeyemi oni be ni o lo ngbe osuba kare fun ijoba ipinle Ondo bakan na o nlu eni to je commissioner foro obirin ati dagbasoke ilu logun enu fun igbesi akikoju eleyi to gbe oni otun to sibe ka dupe lowo awon ara ilun na o eti won ko da asobo ikamora nigba ti o pari atotonu re en ton gbenu so fun le se olopa ni ipinle Ondo DSP Abayomi Jumo oni lo oto ni sele sele o
2: ele
0: ikoja won ni won pe o sele ni otito gba nkan gbe aye ni oni sugbon sa ati na gafurasi na tori gbogbo apata omo ijoba na ni wa
2: be ni
0: olo ti na wa gan o ele ki se omo re o fe po omo ijoba nu nitori pe se yo le ijambo oro dedu oni wa di alagbara eyun o se be o ti gbianju nu je mele na fun aliyu miriam opoyemi
2: ko mo dani
0: ko na mo ka ni apa
2: ko to mo wo bi ti nkan de duro ka ilai iwo na o sa se yori
0: tabi alagbara olohun
2: agbara olohun
0: o ti o ni farada
2: omo dada
0: ni farada omo
2: dada
0: omo to dara ni
2: o si farabale
0: mo fe na epopo
2: omo dada
0: omo dada
2: o da to ba ni be wa ja to tarata bayi o diwo lakatara kunrin kele to je pe omo ilede wa nigeria ni sugbon sha o ile australia o tun ba won do wo po nbe o n gbe be o sise kodo o tun sora re di omo nilu won ni folusho omole ina lo ko ti je o nigbati won tesi waju nu oro re won ni jeje mo pe won ti gba npa ko bayi o won ti wo ti urutu o di wo nile ejo eleyi ti be nile australia lohun lori eso alagbara kan e ti eni won fi kan nje ki lesu ta so nipa re yi o won lo lu jibiti owo jibiti owo ta so nipa re yi o na lo ni se pelu won iyan ni ile ise adojutofo leka eto ilera won nile australia won ni eka eto ilera ta si nso yi o wa fun awon eyan kan le to je pe won ni ipe ni jara won ni owo ta so nipa re milionu 5 owo le oke dollars o na ni folusho mole o fe gbeja ko nile australia ko mo gbe bo wa sile wa nigeria ni bi to ti mo fi owo lowo owo awon eni eleni yo mo fowo won ko sararede gege bi iwe iroyin po sese akosile iroyin hun won ni iroyin ta so nipa re yo adado foju bade iyan ni ile ise iroyin ti abc news ile ti nbe nile australia lohun won na e ti se o o na ni pe folusho omole o ti di gbogbo eru re o ti pale ara re mo yo wa mo lo o eni si papako ofurufu nibi ti o ti gbera mo bo wa so ile ede wa nigeria won ni jeje mo pe bi tin de papako ofurufu won e ti be ni australia lohun nibe ni a ti ro re sebu re pe alaye ibo lo da won lo lohun lo niger ni ki le ba lo se niger mo fe lo ra awon ebi won
0: won
2: ra o le ti lo bayi o lejo je ni waju ijoba ile australia won lati we bayi o na ni won ti gbe lapa yagi o di wo ni ile ejo gege bi o se se lalaye won ni arakunrin ohun eni odun 38 years old man o na lomo na ro ego won ni waju ile ejo magistrate won e ti nbe ni ile australia lohun lojo aje monday ni o won ni awon esu gbogbo tesi fi kan o na ni pe awon owo kan e ti se ni lana ti adojutofo leka eto ilera fun awon eyan kan le to ni ipenijara o bere si ni gba owo ounjo ogbajo ogbajo o wa di milionu 5 owo le ko dollars won ni owo yi gan e to ti tari si iyawo re ti nbe nigeria pe ma idia ma tojo owo ide mi o ohun bo wa lati wa pade owo ohun won ni owo ta nso nipa re yi gan ni atori e gba npa ko lo si ile ejo won ni kesi mo wa wo latara awon iwa to ti wu yen ni ile australia lohun tesi ri pe eyan daada ni ne ba so di omo nilu nbe bi ti njo omo nilu nile australia na lo tun njo omo nilu lorilede wa nigeria eje lo sekete ni to je agbe fobe le to muju e ba ile ejo nile australia lohun nigba to owo tenu boro o ni ke mo wo ile ise mejo toto ohun lo ni nile australia to ngba won eyan sise ti won sise labe re won ni sugbon sa eleyi to se yi o lo re se ni o pelu ile ise le tori si adojutofo leka eto ilera won yen nile australia papa julo ta ba ti so nipa awon eyan kan le to je pe akanda eda ni won o tesiwaju na awon le to gbe kale waju ile ejo pe oluwa mi my lord arakunrin te n wo yi obiri kele ti nbe ni ile ise e to ri soro adojutofo leka eto ilera ni fun awon to ku die ka to fun ati awon akanda eda o ni lomo lori gbe sumo o le ti si so fun pe nje fun wa ni awon to ye ka mo fun bi odun mefa pelu ile ise yin yi nitori pe awon ni awon iranlowo kankan etan na le se o won ni papapa ni labiri ohun lo mu gbogbo n to bere fun le to si da si akata re won ni se ri gbogbo n to gba yi lakata labiri ohun o lo fi wo owo ta so yi jade o lakata ajoba won nile australia alaye gbowo jade tan o gba npa ko wa so ile ede wa nigeria lakata yawo e o n gangan fun alara re wa fe gbera tan lati ku onile australia ko mo wa bo si orilede wa nigeria won lati be bayi won gbe le barajo gan ni o le te si ti gbe lo eni si ile ejo won ni bi e ba le re pari ejo ohun to si je pe o ni agbejoro to ba mu yanyan to duro to ba ru ejo ohun daadaa won ni ko le se ko le ye ko mo lo odun mefa ni budo itonisona Omole de wa Nigeria kan le to je pe awa loje dara ba pe o o na lo ti se karuka so jibiti owo ele to to million 5 owo le okere dollar sisi e to gbe ja ku ori le Australia o gba npa ko wa so le de wa Nigeria o fe wa pade owo ko le mo jaye fleri gbanko gbi royin ni o se ri ko lagbara gidi gan
0: o lagbara po gbanko gbi mi na ni je kari gbon yajo yajo wi pe o di eyan meje to dagbere faye baye
2: ha
0: oko ofurufu ele to dede ja to se lana ni orilede ti Kenya wa yoda eje ka tu pada sori oro miran won ni eje mo pe isele gbanko gbe ti atun ba de yi eleyi tun lagba po won ni gende keni odun meta o le ni ogun samuel akwade eni to je pe owo osekun ofi orilede nigeria ti gba mu lowo osekun o bi pe emi ni ya to bi sile aye to se oloko re waye abileko lu fun ke akade keni to se fun won ni eje mo pe o se alaye pe ilegbe awon tin be ni ore ni pele ondo eje mo po won ati ya awon awon jo mo nsere ni yara agbalejo awon awon jo mo takuroso awon jo mo sere gege bi iya ati omo re oni sugbon sa esele gbankan gbe yi ojo to sele olohun o le so npato bi igba temi kan dede ba lehun o to si nsalaye fun pe oya lo mu ada jari modi oya sori iya re kale o lo nse be o lo nsi be iya ohun titi to fi je pe olohun oba oni iya ohun ta nso nipa re ye eni 60 odun ni 60 years old mother olohun mo shanu wa nigba to tesiwaju nu oro re oni eje mo pe bisele ohun se sele ohun o le so o ohun to ti hun papa ohun o le so bo nse lo mu ada ohun to si sayapa ohun o le so sugbon to mo ni pe bi igba temi ajeji kan to dede wonu aye eyan ti wa npase fun pe o ya lo se bayi o ya lo se bayi o lo nse be tan oju ohun la ohun ke gba jare fun ara ohun pe egba hun o egba hun o egba hun o iru ewo re oni eje mo pe ngba awon eyan de owo osekun ofin omo gba hun mu oni sele ti an so nipa re yi o omo sele sohun ni ago 5 irole ojo sunday aiku tore kojanu oni gbogbo awon ara adugbo patapata aya won ja eru ba won oni an da girigiri debe egba ro ni an pe eh iwa re samu ki lo sele iya to bi o se be ose ni tete o
2: si
0: san sunkun na ni waju won bi e wo olopa ohun o le so nto fa sababi o emi kan lo ba lehun o ni ko won olopa ya hun afgba to nsi se be to npa iya hun eni 60 odun e ri ba e bi o gba bi amo patakele du akoje ajere omo
2: ami ami
0: e fun bu edi oran ko mo je o de eni ko kan wa o
2: ami
0: e je ka ma gbadura o e je ka si ma joyoju la kan fi nsori oju owo iketa de ni 30 re iwe iroyin the nation
2: ni agbara pupo
0: o lagbara ju
2: o de ja lo si ipinle ogun mo ku ni ile australia wa si orilede wa nigeria ni ipinle ogun ni o
0: ajadun
2: won ni arakure ke ni odun merdi ni 36 years old man ele ti poruko ti e ni waliu idowu o na ni ma ti gbanpa ko won wo turutu o di wo yen ile ejo magistrate jonjoko ni ilu abeokuta lori esun lilu jibiti owo kan sakatara re owo ohun million 5 o lebele nja meji eleyi to je ti arabirin kan olokowo ademola bilikisu ni o won tesiwaju pa ademola bilikisu o lona mo so owo eleyi to to million 9 o lebele nja meje ye 9.7 million naira si akata ti arakunrin tan so nipa re yi iyan walu idowo lati le fi ba ara iresi eleyi to didi e ni igba iyan po nu 198 bags of rice o tesiwaju pe jeje mo pe leyi ti ademola bilikisu to ti san owo ohun fun waliu idowu yo koja wa o ko koja wa yo koja wa o ko koja wa iresi o de loni yo de lola won nigba ti won ri iresi le ti won ni lero pe yo ta fun awon won je ba be si ibi lere pe baba roja o sai ka rowo ba ni gbowo owo re won nigba ti won mo bere owo ni owo re won ni o lafani lati san owo kele to to million 4 lebele nja 5 4.5 million naira sakata ademola bilikisu pada njo owo to ku nko 5.2 million naira won ni gbogbo bi ati bi ni oro owo ohun to won ni jeje we pe waliu idowu omo kan ti ogbon yo le ti ko da owo olowo pada o ye je lo taratara si ile ejo ile to je ile ejo magistrate to njoko ni ilu abeokuta níbi tí agbè fọba yẹn inspector Evelyn Motim tó ti mójú ẹ̀ ba ilé ẹjọ́ nígbà tó òun mọ sọ̀rọ̀ ń tiẹ̀ ó ní olúwa mi my lord ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé owó tá à ń san nípa rẹ̀ yìí tọ́gbà ọgbọ̀n owó ọ̀hún yẹn ní ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún 2026 ní nǹkan bíi aago márùn-ún ìrọ̀lẹ́ ní agbègbè kan eléyìí tí wọ́n ń pè ní lẹ́mẹ èyí tí ń bẹ nílùú Abẹ́òkúta ó tẹ̀síwájú pé lẹ́yìn tó gbowó tán ló ní ẹran afọkàn-yín balẹ̀ o bẹ́ẹ̀ ṣe gba owó yìí báyìí kẹ́ ẹ mọ retí rẹ sí ni o bí rẹ ti bá sì dé sákàtà yín ẹ mọ tajà yín lọ kẹ́ ẹ mọ jèrè rẹpẹtẹ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé láti ìgbà tó ti gba owó lọ kọ́ mọ dá ìrẹsì padà fáwọn o gẹ́gẹ́ bí àdéhùn eléyìí tí wọ́n jọ ṣe wọ́n nígbà tí wàhálà pọ̀ òun náà ló dá 4.5 million padà kúrò nínú owó eléyìí tó ti gbà lọ wọ́n ní kọ̀pẹ́ kò jìnà ló bá tún dẹ̀rọ̀ ẹnu rẹ̀ rú o ló bẹ̀rẹ̀ sí ní ṣe lálàyé pé ìkan lára àwọn òṣìṣẹ́ yín òun ti fún un ní 5 million ó lébélé jẹ́ méjì owó orílẹ̀-èdè wa nàìjíríà léyìí tó ní ẹmú ọ̀kan lára àwọn òṣìṣẹ́ yín dáadáa ó ti fi ọwọ́ ọ̀hún ó ti lọ rèé fi ta tẹ́tẹ́ ó ti fi gbé gogó gbogbo wa jẹ bí ọ̀jẹ òun ò mọ̀ nípa rẹ o wọn ni mo ti ń ṣàlàyé kí olúwa mi àwọn ọ̀rọ̀ tí ń jáde láti àkàtà wàlúù ìdòwú yìí jẹ́jẹ́lè ló ti rọ́ọ̀lù bá bọ òfin o eléyìí tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ ogun lọ́dún 2006 léyìí tí wọ́n ní kó mọ kóró ojú ìrìn sí àwọn ìwà ìbàjẹ́ tó ń ti àwọn ìwà ọ̀daràn ni ẹni tí wàá ṣàdájọ́ ilé ẹjọ́ ọ̀hún ìyẹn onídàájọ́ oo sam ọbaléyẹ lọ́ba ní ọ̀dà kò burú kò bàjẹ́ sí orí ìwọ wàlíù ìdòwú yìí àgbò nídùúró rẹ ṣùgbọ́n ṣe ẹ̀wà rẹ o kò ní wá lásán owó kẹlẹ́ tó tó 5 million owó orílẹ̀-èdè wa nàìjíríà òun ni yóò san o gẹ́gẹ́ bí owó ìdúró kò tán síbẹ̀ wọn ni yóò tún lọ rèé mú ẹnìkan wá èyí tó jẹ́ pé irúfẹ́ owó tá a pẹ̀ kẹ́lùn òun náà ló ní tọ̀hún ó san léyìí tó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ ẹni ní iléeṣẹ́ ìjọba wọn ní ìpínlẹ̀ ogun wọn ti wá sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún 2026 léyìí tí wọ́n ní wọ́n tẹ̀síwájú lórí ẹjọ́ ọ̀hún lọ́rọ̀ bá di court ara ìsìn bá tẹ̀lé.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. Empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15 starting August 24th, 2026. This holiday program will cover Introduction to Artificial Intelligence, Safe and Responsible Use of AI, Creative Writing and Problem Solving with AI, Content Creation for Social Media, Video Editing Basics, Graphic Design Fundamentals, Public Speaking and Presentation Skills, Podcast and Radio Production, Digital Storytelling, Personal Branding for Young Creators, and Team Projects in Creative Challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp. Where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
6: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Sinomart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion, and beauty all under one roof. Don't miss the grand opening of Cinema Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts, and big celebration at the PAMS Shopping Mall located on MKO Abiolawi Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready, and let's turn up big on the 5th of September 2026. Cinema Superstore, cheaper, quality, and satisfaction. Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
7: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
10: You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
11: Mommy in the kitchen cooking rice.
12: It's Mama Dog.
11: Chicken in the pan looking nice.
12: It's Mama Dog.
13: Keep your voices down.
11: Smells yummy. Everywhere is smelling so, so nice.
12: It's Mama Dog.
14: Our neighbors will soon come and start knocking.
15: Good food starts with good oil. Mama Dog oil brings out the delicious flavor your family loves. Mama Dog oil is available in stores near you. Use Mama Dog oil today.
16: Wow. Ewa jadun itowo didara ti new Bobo 100. Bobo 100 ni wara miran ti nbe ninu igo ni milimita igba o le mewa ti o si kun fofo pelu vitamin C PHA ni eyi ti ma mu opolo ji pepe ti o si tun se ara lore o tobi si o dun lenu be lo tun ki popopo Bobo 100 asara lore didara fun ngbe re.
17: Irigina laira bu ki okere ba sele ninu aye
18: bankogbi iroyin agbosogbanun.
0: Beni akiyin o wipe e kaabo pada se ikoni adani akoko. Ekani akoko to n gbon sategun lati afefofo balawo ba meji ko o splash ju eyin ti wa ni atarujara ni agbaye adupe Mustafa Adeyemi Kabiru emo seun.
2: Thank you
0: Fomilayo Akinwe Komi won ni awon lo ga o
2: lagbara
0: egede Ezien Samuel Segun àwọn ṣe àmì mama titi dina àwọn ti wọlé wọn ní abẹ́ ẹ̀rí báyìí bí wọ́n gbàdúrà wọn ní àràjẹ jẹun o serifat funke aziz wọn ní eléyìí ó tún lágbára ó kódà ó gba nǹkan gbé ọlọ́run má jẹ́ kí ọmọ wa kí ó pa wá
2: o àmì o
0: àmì àmì àmì ó yẹ yín náà darapọ̀ mọ́ wa ní àtẹ̀jára òjòpó facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /fm 105.5 adex ajayi ẹ̀yin náà kàsán akinye aluyin lọ́gọ̀ ẹnu ẹ ṣeun tẹ ẹ̀yìn ìkànnì ọmọlúàbí láyò wáyé ẹjẹ́ lọ sínú ìṣẹ̀lẹ̀ mìíràn tó jẹ́ pé ó gba nǹkan gbé kódà ó mómi lójú ẹni wọ́n ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ yìí márosẹ̀ èkó sílùú ti ìbàdàn ọjọ́ ìgbọ̀nsẹ̀ tá a wà níbẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ gba nǹkan gbé ọ̀hún lọ wáyé o wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn tí rọra ń lọ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ rẹ̀ léṣù wípé a fẹ́ kọjá a fẹ́ fònà wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé àti fònà ọ̀hún o bó ṣe rọra kọ̀yìn kan gbẹ kọ́rọra fẹ́ gbìyànjú láti fònà wọ́n ní ọkọ̀ bọ̀gìnì tí ń kẹ́rù àjàgbé jùlẹ̀ ń pè é wọ́n ló ṣe bẹ́ẹ̀ ó kó fẹ́ni ẹlẹ́ni o ó sì dágbére fún ilé ayé wọ́n ní kódà bó ṣe kàn báyìí lẹ́yìn tó ṣubú lulẹ̀ tán wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé ọkọ̀ àjàgbé ọ̀hún ọ̀tẹ̀ ó sì fọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ wọ́n ní kódà gbogbo àwọn èèyàn tó débẹ̀ o wọ́n káwọ́ lérí lẹ́yìn tó sì jẹ́ pé omi bọ́ lójú kó wá wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé gbogbo ohun tá à ń sọ yìí hù ó ṣẹlẹ̀ kí aago kan ọ̀sán kó tó lù ni o lẹ́yìn tó sì jẹ́ pé ńgbà tí àwọn akọ̀ròyìn etí wọn ò fi débẹ̀ wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé òkú olóògbé àwọn ọkọ̀ tó fẹ́ lọ tó fẹ́ bọ̀ tó fẹ́ lọ tó fẹ́ bọ̀ tí ó ń kọjú wọ́n ní ọ́n fọ́ òkú rẹ̀ pẹ́tẹ́pẹ́tẹ́ ni ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáá ṣojú ẹ̀ náà jim lórúkọ rẹ̀ nígbà tó wọn ṣe àlàyé fún ìròyìn the punch ó ní ẹ wò ó ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì ni ó ní ẹjẹ́ mọ̀ pé ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn ó fẹ́ kọjá tiẹ̀ ni o ǹjẹ́ kó sì fònà báyìí ọkọ̀ ti ń bọ̀ lẹ́yìn kan mọ̀ ó ní ó ṣe bẹ́ẹ̀ ó kó fún un ó sì ṣubú ó kú lójú ẹsẹ̀ o ìjẹ́ ń bo ọ̀rọ̀ òde dúró ó ní àwọn kẹ́gbàjarò síjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé ẹ dákun ẹjọ́ nítorí ọlọ́run ẹ sì fara olókè gbogbo àwọn ibi tó bá ṣe pàtàkì pàtàkì láwọn márosẹ̀ kó sílùú ìbàdàn tó nílò afara olókè o ẹ ṣe síbẹ̀ ẹ yóò fún àwọn èèyàn ní àǹfààní láti máa kọjá lọ láti máa kọjá bọ̀ wọ́n fẹ́ fònà wọ́n lè gun afara olókè èyí tẹ́ ẹ bá pèsè fún àwọn tó jẹ arìnrìn àjò tàbí ẹlẹ́sẹ̀ ńbẹ̀ nígbà tí ó fìdí atótónu ọ̀hún múlẹ̀ o ẹni tó ń gbẹnu sọ fún àjọ eléyìí tó ń ṣe kò kárí ètò ààbò àti ìtọ́jú ojú pópó wọn ní ìpínlẹ̀ ogun babatunde akínbíyí ó náà sọ̀rọ̀ ó ní tòótọ́ ni kódà àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn wọn kúkú wà ńbẹ̀ ó ní kálukú ó náà ni ó wà ńbẹ̀ ó nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún kọ́kọ́ ṣẹlẹ̀ o súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ọ̀kọ̀ gba gbogbo ojú òpópónà kan ó ní ṣùgbọ́n ṣá kọ́ lọ́wọ́n ọba kí o máa ṣọwa ìwé ìròyìn the punch ló jẹ́ àrígbọ́ gbáǹkan gbì rèé fún ti ọ̀sán òní ẹ dákun tá a bá fẹ́ fònà ẹjẹ́ a máa ní sùúrù ẹjẹ́ a wọ ọ̀nà dáadáa
2: káwọ apá ọ̀tún káwọ apá òsì
0: tó bẹ́ pé ọwọ́ alálẹ̀ àbírọ̀lẹ̀ ẹjẹ́ àwo dáadáa ọ̀sán gangan ẹjẹ́ àwo ẹ má jẹ́ a máa wo ẹ̀rọ lẹ́wọ́ báyìí nígbà tá a fẹ́ fònà ẹ má jẹ́ a ti àwọn ohun ìgbóhùn ìgbàlódé ṣe ti gbọ̀ ẹ ká ti bọ̀ tí a ní gbọ̀n kankan lọ́kàn fà fònà ni ó léwu pọ̀ ọlọ́run nípa wà ń pa àyà o
2: àmì àmì ó dáa kọ́lọ́hún kan bá kójọ kó mọ̀ pa wá nípa àyà ìṣẹ̀lẹ̀ èyí tó tún wáyé ní ìpínlẹ̀ bauchi ó lágbára ó sì gbomi lójú ẹni torí pé aboyún oṣù márùn-ún kan àti ìyá lọ́mọ òun náà ni ẹ̀mọ̀ ti dágbére fáyé pé òdìbò ṣe ní ìpínlẹ̀ bauchi o iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń bẹ ní ìpínlẹ̀ bauchi wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé èèyàn mẹ́ta léyìí tá a ti rí arábìnrin kan aboyún oṣù márùn-ún ni àti obìnrin kan eléyìí tóun ń tọmọ lọ́wọ́ òun náà ni yàrá lágbára èyí tó sán ní abúlé kẹlẹ́ tó ń pè ní abúlé gàmbìrì eléyìí ti mẹ́níjọba àbílẹ̀ ti bauchi lọ́hún ń ló ti lọ rìn rán lọ́rùn àrèmọ́bọ̀ ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ sp nafiu habib nígbà tí ó mọ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn wọn ní abilérè pé ẹ dákun o ọ̀gá ọlọ́pàá èèyàn mẹ́ta náà ló tara ara lágbára tó sán lọ sọ́run àlìkíámọ̀ wọn ló dáhùn pé bẹ́ẹ̀ ni o òótọ́ ni àrá tá ń sọ nípa rẹ̀ yìí ọwọ́ agbára ńlá náà ló mú wá o léyìí tó sì gbẹ̀mí lẹ́nu èèyàn mẹ́ta ní abúlé ti gàmbìrì ẹnìkan léyìí tó wá jẹ́ olùgbé lágbègbè náà èyí tó orúkọ tiẹ̀ ní abubakar hussein ó ṣe lálàyé pé ṣe rí o gbé àrá tá à ń wí ti ń sábọ̀ báyìí gàràgà inú yàrá tí ẹ wà bẹ̀ lọ́sán lọ léyìí tó sì jẹ́ pé ní nǹkan bíi aago márùn-ún ó kọjá ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n ìyẹn 5:29 p.m. lọ́jọ́ ajé monde òun náà ni àrá ọ̀hún sán wọnú yàrá wọn o léyìí tó sì lọ rèé gba ẹ̀mí lẹ́nu wọn gẹ́gẹ́ bó ṣe wí oníṣẹ́ eré àwọn tára sọpa yìí wọ́n ti lọ rèé sí wọn ní nǹkan bíi aago mọ́kànlá òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun tuesday ìṣẹ̀lẹ̀ wáyé ọjọ́ ajé monday wọ́n sí wọn ní ọjọ́ ìṣẹ́gun tuesday nígbà tí ó mọ̀ dárúkọ àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó dálé lórí ó ní ọ̀kan lára wọn àwa júlì ní jẹ́ ó ní òun ṣẹ̀ṣẹ̀ bímọ ọwọ́ tiẹ̀ o ọmọ òun kò tí ì ju bí ọjọ́ méje lọ èyí tó bí ọmọ tuntun jòjò ló dání ó níṣẹ́ ẹ wá rí o ẹnì kejì rẹ̀ òun náà ní àporúkọ tiẹ̀ ní àbíbá ó níṣẹ́ rí ẹnì kẹta èyí tí kinní ọ̀hún tó jọrọ́ lù wọ́n bẹ̀ fatima òun lélẹ́yìn jẹ́ ó ní kẹ́ ẹ mọ́ wò ó àwa júlì àti àbíbá òun náà ni wọ́n jọ jẹ́ ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ó ní kẹ́ ẹ wá mọ wo iṣẹ́ ọlọ́run o ọmọ tuntun jòjò ló jẹ́ ṣẹ̀ṣẹ̀ bí ǹjẹ́ jẹ́ mọ̀ yìí pé o rí okó ọmọ náà yọ nínú ìṣẹ̀lẹ̀ alágbára èyí tá à ń sọ nípa rẹ̀ oníṣẹ́ wá rí àrá tó sán tó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí aláboyún ó gbẹ̀mí ìyá lọ́mọ ó tún mẹ́ni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn kan ó tún mú mọ́ ó ló ti mú kí gbogbo àwọn èèyàn tí ń bẹ ní agúlé ti gàmbírí ń bẹ kí wọ́n wà nínú ìbẹ̀rùbojo léyìí tó jẹ́ pé omi tí ń dàálẹ̀ lójú wọn báyìí ti ìdárò alágbára ni ọba tó ní wá kó máa fìṣẹ́ ẹ̀ṣọ́ wa ní gbogbo ìgbà ni o bójú ọba ti ń rọ̀ tára bá ti ń sán kó mọ̀jì owó lálábàádi ọba tó ní wá kó máa dáàbò ẹ̀bùn wá ní gbogbo ayé wa.
19: àmì àṣẹ ìdùmarè ọ̀dà níwọ̀n bàbélé ń já ẹ̀jẹ̀ ká lọ sí ìpínlẹ̀ tí plateau wọ́n ní ọwọ́ ṣèpin iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ ló ti afurasí kan eléyìí tó jẹ́ pé òun náà lọ́wọ́ ó lẹ́sẹ̀ ó kópa àtìpín níbi ìkọlù kan eléyìí tó wáyé ò ní àwọn agbègbè ẹkùn kan tí wọ́n ń pè ní biorafo wọ́n ní ìjọba ìbílẹ̀ ti mango léyìí tó sì jẹ́ wípé àwọn ìṣẹ̀lẹ̀ ìwádìí ọlọ́tẹlẹ̀múyẹ́ òun náà ló ṣe bẹ́ẹ̀ ó tún fò wọ́n ní ọwọ́ ṣèpin òfin ó ti gbà mú báyìí nígbà tí agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá ń bẹ alfred alabo ó tẹsíwájú ní ọrọ rẹ eyín ni ọjọbọ tá a wà yìí nígbà tí ó ṣe àlàyé ọrọ rẹ ó ní ẹgbọ iléeṣẹ ọlọpàá eléyìí tó wà ní mango wọn ṣiṣẹ wọn gẹgẹ bí iṣẹ ìwádìí alágbára ló ti fo ó ní ọwọ ṣèkún òfin ó tó àti gbàmú ó ń wò kó ń bó báyìí lákàtà iléeṣẹ ọlọpàá ni ẹjẹ àlọsọrọ tábìlì ẹni tó jẹ kọmíṣánná fún iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ plateau eyín cp ayọdèjì fàníyàn nígbà tóun ó ṣe àlàyé ọrọ ó ní bẹẹ ni òun lè fi dá gbogbo aráàlú lójú o pé ẹnikẹni bó ti wù kó kéré àbí bíntín àbí fìrí gbọ̀n kó gidi gbà tó bá lọ́wọ́ tó sì nípa àtìpín nínú àwọn ìkọlù iṣẹ́ láabi kan èyí tó wáyé láwọn agbègbè tọ́rọ̀ kan ní ìpínlẹ̀ plateau ẹ sọ fún wọn o irúfẹ́ wọn kì yóò lọ láìjọlàǹba lábẹ́ ìbáwí òfin ti orílẹ̀-èdè nàìjíríà ìwé ìròyìn daily post ló jẹ́ àrígbọ́ dáńkọ́ gbére fún ti ọ̀sán òní o ó dáa náà mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ báyìí ìpínpẹ́jú òní àlàáfíà tó bá ti ń kọjá abẹ̀ lọ wọn yóò máa bèèrè ní pé ẹ̀dá kan ẹ jọ̀wọ́ ṣé òtútù ọ̀wá ṣé kò sí kankan àgbáwó dé.
2: àgbáwó ni o àgbáwó tún ní ká ṣe bẹ́ẹ̀ ká mú kan sí èkó tó di wípé àmọ̀ tàta pòtò àmọ̀ tàta písẹ̀ ìní kúrò lórí ìròyìn ti gbáǹkọ́ gbé wọn ní ilé ẹjọ́ gíga kan eléyìí tó ń jókòó nílùú èkó ilé ẹjọ́ gíga tó jẹ́ ti ìjọba àpapọ̀ ni o lánàá tí ìṣọjọ́rùú wẹ̀ẹ́sẹ̀ ló ti pa àṣẹ alágbára kan pé àwọn mẹ́ta èyí tó jẹ́ afurasí tí wọ́n fẹ̀sùn kàn wọn ni kí wọ́n mọ kó wọn lọ síbùdó ìtọ́nisọ́nà níbi tí wọ́n mọ wà ń bẹ̀ náà títí tí wọ́n fi parí ìwádìí alágbára tó ń ti wíwá gbé ìdájọ́ kalẹ̀ lórí ikó wa wọn ni o wọn ni ti ṣàdájọ́ ilé ẹjọ́ ọ̀hún ni onídàájọ́ friday ọ̀gáṣe òun náà ló mọ̀ pàṣẹ o pé kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá à ń sọ nípa wọn yìí kenneth ń bọnu kenneth agu àti chioma onua wọn ni wọn mọ kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ síbùdó ìtọ́nisọ́nà kí wọ́n lẹ́sùn tí wọ́n fi kàn wọ́n o wọn ni iléeṣẹ́ aṣọ́bodè orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni wọ́n mọ̀ fi ẹ̀sùn kàn wọ́n pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí níṣe ni wọ́n ń kó nǹkan ìjà ogun burúkú burúkú wọlé lọ́nà tí ò bófin mu wọ́n sì orílẹ̀-èdè wa nàìjíríà ìmọ̀ wà níbùdó ìtọ́nisọ́nà wọn báyìí òun náà ni ẹni wọ́n ṣì lóǹkà ọjọ́ léyìí tí ó mọ jẹ́ ọjọ́ 15 èyí tí wọ́n fi parí gbogbo ìwádìí lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹni tí ṣàdájọ́ ilé ẹjọ́ ọ̀hún ìyẹn onídàájọ́ ọ̀gá sí òun náà ló ti wá pàṣẹ o pé ẹ wo títí tí ó fi di ọjọ́ 1 oṣù kẹsàn-án ọdún 2026 tá a wà ní ẹ̀yẹ òun náà ni kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta fi wà níbùdó ìtọ́nisọ́nà o kí wọ́n lè ṣe ìwádìí èyí tó gbọngbọ́n lórí ikó wa wọn wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn nǹkan ìjà tí wọ́n kó wọlé bájínátù ní burúkú ti fọná lẹ́nu ni o léyìí tí wọ́n ní wọ́n kọ́ sí la tému 184536-9 léyìí tí ẹni ó gúnlẹ̀ sórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n lọ rèé pàdé nǹkan ìjọ ogun náà ìyẹn ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún tá a wà nú ẹ̀ yìí kó tó di wípé ọwọ́ pálábá wọn ń kọ òṣègì iléeṣẹ́ aṣọ́bodè orílẹ̀-èdè wa nàìjíríà láti àkàtà ẹni tí í ṣe agbẹjọ́rò wọn ìyẹn David Eren àti Kehinde Bode Ayeni òun náà ni a ti wá ṣe lálàyé o pé ní kí ni bí a ti gbé wọn lẹ̀já tó pé wọ́n máa gbé wọn lọ sí ibùdó ìtọ́nisọ́nà náà wọ́n máa wà ńbẹ̀ náà títí wọ́n padà wàá gbé ìdájọ́ kalẹ̀ lórí wọn ó ti ṣọ́ọ̀jù pé ìdájọ́ alágbára làwọn eléyìí ó gbà torí pé ọ̀nà tí ń gbà kó nǹkan ìjà ogun wọlé ọ̀nà tí ò bófin mu ni o wọn gbaṣẹ́ wọn gbòǹtẹ̀ lọ́wọ́ ìjọba kò sí ẹni tó mọ òkòló wọn lọ́yọ̀ọ́ tá a bá sọ̀rọ̀ nípa òṣìṣẹ́ elétò ààbò wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ kó nǹkan ìjà ogun wọlé sórílẹ̀-èdè wa nàìjíríà ọba tó ni wá kó mọ fàbọ ẹbù wá ni o kó gbà wá lọwọ àwọn ẹdákẹ èyí tó jẹ wípé ọ̀nà tí ò bófin mu ni wọn fi máa kó nǹkan ìjà ogun wọlé tẹ́ẹ̀sì ní máa pàtó ohun tí wọn fi nǹkan ìjà ogun ṣe gbàkọ́bì ni o ọba tó ni wá kó máa ṣàánú wa.
20: Àmì àṣẹ Èdùmarè ọ̀dà àkí gbogbo àwọn èèyàn pátápátá àkí gbogbo ọmọ Yorùbá
2: pé
20: a kú àyájọ́ ìṣẹ̀ṣe láṣẹ lọ́wọ́ Elédùà. Alálẹ̀ yìí kò ní bàjẹ́.
2: Àmì o.
20: Ọlọ́run yóò jẹ́ kí ilẹ̀ yìí kó máa fọ rere ni.
2: Àmì àmì.
20: A sì kí ẹ̀ka tó jẹ́ àjọ eléyìí tó rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àṣà àti ṣe wa. Ti mọ ìrìn àjò afẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé
2: ẹkùn iṣẹ́
20: o. Akíwọ̀n. Akíyin púpọ̀ púpọ̀ jù.
2: Ẹkùn iṣẹ́ takuntakun o.
20: Oróke báyìí lórí gbàǹkangbè fún ti ọ̀sán òní aṣálẹ̀ òní aago méje gérégé gbàgede òṣèlú ni pẹ̀lú Kúnlé Omani Fowóṣe. Ọmọdé ni aago mẹ́ta ní ọ̀sán yìí Michael Olatubosun lẹ́mọ pàdé lórí gbajúgbajù Tóyín Talking Point. Aago mẹ́sàn-án ní òwúrọ̀ ọ̀la tẹfútẹ̀dọ̀rọ̀ yẹn àgbẹ̀ wá fún yín aago méjì lọ́sàn ọ̀la gbàǹkangbè lákọ̀tún yóò dé sí etí ìgbọ́ yín ǹjẹ́ títí ìgbà náà tọ́lá ni Aládélájà lorúkọ tèmi yé ìròyìn àwòkọ́ṣe eré ọmọ nítan sọ̀tàn sọ̀tàn orí yín o wà ńbẹ.
2: Ó dé adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ́ ń tẹ́lẹ̀ wa back to back nìkan ni ọmọlúàbí inú wa dùn púpọ̀ púpọ̀ sí yín o àtẹ̀yìn àtàwa àjọ máa wà ní láṣẹ lọ́wọ́ Elédùmarè ẹja tún pàdé fún àwọn àkùtùn ìwà gbogbo bó bá di lọ́la ti fún tẹdọrin àti gbàǹkangbè títí wá di ọ̀la ọ̀hún ìyá àdínìyí náà ni o Aminat Adeto Badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ o ṣe dáadáa.

0: àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì síbi èdúkọ àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: It's where we find comfort in hearts that love. Love that's shared.
4: Shared meals like delicious jollof and chicken.
3: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, opo oha, efo riro, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
5: That's why we say let's go home. There's food at home.
6: Enjoy the taste of home with a newly proved onga.

0: Chen Adodoku, only the best.
1: Flash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Bàbá Túndé Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.kashia.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káṣíẹ̀. Ṣó ti Káṣíẹ̀? Mo ti Káṣíẹ̀.
4: Hey, who they greet?
5: Now everybody wey carry tom-tom.
4: Whether na traffic, long queue, or busy day.
5: No lele.
4: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì láti ẹnu ìránṣẹ́ ọlọ́run ajínrere tí ń bolo àti fẹ́ òjò olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ revealing jesus ministries ayé rẹ kò ní rí bákan náà mọ́.
1: ẹjẹ́ àgbàdua ọba ọ̀run adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tí ẹ fún wa pé ká tún wonú ọ̀rọ̀ rẹ lónìí àgbàdua pé kí ẹ̀mí mímá kó tan ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ sí wa lọ́kàn lọ́tún o pé kí ọ̀rọ̀ rẹ tá a fẹ́ gbọ́ lónìí kó yé wa yékéyéké àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ kàdí aláyọ̀ kàdí alábùkù fún lórúkọ jésù kristi náà olúwa wa amen. Mo kí gbogbo ọmọ ọlọ́run káàbọ̀ o kọ̀rọ̀ ọlọ́run lórí àǹfààní ìgbàlà náà là ń wò ó lónìí a fẹ́ wo àǹfààní ẹlẹ́ẹ̀kejì àti wo àǹfààní alákọ̀ọ́kọ́ tí ń ṣe ìyá nípẹkún pé gbogbo ọmọ ọlọ́run tó bá jẹ́ nígbàlà ó ní ìyá nípẹkún kó mọ jọlá rẹ̀ lókù o àǹfààní ẹlẹ́ẹ̀kejì tí mo fi yé wa tí ó ṣe pàtàkì fún wa pé kó yé wa gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run náà ni ẹ̀mí mímọ́ tó bá ti gbàgbọ́ nínú jésù olúwa tó dẹni ìgbàlà ẹ̀mí mímọ́ ó ti ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí ń gbénú rẹ ni o ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí ń gbénú rẹ nìyẹn ẹ jáwọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run lónìí ló ṣe pé wọ́n sì ń gbàdúrà ẹ̀mí mọ́ wọnú mi ẹ̀mí mọ́ wọnú mi ẹ̀mí mọ́ wọnú mi ò sì jọ́ ò sì wọnú mi wọ́n sì ti ń gbàdúrà yẹn fún bí ogójì ọdún báyìí ṣé ìgbàwo gangan lẹ̀ mọ́ sí ìgbàwo gangan ni ó tó wọnú rẹ pẹ̀lú àdúrà tó ń gba ẹ̀gan bàbá ó sì orí kẹrin ẹsẹ̀ kẹfà àwọn èèyàn mi ṣègbè nítorí wọn kò ní ìmọ̀ ọlọ́run fi onímọ̀ o tó bá ti di ẹni ìgbàlà ó ní ìdí àdúà pé kẹ́mi mímọ́ wọ inú rẹ àmì pé ó ti dẹni ìgbàlà ni kẹ́mi mọ́ gbénú rẹ náà ẹ jẹ́ ka bíbélì fún wa ẹ̀mí mímọ́ ìwàláàyè ẹ̀mí mímọ́ àti pé pí ẹ̀mí mímọ́ ń gbé inú rẹ ó jẹ́ àǹfààní ìgbàlà o ó jẹ́ àǹfààní ìgbàlà o ẹni bá ti gbàgbọ́ nínú jésù kristi ẹ̀mí mímọ́ wá gbénú rẹ ni ẹjẹ́ wa ẹ̀yẹ ǹkà fún wa kó mọ́ rò pé kí ni bàbá yìí gan sọ ìwé róòmù ẹjẹ́ wo inú ìwé róòmù róòmù orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹjọ yẹn ẹ gbọ́ nǹkan tí paul apostle tó sọ nípa àwọn onígbàgbọ́ ó ní bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ti ara oníwọn kò lè wo ọlọ́run ẹsẹ̀ kẹsàn-án ó ní ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara bí kò ṣe nínú ti ẹ̀mí bí ó bá ṣe pé ẹ̀mí ọlọ́run gbé inú yín ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí kristi ó ní òun kì í ṣe òun kò sí nínú ẹni tirẹ̀ ẹ wo èdè tó lóun mẹ́yẹ bí ẹnikẹ́ni ò bá ní ẹ̀mí kristi òun kò sí nínú ẹni tirẹ̀ so o lè sọ pé tí wọ́n bá bi ọ́ léèrè lónìí báyìí so ọmọ ọlọ́run ni ọmọ ọlọ́run ni mí so dẹni ìgbàlà so dẹni ìgbàlà àmú ti dẹni ìgbàlà so lẹ́mìí mímọ́ n ò tí ì lẹ́mìí mímọ́ òun ṣe ẹni ti kristi nìyẹn so tó bá dá ọ lójú ní tòótọ́ pé o ti gbàgbọ́ nínú jésù olúwa gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ o lẹ́mìí mímọ́ ó ní ẹni tí ò bá lé ẹ̀mí mímọ́ yìí tí ò ní ẹ̀mí kristi ó ní kì í ṣe ẹni tirẹ̀ so ẹnikẹ́ni tó bá ti gbàgbọ́ nínú jésù kristi ó ti ní ẹ̀mí mímọ́ ìgbà wo ló gbà á ìgbà tó gbàgbọ́ yẹn ni lọ́gán tó gbàgbọ́ yẹn ni éfésù orí kínní tá a bá bẹ̀rẹ̀ sí wo ìwé éfésù yẹn paul apostle ó tún ṣàlàyé lé ọ̀rọ̀ ọlọ́run mọ̀ lágbára ẹ jẹ́ mọ̀ pé bàbá rọ̀rọ̀ ọlọ́run kò sí bá a ṣe mọ̀ pé àwọn nǹkan yìí pé tiwa ni nínú kristi kò sí bá a ṣe mọ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí àwọn apostle rẹ̀ tí wọ́n kọ àwọn ìwé yìí kí wọ́n kọ àwọn lẹ́tà yìí pé kí òye ọ̀rọ̀ ọlọ́run kó lè yé wa éfésù orí kínní ẹwọ ẹsẹ̀ kẹtàlá níbẹ̀ yẹn ok bí a ká bẹ̀rẹ̀ sí ìkàlá ti ẹsẹ̀ kejìlá kó lè yé wa dáadáa ó ní kí àwa kí ó lè jẹ́ fún ìyìn ògo rẹ̀ àwa tí a ti ní ìrètí ṣáájú nínú kristi ẹsẹ̀ kẹtàlá ó ní nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú ìyẹn kristi yẹn nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú nígbà tí ẹ̀yin ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ ni ihinrere igbala yin so egbo irere okay ki lo wa sele oni ninu eni ti nigba ti eyin ti gbagbo pelu a fi emi mimo ileri ni se edede yin ninu eni ti nigba ti eyin gbagbo pelu a fi emi mimo ileri ni se edede yin so se wo ti gbagbo ninu jesu gege bolu ati olugbala oni nigba to gbagbo yen a fi emo se kini a fi se edede re so wa ri pe oni di ko mo padua pe e ma wonu mi iro ki sadua ene kan so pe okay ojo pentecost wa nko mo wori mo nbo nbe eh tori won ki sadua pe e ma wonu mi ni agba sugba mo fi oro olorun lele mi ko mo ko to ba ti di eni igbala bibeli so fa ni bi yi wi pe a fi emi mo se kini a fi emi mo se didi re e ja mo pe ko si beyan gan se le di atun bi lai si emi mimo jesu oluwa nigba to ba ni ko demu soro nu we juanu ori keta

0: ẹ̀hà fi wọ́n tó o bá tí ìgbà jésù olúwa o gẹ́gẹ́ bí olúwa tó olùgbàlà rẹ ẹ̀mí ọlọ́run ògbénú rẹ o kò sẹ́mi ọlọ́run rẹ o ẹni bá ti gbàgbọ́ nìkan ṣoṣo ló wà fún o ẹni náà tí ni a fi ẹ̀mí mímọ́ ṣèdìdí rẹ ẹ jẹ́ mọ̀ pé èdè kan tún wà tí bẹ́ẹ̀lì lò fún àwa ọmọ ọlọ́run ó pè wá ní tẹ́ḿpìlì ọlọ́run bẹ́ẹ̀lì pé àgọ́ ara wa ní kíni o tẹ́ḿpìlì ọlọ́run ìwé kọ́rìntì kíní yẹn tá a bá wo kọ́rìntì kíní orí kẹfà Paul Apostle lu èdè yẹn kọ́rìntì kíní orí kẹfà ní ẹsẹ̀ kọkàndínní ogún yẹn 19 ó ní tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ tí ń bẹ nínú yín tí ẹ̀yin ti gbà lọ́wọ́ ọlọ́run ṣé mọ̀ pé ìbéèrè tó ń bi àwọn ara kọ́rìntì ìbéèrè fún ọ̀pọ̀lọpọ̀ wa náà nìyẹn lónìí ṣé ìwọ ò mọ̀ ni o sì á ń gbàdúrà pé ẹ̀mọ́ kúnnù mi ẹ̀mọ́ wọnú mi ẹ̀mọ́ wọnú mi fi mí ṣe bùgbé fi mí ṣe lè rẹ ẹ̀mọ́ ọlọ́run fi mí ṣe lè rẹ fi mí ṣe bùgbé Paulu ní tàbí ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì ọlọ́run ni ara yín ṣe ni ṣé ẹ̀mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà là ń gbà tó ṣe pé ọlọ́run ò lè dáhùn torí pé kíni ó ti dáhùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tún lè dáhùn rẹ̀ mọ́ torí àdúrà tó ń gbà gan kò bọ́rọ̀ ọlọ́run mu ọ̀pọ̀lọpọ̀ orin ló wà bẹ́ẹ̀ àwọn orin yẹn sì dùn àwọn orin tó ṣe pé tí wọ́n bá ń kọ báyìí orí rẹ ó mọ wú gbogbo irun ara rẹ ni ó mọ dìde olúwa fi mí ṣe lé o fi wá fi mí kì í ṣàdúà ìgbésẹ̀ ló yẹ ó gbé kí sì ni ìgbésẹ̀ tí ó mú ọ di ilé ọlọ́run kí ni ìgbésẹ̀ tó yẹ kó gbé tó fi di tẹ́ḿpìlì ọlọ́run ìgbésẹ̀ ni pé kó dẹni ìgbàlà kó dàtúnbí tó bá sì ti dàtúnbí ó tánu ó dẹni ẹ̀mí mọ̀ yẹn yóò wá mọ gbénú rẹ ọlọ́run ó mọ gbénú rẹ nìyẹn ṣé tí mo ń sọ báyìí sóyé wa ìyẹn ni pé tó o bá sì ti gba ẹ̀mí mímọ́ yìí o ṣé orí ọlọ́run ìwà àtọlọ́wọ́ ti dọ̀kan nìyẹn torí inú ìwé náà ni Paul Apostle tábà wọ ẹsẹ 17 17 kọ́rìntì kìíní náà kọ́rìntì kìíní orí kẹfà yìí ẹsẹ 17 yẹn náà ló ti ní ṣùgbọ́n ẹni tó dàpọ̀ mọ́ ọlọ́run ó ló ti di ẹ̀mí kan pẹ̀lú ọlọ́run so nígbà tó dẹnu ìgbàlà ó ṣe kíni o ìwà àtọlọ́wọ́ ẹ ti sọ̀kan o ó ti dàpọ̀ pẹ̀lú ọlọ́run ẹ sì ti di ẹ̀mí kan ṣé ní tí mò ń kọ́ wa ìsóye wa mọ̀mọ́ ó ṣe pàtàkì o pé ká mọ eléyìí wípé ẹni tó bá ti gbàgbọ́ nínú Jésù Kristì ó di ẹni tí ẹ̀mí ọlọ́run gbénú rẹ̀ ẹ jẹ́ mọ̀ pé ẹ̀mí yẹn gan ló ń sọ wá di ọmọ ọlọ́run bẹ́ẹ̀ni sọ fún wa ní ìwé Rómù orí kẹjọ ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gba ẹ̀mí ẹrú láti mọ bẹ̀rù mọ́ ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ Rómù orí kẹjọ ẹsẹ 15 ni o ó ní ẹ ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké kí ni o Abba bàbá ó ní ẹ̀mí tìka lára rẹ̀ sì ń bá ẹ̀mí tiwa jẹ́rìí náà wípé àwa ni ọmọ ọlọ́run tó ò lè sọ pé ọmọ ọlọ́run ní aláìsẹ́ mi mímọ́ ọmọ ọlọ́run ni mí o ṣùgbọ́n kí ló ń sọ yẹn dọmọ ẹ̀mí ìsọdọmọ ẹ̀mí yẹn sì ni ẹ̀mí mímọ́ tó bá di lọ́la ó tẹ̀síwájú mo pè ọ́ ní alábùkù fún.
1: Fún àlàyé, ìdáhùn sí ìbéèrè, tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793 ẹ tún lè dáwọ́lódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì jésù níbi gbogbo.

0: kú bàbá akọrin látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè é.
2: Takashi pẹ̀lú 500 naira 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Ilájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣì ìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
4: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
5: Olóró ìsebè ni mo fẹ́ ra jàre.
4: Olóró àbúrò tí olórúkọ kẹ̀.
5: Owó rẹ̀ kò wọ́n rárá.
4: Ó sì máa ń gbádùn rẹ̀.
5: Àmọ̀ pé
4: rántí pé ìfà máa fani lápò ya o.
5: Olóró wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Olóró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olóró ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Olóró ìjọ ohun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ ni o parọ́.
5: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká.
4: O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olóró náà ṣe.
5: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olóró ìsebẹ̀ Devon Kings ni olóró ìsebẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you still wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
7: Flash FM 105.5.

Mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi lónìí ọjọ́ Thursday. Onímọ̀lógúnjọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ, ogún rẹ tó ń bẹ nínú Kristi òun là ń gbà díẹ̀ díẹ̀. Mọ̀mọ́ ológun nù Kristi. Sọmọ lanúlẹ̀ mo kíyín tológun tológun, mo ń kíyín tẹlẹ́sọ̀ tẹlẹ́sọ̀, mo ń kíyín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dìde ńlẹ̀ òní ni ọjọ́ Thursday, ọjọ́ Àlàmísì. Ẹ wá dọ̀bálẹ̀ wá kúnlẹ̀ níbi pẹpẹsà. Gbogbo ilé ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá àgbàlagbà. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank, Tèmi Dìrí Market, Gbági Titun nílùú Ìbàdàn. Ẹ máa bọ̀, ẹ já lọ dọ̀bálẹ̀ níwájú bàbá mi bàbá rẹ̀. Ní ti ń ṣe pọ̀ lọ́tún àti lósì.

0: Láìsí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó dọ̀bálẹ̀, kàn máa kígbe Jésù ò máa ṣe é, ẹ̀mí mímọ́ ṣe é. Ọlọ́run tí máa ń pè ìyanu bó ṣe tọ́ àti bó ṣe yẹ, mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo dúpẹ́ pé mi lọ́kàn, mo dúpẹ́ pé ìbẹ̀wò yẹn dé sọ́dọ̀ mi. Mo gbé ọ̀gá, ọlá nínú ọlá, ògo nínú ògo. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ẹ dọ̀bálẹ̀, ìwọ sá ti máa gbọ́ràn. Ẹ wá yí ká ọ̀tún, ẹ yí ká òsì. Ẹ sọ fún bàbá mi ológun àjọbọ pé ó ṣe é. Ipa nínú ipa mo gbé ọ̀gá. Gbogbo ìgbà tó bá gbé ọpẹ́ sókè, wọ́n á sì rọ̀jò ìyanu sílẹ̀. Òjò ọ̀rọ̀ o, gbogbo ìgbà tó bá gbé ọpẹ́ sókè, wọ́n á sì rọ̀jò ìyanu. Máa sọ pé Jésù ò mà ṣe é. Bàbá mi mo gbé ọ̀gá títí láì lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ̀. Ògo ni fún ọ Jésù. Jésù Olúwa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ sọ báyìí wípé bí ìyanu ọba tí kàn ọ́ mọ́ ti ìbọkàn jẹ́, bá láyọ̀ yọ̀ kí wọ́n lè báwọ̀ náà yọ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fẹ́ títí ẹ̀ dé àti mọ̀ ẹ̀ ń tọ́kàn báyìí bọ́ yàwọ̀ ni. So bọ́ ọba bẹ́nìkan yọ̀ wọ́n báwọ̀ náà yọ̀. Wọ́n ti sọ pé láti yẹ jẹ́ ǹjẹ́ òní ìyanu ọwà kàn mí. Olùfẹ́ tó ọba ti lè ń ṣe nǹkan tí ó jẹ́ ọkàn ọ́ yọ ọkàn ọ́. Ọlọ́run kì í so ní màjí, kì í so ní dán, ṣùgbọ́n oníṣẹ́ ìyanu ni. Kí ni wọ́n sì ń pè níṣẹ́ ìyanu? Kò sí abala tí ò lè pin sí. Ìyín bẹ̀rẹ̀ sí sọ nípa ẹ̀, màá bẹ̀rẹ̀ sí wàásù ẹ̀ láìpẹ́. Ẹ gbé ọwọ́ yẹn sókè, wà náwó, wà ní bàbá. Mo fi orúkọ Jésù bè ọ́, mo fi orúkọ Jésù gbàdúà. Jẹ́ kí ọwọ́ Ọlọ́run kọ́ kan èmi náà, jẹ́ kí ọwọ́ ńlá rẹ kọ́ kan mi. Bẹ̀mí wò lọ́nà ìyanu lọ́nà àrà. In the name of Jesus, yọ sí mi lọ́nà ìyanu. Jésù Olúwa wa, ẹ múra o. Gbogbo ẹ̀yin àyànfẹ́ níbo lẹ wà tẹ́ ti ń gbò mí? Ẹ wá dìde lẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run sọ ni bá wa kí Alleluia ńlá mẹ́fà. Ẹ mọ́ dẹja rẹ̀. Somebody shout six hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Ogo marun, ogo, ogo, ogo, ogo, ogo fun Mesaya. Ẹ̀yin ọmọ Ọlọ́run, kini kan mọ̀ pa mi lẹ́kún mọ́ jù? Ẹnìkan ni kini wòlíì? Ẹsẹ̀ Bíbélì tí mo bá pàdé àti tí ẹ̀mí Olúwa sọ fún mi àti gbogbo àwọn lẹ́tà oríṣiríṣi tí àwọn èèyàn kọ sí mi, mi tiẹ̀ wá mí tí mo fẹ́ mú ń bẹ̀. Ó ń pa mí lẹ́kún gan. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Matthew 22, máa kà ní verse 24. Ẹ jẹ́ ń kà lọ sí 28, ẹsẹ̀ mẹ́rin péré náà ni sí márùn. Ó ní ó sì wí pé olùkọ́ ni Mósè wí pé bí ẹnikẹ́ni bá kú láì ní ọmọ, kí arákùnrin rẹ̀ kí ó sú aya rẹ̀ lópó, kí ó sì lè gbé irú ọmọ dìde fún arákùnrin rẹ̀. Ẹ gbọ́wọ́ lórí. Kí ló dé tó ò ní rí táwọn èèyàn yòókù rí ṣe? Àwọn farisi wọn wá bi Jésù léèrè pé àwọn rí bí ẹnìkan bá kú láì lọ́mọ, bí ẹnìkan bá kú láì lógo, bí ẹnìkan bá kú láì ríṣẹ́ ṣe. Gbogbo ẹyin tẹ́ ń gbọ́ mi, dìde ńlẹ̀ kọ́yà lé ẹsẹ̀ rẹ mọ́lẹ̀. Agbára tí ò ní jẹ́ kó o ṣe tí àwọn yòókù ń ṣe. Má jẹ̀mu tó mọ̀ọ́mọ̀ kígbe tẹ̀lé ọ lẹ́yìn pé o ò ní rí táwọn yòókù ń ṣe ṣe. Jẹsẹ̀ mọ́lẹ̀, má jẹ̀mu yẹn jábọ́ ọlẹ̀ lórúkọ Jésù. Ẹnìkan ní wòlíì kí ló lè tó bẹ́ẹ̀? Gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi. Ẹ wá gbọ́n tí wọ́n sọ ní verse 25. Wọ́n wá bi Jésù, wọ́n sọ nǹkan kan fún un. Jésù wọ́n ń ṣe interview fún. Jésù ń wojú wọn. Wọ́n ní sà. Wọ́n wá ní àwọn arákùnrin méje kan. Wọ́n wà lọ́dọ̀ wa. Ìyẹn ni pé ní àdúgbò ibẹ̀ yẹn, àmókọ àdúgbò yẹn. Ṣùgbọ́n wọ́n wà ní àdúgbò wa, wọ́n fọkọ bobẹ̀ láṣìírí. Wọ́n ní èyí èkíní lẹ́yìn ìgbà tí ó gbé aya rẹ̀ ní ìyàwó. Ẹgbọ́n tí ń lọ ṣẹlẹ̀ sí, ó kú bí kò sì ti ní irú ọmọ. Ìyẹn ni pé àkọ́bí ilé wọn kú. Ọmọ méje ni ìyá kan bí. Àkọ́bí kú. Jẹ́ ń gbàdúà. Nínú ilé yẹn, gbogbo ilé tẹ́ ẹ bá ti ṣe àmì, ẹ ní ló kú èèyàn lọ́rùn lọ́dún yìí. Sàmí o, kò gbé tó àmì mi. Bíbélì wá sọ wípé kò ní irú ọmọ. Àkọ́bí yẹn odidi gbogbo ọjọ́ tó lò láyé kò bá wọn bímọ. Ẹ wo nǹkan ibẹ̀ gan kí mò ń lọ. Ó fi aya rẹ̀ sílẹ̀ fún arákùnrin rẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé ẹlẹ́ẹ̀kejì ó sun lópó, ọ gba ìyàwó yẹn. Ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ń gbọ́ mi, ní àdúgbò tiwọn yẹn, nǹkan burúkú tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé nígbà tí ẹ̀gbọ́n kú, wọn a mọ ṣe náà ní ọ̀dọ̀ àwa onídúdú bíi náà. Ẹni tó bá tẹ̀lé ni ó sun ìyàwó lópó. Ẹlẹ́ẹ̀kejì wá sun lópó. Bó ṣe sun lópó, gbogbo akitiyan lati tun bimo elekeji na obimo o na to ku gege be ni elekeji pelu eleketa titi to fi de ori elekeje obirin yen o fe akobi number 1 o ku lori e akobi number 2 o ku lori e akobi number 3 4 5 6 7 agbogbo yen dide e wa ke mo fe ko ja lo waju ko ja lo seyin ogun buku ti ma je yin o mu amu bolaye wa ki gbe nbi to ba duro si wa ni ja bole lara mi abe wa wo nti mo nwo yin ni e wo film ta jo nwo akobi onku iyawo gba o tun bo sori elekeji iyan na tun ku e ki gbe gbogbo nti won pe ni panapana pogo pogo lara mi lati iseju yi lo ina kan obirin yen si ti fe won family agba ko ni o mi o ti men to logun e won ti bibeli so ni verse 27 won ni nikeyin gbogbo won obirin na ku pelu o na koja lo a ko ese bibeli kan pe obirin ibimo nje ni ajinde oku ayata ni yo wa se ninu awon mejeje nitori gbogbo won ni o saani gbogbo won lo saani e wa won ti jesu fi da won lo ni verse 29 yo lo nba fun wa laye ese bibeli serious gan jesu da won si wi fun won wi pe eyin sina nitori eyin ko mo iwe mimo e ko si ma gbara olorun nkan meta jesu fi down eyin sina eyin ko si mo iwe mimo eyin ko si ma gbara olorun nkan be laye mo pe koko iwasu mi ni iseju tentini sa ni oluwa gba mi lowo ogun amubo oluwa gba mi lowo ogun amubo gbogbo eyin omo olorun te nwo mi ateyin omo olorun te ngbo mi ti owo re bonu owo wa wa ki gbe nbi to ba wa baba mi gba mi lowo ogun buku ti an pe ni amubo eje so bayi bi eni keni ba ngbo mi to ba gbekele ara re oh my god to gbekele e wa to ni to gbekele certificate to nbe lowo re o se se ki eniyan o ku sinu isoro to rawon kan be ti an ti gbekele e wa won anu ki mo fe fi prayer se a ma sako awon kan ti e to rawon ti ngbadua bi alaini se anytime to ba gbo pa npe adua bayi yo yi so bori mi awon eyan ji ladugo ori ti won le phone meti ori telomi o jese mole laini di loju ti e bi igba ti nse ranu ni se bi nkan kan ni bibeli kan le e se bibeli to pa odidi eyan lekun obirin lo odidi okunrin meje sibe ko mu nkan kan bo iyan to mo si wipe obirin eyo kan o le pade oko 40 ko si mo re nikan kan fe ile aye yi ile aye agbara ni sa ma duwo de igba ti ogun ba to wole ko to dide lati gbadua ka pe ru obirin ti gbo pe ogun buku kan be ti npe ni amubo boya iba ti tete dide laaro kutukutu ojo aye e iba ti ma gbadua olori wa kan ko o ni memo poju ogun laye o lati gba iwe ni ba ti mura sile awon kan be to ye ki won tite kaki eyin mama mo ji awon me ni gbogbo igba ta ba nla anfani ati gbadua bayi gbogbo isaaro ta nse ati sale mo fi si awewa awon kan gbo mi loni to je wipe ko si ogun mi ti won ba fa ju ogun amubo lo ko si nti owo won te olohun gbo to dale lowo won agbara kan be ti mo je won mu won ati mu sugbon won tun gbon bole e se kigbe eni baba mi elada mi dide gba mi lowo ogun ti npe ni amubo egbe owo le idodo ki npase gbogbo ile te ti ngbo mi mo duro ninu jibujibun ase loni agbara buku ti npe ni amubo lato ni lo ina ko gbon daale in the name of Jesus mi o ni lo sinu ogun idile yen because ogun buku ni sa ogun ti ma pa won nile won o pa akobi o pa keji o pa keta titi dori elekeje ko si si kankan ti an ko le ko gbe nkan re se ase nkan buku ti wa ti pe won lo bo se wa ni atete ko se o nbe ni isin be ni o mo ri awon pastor kan nbe to je pe gbogbo iwasu ta won mo ri laye e ti won fi taku awon eyan ni to ba ti dibi ti an ba ti fe mu wasu iwasu bi o se mo gbogun ti ida mewa atore nikan lo mo ko ri awon iru awon bayi ko ri ogun ti awon eyan la koja e ja pada si aye obirin
1: anu obirin mo se mi gan o iwo na wo ka pe ru anti eni ru anti ka po mo to binu ni mama to ti dagba yi ka po won omo ti eni baba obirin to fe oko meje ti gbogbo e si bomo lowo kini ngba lowo e iku ni eya tan gbogbo eni to ngbo mi alagbara idile to ngba ire sonu lowo mi oko ire ni omo ire ni ise gidi ire ni wa ke wa ranju kankan alagbara idile to ngba ire sonu lowo mi ma jemu ile baba mi to ngba ire sonu mo mi lowo bayi loluwa wi ile lanu o ya gbe won egbon ti bibeli so ni Matthew 22 verse 24 to 28 bibeli so pe obirin yi o dana fun odidi okunrin meje sibe ko jere kankan ogun buku logun amubo oji o dana fun okunrin meje she cooked for seven different men and yet ko si kankan to say thank you won jale lo na ni ikun pa won lowo e na ni ki se yen nikan okunrin meje lo ba obirin nikan sun kalamana shanda baliaba so mo yo okunrin to ti ba osun so mo ya won okunrin to ba dana pelu gbogbo akitiyan ko le ba loko lede ko si nta o se ni agbara eni to ni aye atorun a fe gbogun ti amu bo ni awon kan be to je pe won ti sise ni bi ise ti an ti sise o se fun ogele o se pelu gbogbo agbara igba to ba di akoko lati sunre igba yen ni won ni o ma lo ki lo de ti nkan re pe lowo ti e obirin dana fun odidi okunrin meje awon mejeje si ton bo na ni wa gbo o fo so fun odidi okunrin meje oba lakoko foso obele keji foso obele keta o toju onje fun won sibe ko si kankan to duro so fun ko se eyawo ni bi to ba wa wa ke eyin o fa mu bo egba ro oluwa lara mi o ya jade lodindi gbogbo ofa buku ti en pe ni amubo amubo owo amubo ire amubo oko amubo omo teri wa ni bayi loluwa wi ina ko ti o jade lara mi eja lo gbogbo eyan ara ile so ngbo agbodo gbon mi ofo agbodo gbon amubo agbodo gbon danu gbogbo eyan omo olohun bi awada bi ere o ye ka gba holy communion ni wema ati ni gbogbo sona church a ni anfani lati se fun idi kan to se pataki bo ni agbara olohun ko si nti o ye ni ojo sunday tin boy now lagbara eni to la ya to ni ojo sunday lei ko si nto le ye mo le so le je meta meta gan e kuku ti mo pe woli yin o compensate yin na ni sa gbogbo se nje ti olohun now e je so bayi nkan kan mo fo ni lara obirin yi enikan ni kini nkan na njo je mo pe obirin ti mo so tan e ta n wo film aye e alakoko ti mo notice e ni wi pe o ku lai lomo pelu bokun meje se loto ko si tun ba won lomo emi amubo ki je keyin ori nkan to ka si and enikeni ti amubo ba n ba ja momo ti o ba ka ki soro e o ti daran emi amubo oji o lo ile aye ki se pe ko lomo nikan e to tun wa buruju be ni pe sibe ko ba won to adun oko wu in loko en ti ba mo lamubo ki se pe oni mo ni a mo ri ire sugbon ko ni pe lowo e oni mo fi so o en ba dake en ti se o ba dake oni mo fi kilo o didu o pa si oju kan to njoko o pa si oju kan baba to nka agbada mara yi didu o pa yo silekun fun idogun ni o idogun yo silekun fun ijera ijera si silekun fun iku ojiji enikan ni kile nko mi si mo wa ku o si ronu laaro kutukutu ni ka le mura eke eyin agbara te fe n pe lowo olore eyin agbara te jolu ori o pe lowo mi o mo boju e ti change bayi wa ni bayi loluwa wi e ja bole lara mi e ja bole ninu eyan mo mi toro se se ki eniyan mo pe lowo olore olore n wa sugbon won edu ope ni alaanu n wa won edu ope ni olufe eje n to tesiwaju nu aye obirin be ba wo ese 29 gbogbo eyan omo olohun jesu wa so fun won o le yin sina eyin o ma agbara olohun enikan ni kini to nsele in to nsele ni wipe to ba tete yara gbadua awon nkan kan be to ba gbadun e laye to ba dorun ko wulo mo enikan ni bi bawo bo ba loko laye to ba dorun won ki loko nbe bo ba niyawo to ba dejobo orun won egbe yawo lorun bo n to so ni verse 29 jesu da won si wi fun won wi pe eyin si na nitori eyin ko ma agbara olorun eyin ko si ma iwe mimo e ko si ma agbara olorun wa wo n to so 30 nitori pe ni ajinde oku won ki gbe yawo ni jobo orun awon nkan kan be ta ni mo lo to ba ile gbadua ko ni oni to n ti si na o leyin si na. And that's why Jesus nikan ni ona gbogbo eni ti ba ngbo mi o ni otitu ati iye ni bi to ba wa o se ke baba mi ma je nku lai lapa o didi amu bo lara mi jabo le lati iseju yi lo eyan omo olohun
0: e ja na mike si baba ilenu ko na soro nkan meji ni mo so eniyan deyan ogbon ati eyonu egbe engineer e pe baba nwole eje won soro soke
2: oruko mi ni olawale obafemi abayomi lati eko
1: momo eko eyan are eko si awa ba mi lalejo
2: momo ipe ni odun 2020
1: 2020
2: den sugbon igba kokko ti ma kokko wa sinu ijo yi o je last month ninu month mama nigba ti momo ipe yi
1: ni july
2: den sir nigba ti momo ipe yi olorun gbe oluranlowo kan dije fun mi to da duro lati gba yen titi di oni bi mo se soro yi
1: oluran lowo kan dide fun yin no we won ni lati gba yen oluran lowo kan dide fun awon oluran lowo kan to le gbe eru re bi n ba gbo to se ami imo bi ti o ti doju ibe won o ti bere o ya gba iran lowo e ki be ni baba mi o lọ wọdi de fun mi si da
2: ki to mo ipe isa emi gan fun ra mi mo ma wo pe ibi kan ma sa bale aye mi jasa tori gbogbo e o
1: i get as it be
2: then sir sugbon nigbati olorun de ti mo mo ipe yi owo ti o fun mi ti ba ka ni eni eji o le ni 10 million
1: o nto
2: then sir
1: yatan ibi eju oka ba joko si kini mo wa ba awon ti won o fi si aye re ran ti o si je ise fun o fi agbara si ami ko yo si olojiji ki wa se ko yo si onikan ko wa ba o ko wa sa na re in Jesus name.
2: So ati gba yen lo ti bere si ni ma sponsor mi ninu gbogbo nkan ti mo fe se at his sports side because football and me
1: mo ma gba bo nti
2: mo de tu je farmer mo de
1: e to ndako ki le ma gbin
2: awon kan ti mo
1: okay
2: mo de tu ma nta ice fish pali pali so nigba yen mo ra lese kese awon ton be fi missions ninu odun yen ogba ti won bo ton ma de won ba tokun bo nita ni won panu won mo
1: tokun bo kini
2: ka
1: e ti ra ka ni
2: ora siena la fun yan kan won fin ba mi north east so iyen lo be o wa di last month yen lati 2020 yen na ore oduro bo de se wole na ni mo send
1: da mewa yin
2: so gba to wa di last month yen ninu program 77 mo san ida mewa le meta ki to kuro ninu program
1: awon bi o mo ti n ba lesson da mewa bi e meta iri le lomi mo pe.
2: So nigba ti mo de lati 77 ni last month yen project mo ti party ti pe die iyen kokko bere na
1: o bere leyin igba meta esan da mewe meta tan kini project eleyo
2: farm na ni sir
1: ki le fe gbin
2: mo fe gbin plantain ati tomato
1: ah e mo ti dolowo ati ku pe fun mi 5 e ton fun mi 5 se yin ti won se won gbagbe ball oja.
2: So gbogbo yen bere be yen lọ́yà tí mò ń lò ti máa ra nǹkan lọ́wọ́ ẹ̀ náà ilẹ̀ tí ó pè mí sí bíi 400 acres ni ilẹ̀ yẹn tó win ní court tó wá sọ pé kí n jọ kí n wá partner òun wípé tí n bá lówó lọ́wọ́ so that màá lè máa fún mi nílẹ̀ màá lè máa fi ṣe farm lọ. So ìyẹn náà lọ bẹ́ẹ̀ mo ti fún lówó díẹ̀ nínú ọ̀sẹ̀ yìí náà.
1: Ẹ ti sanwó díẹ̀ fún yóò fún yín lẹ́m̀bẹ́ ṣé ẹ mọ bó náà dáko ni.
2: No, emi ni mo ni.
1: Eyan da. Okay, e fe ra ni.
2: Bẹẹni, ilẹ yẹn ti di temi ni.
1: How many acres ni?
2: 5 acres.
1: Le koko ra nbe na.
3: o to gbin tomato ajenje tan
2: then sir so gba to wa dojo Wednesday ti mo wa si program e wa so pe en to ba le support Holy Communion bi pe ki won support any amount pe yan kan ti ra won carton of cup so lori joko mi be na ni mo ti send 110,000 sinu personal account yin pe mo support 2 cartons of cups ati 5 packs of communion
3: wine
2: so igba ti ma dere lojo yen that same person olore yen bo ye pe mi ni yen pe afa awon project ti mo te bere yen ko pe bo ni mo ba de mo wa ni mo pause na wi pe mo need owo bo ye so wi pe ki ma worry ma ri nkankan sin esekese o send 900,000 si mi
3: 900 mi
2: idame wa ilele
3: le ton mo lo
1: gbogbo yan ye si ori yin e sori sori re
3: bi n ba gbo to se ami won a fi ohun olore mama yin ni ko se ami won yin olore ti o won yin alaanu ti o won yin olure lowo ti o jose male kan ni yes o re o loju e won ko won na ni abi e mo wa
2: o ju 90,000 lo emi na tun fi awon da mewa kan si mo re to send da mewa 600,000 kan na lenu Wednesday si eni na

ẹyin wo lẹ gbàgbọ́ tí n bá gbàdúrà láàárọ̀ yìí kó tó di ọjọ́ Sunday wàá san táìtì tẹ́ ẹ mẹ́rin kúnlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́. Mo dúró nínú jìgúnjìgún àṣẹ Elédùmarè Ọlọ́run tí mo pè tí mo sì ti ń gbọ́ ohun tí n bá sọ mo bẹ̀ lé ọ lórí láàárọ̀ yìí pé kó sí gbogbo ọ̀nà ìrànlọ́wọ́ fún ọ. Ìrànlọ́wọ́ ọ̀run kọ́ sẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí in the name of Jesus. Mọ́ gbàgbé ẹ̀jẹ̀ rẹ wàá mọ́ sanda mẹ́wàá rúbọ màá rí ẹ̀yọnú gbà kó tó di ọjọ́ Sunday. Fi nǹkan kan tí ẹ fi ìrúbọ kan tí fi ọrẹ kan tí ká tún fi ṣe program tọ́lá 2017 42 90 47 Comfort Life Mission International First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Gbogbo ẹyin ọ̀dọ́ Jésù ẹ máa múra lẹ̀ convention yín next week ni ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ láti ọjọ́ Thursday Friday Saturday lágbára ẹni tó ní ayé àtọ̀run ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn. Gbogbo ẹ̀yin ọ̀dọ̀ Jésù ibẹ̀ ni wẹ̀jẹ̀ wẹ̀mú gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá wà ń bẹ̀ bí Olúwa ṣe ń bẹ̀ àti ní gbogbo Sona Church. Gbogbo ẹ̀yin ọ̀dọ̀ Kristi ẹ mọ̀ múra lẹ̀ o is our youth convention bí Olúwa ṣe ń bẹ̀ tí ẹ̀mí ẹ̀ ń bẹ̀ láàyè. Arise and shine your light has come convention 2026. Ẹyin tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ ẹyin tẹ́ ẹ máàkì wedding anniversary yín náà ẹ kúnlẹ̀ ẹ jẹ́ ń gbàdúrà fáwọn ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Iwájú báyìí ni ọ̀pẹ́ ibì ti máa ń ré sí agbára tí ọ̀sọ̀ ayé rẹ di kìkì ìyanu tó fi máa gbà lójoojúmọ́ lórúkọ ọba Bátọ́mọ àti Tẹ̀mí Mímọ́ ọya gbàá. Gbogbo ẹyin tẹ́ ẹ máàkì wedding anniversary yín ayé yín ó dùn ilé yín yóò dùn in Jesus name. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ẹnìkan ní wòlíì mo fẹ́ bá yín sọ̀rọ̀ mo fẹ́ send the testimony mi kọ́ loud bí ọba loud ni gbé o ẹ wo number yìí 08081 71 65 66 ẹ send the message yìí ire àtànú kọ́ bá yín. You are blessed, it is well with you.

dúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀ tó mẹ́ja kú òlódò. Ẹja dúpẹ́ lọ́wọ́ òṣùká orí ọ̀gbẹ́rù dúró mọ́. Òṣùká láàárọ̀ ẹrù òun lórí ń bọ. Ètò ìrìn àjò ẹ̀dá ṣe bẹ́ẹ̀ ó dò òṣùká tí ń bá ní gbé gbogbo ẹrù tí mọ́rùn ọ̀yàn. Ìrìn àjò ẹ̀dá ìwòsàn ẹ̀dá. Ìwòsàn ẹ̀dá ìrìn àjò ẹ̀dá. Ẹ pè lọ́kọ rẹ̀. Ẹ pè lọ́kọ tó dún kó sì tó dùn tó dún létí. Ara wájú ẹgbẹ́.

ọmọdé gbọ́ tí ń ṣe àgbàlagbà ètò àwọn àgbààgbà tí wọ́n ń pọmọ kéékèèké jòkó wá gbọ́ oníwà tẹlẹ́yìn ní pòǹgbẹ́rẹ́ bá bá pé ó tó dé adariwo jákàbùkan àgbà ètò tí ń pẹgbẹ́ níjà ìrìn àjò ẹ̀dá ètò tọ́lọ́run ọba gbé kalẹ̀ gbọ́kọ́ tara mọ̀lẹ́kà yìí kọ́ wá sáyé aláàjì lukman ọmọ tìjà níta rí o mọ̀lẹ́kà kan ni ọlọ́run ọba lọ dárú wọn lónírúurú takọ́tabo iṣẹ́ tó ní kálukú òsì òmù ó ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ó nù aláàjì lukman ọmọ tìjà ní pátápátá ọlọ́lọ́dẹ ológo korogodo ọ̀rọ̀ ọlọ́dẹ ọláyàn fẹ́ wá sáyé kèé wọ́pọ̀ nínú ọmọ ádámọ̀ bẹ́ẹ̀ ẹni

ìrìn àjò ẹ̀dá ọ̀rọ̀ àlùfànṣá kọ́ ni ti bẹ́lẹ̀ yìí o. Ọ̀rọ̀ àpapọ̀ bí egun gbọ́nà kọ̀ kíkọ́wọ́ gbọ́ sétí. Àwọn ọ̀yà ọ̀yà létí adùn ṣe létò létè. Oyin mọ̀mọ́ ni ti bọ́ sákéyẹmí ara ẹni gbogbo. Ikọ̀ ńkọ́ rúgudu ọ̀rọ̀ gúdúgbẹ gúdúgbẹ ètò. Táyé ayé tuntun kò ṣẹ̀ṣẹ̀ ní wá wínú. Bí mo bá lómi ń jóná àwọn náà kẹ́rù.

tó ṣe sáàfúnà nípele nípele lẹ́tọ̀ gbogbo wa tí wọ́n ń ró mọ́ra bí aṣọ ìpele àkọ́kọ́ àgbéyẹ̀wò ewé ni níbi àwọn àgbààgbà ti ń sọ kúlẹ̀kúlẹ̀ gbogbo ìwòsàn tewé ń ṣe abala pánì kejì ibi àwọn èèyàn ti ń ṣẹ̀rí àwọn ìwòsàn tewé ń ṣe tí wọ́n dúpọ́ lọ́wọ́ àwọn àgbààgbà ewé lè wọ̀ tá àmọ̀ tí ń kọ́ bá ni òun lábalẹ̀ kẹta káwọn èèyàn tó wá mọ̀ pè ní sísan tí ń bá wọn jà tí ń bà wọ́n nù.

0: to gbogbo awon eyan abale kan ta wi yi nla wa agbagbo ti wa mo dasi ti won ti mo to wa sona lori ilo tewetegbo nibi ta won esan to lagidi lagba ara gbe teri ara won ba eri nloku ta won eyan omo mu wa se ri oro oni ma kolu woja ola ma kolu woja enu enu na ki fi kolu woja odi jati na ki ba de kolu woja kawon ma raye ko kawon aburu owo won ja wa isi gidi ba lagidi owo to ba gbe ara re ni ofise
1: nje adani waye oba le wi le se
0: totun rewerewe
1: agbara ni ariwa ati gusu kan ni alagbara ni ila orun ati wo orun
0: agbele agbeta apajuba mo aroko
1: gbo se be alagbara to ga ti gbebe to ga
0: ogbe ede
1: afi agbara yin afi be yin
0: alaji
1: ninu gugu aburu tin be lowo mi de yan patapata
0: anabi tolorun oba
1: ti uko kere mo
0: o wa
1: iyan to jonu eni to dani mo atenta ati edamo ninu aye
2: mo dupe
1: je iledumare afa oko yi afi be yin abebe fun iso ati agbara latodo eledua oba ti se kan to je ase kan maku aka ale ogogo omo nigeria esi ku dede akoko mo ki yin kaabo sori eto yin eto wa te nife lati ma gbo lo si ose mo ki kaabo sori eto ta pe ni irin ajo eda fun ti tasale toni papa julo ini ti se ojo ogunjo ninu osu kejo odun 2026 gbogbo àwọn tó ti wà lórí òpó ẹ káàbọ̀ sí kànì ọmọlúàbí. pàápàá jùlọ ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí láti máa tẹ̀lé wà lọ́sẹ̀ ọ̀sẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá látòkè délẹ̀ mo kíwa mo kìyín tẹ̀sọ́ mo kìyín tológun ẹ káàbọ̀ sí àyájọ́ ọjọ́ tòní ẹ káàbọ̀ sórí ètò tòní mo tún wá bẹ̀yìn lẹ́ẹ̀kan sí mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sọ́jà tòní àná dalẹ̀ lọ́jà tiwa alájà mú ìbáta àlejò yẹn kalẹ̀ kàsálí kàsímẹ̀ kalẹ̀ o àlùláyà adéwálé ẹ kalẹ̀ àyégbàmí ayọ̀dẹ́lẹ̀ èèyàn mi dáadáa ẹ kalẹ̀ o princess afẹ́jì sọ̀rọ̀ ẹ kalẹ̀ alájà bisola mo kí yín àyè gbà mí ayọ̀ délé ọmọlúàbí èèyàn ẹ̀pọ́n bẹ́lẹ̀ olólùfẹ́ lùpọ̀nà ọmọ tìjání pàápàá jùlọ gbogbo aṣọ àrà ẹ wọṣọ ìbànújẹ́ nú ayé tó mọ̀ pé lọ́sẹ̀ ọ̀sẹ̀ oríṣiríṣi àràlẹ́ fi àwòrán lùpọ̀nà ọmọ tìjání ti dá ti dáadáa ìyẹn ní pílátífọ̀mù lọ́hùn ìránṣẹ́ ọlọ́run aláìwúlé ọ̀gìnì ẹ̀ka alẹ́ o gbogbo ẹ̀yìn tí ẹ ti dójú òkú mo kì yín abdullahi adéwálé ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí ẹ sì káàbọ̀ sórí ètò mo kì yín o sí kànì ọmọlúàbí mo kì yín sórí ètò ìrìn àjò ẹ̀dá ètò àgbáńlá ayé lórí ìkànnì àgbáńlá ayé látẹnu pìrìsẹ́ńtà àgbáyé lùpọ̀nà ọmọ tìjání ìjẹ́ lórúkọ gba àwọn èèyàn mi tá a jọ máa ń wá lọ́jọ́ kẹjọkẹjọ mo tún kì yín lálẹ́ yìí lórúkọ àwọn àgbààgbà ẹ̀ka àbọ̀ sórí ètò ọ̀hún princess ruth amos ó mà tó jọ́ mélòó kan aliyu abdulateef adémọlá àríyọ abídèmí àfàwà olùwàbùkún mi ògún wálé adébáyọ̀ ọ̀làwùmí ẹ ṣe
3: ọmọdé yìí ọmọ náà
1: ẹ rí i pé yóò lágbára lálẹ́ yìí
3: kò sí mọ̀nà débi òun rẹ̀ yìí o ọmọ yẹn lábẹ́ jù ọ̀sọ̀mọ̀tọ́yájú ọjọ́.
1: a tún ti dórí ètò tó ṣe pé láti inú kulu ìkànnì ọmọlúàbí ní àyín làṣẹ àti àánú ọlọ́run ti gbéra jáde sí gbogbo àgbáńlá ayé ní gbogbo alẹ́ àlàmí sì mọ́júmọ́ ọjọ́ jimá tí wọ́n sì máa bá àánú ẹlẹ́dàá pàdé bàbá àgbà ẹlẹ́sìn mẹ́ta ilé bàbá mi ẹlẹ́sìn mẹ́ta ò ní da oro mo dúpẹ́ kó àdúró tì ṣáájú dínà mọ́ onígbà mo kí yín o azeez abdullahi báwo yẹn ṣe ń wọlé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ wọn ẹ káàbọ̀ sórí ètò yín mo sọ lẹ́ẹ̀kan sí pé lùpọ̀nà ọmọ tìjà ń lorúkọ tèmi jẹ́ èmi àti dọ̀lápọ̀ akíndàpọ̀ lájọ wà lẹ́nu iṣẹ́ lálẹ́ yìí gẹ́gẹ́ bí amójú ẹ̀rọ yusuf ala abdullahi yusuf abolaji abdulateef thank you so much ẹ má gbàgbé pé ẹ láǹfààní àti máa wà ń láìfà dàrẹ́ lórí ìkànnì ọmọlúàbí kọjú sí mi kí n bá ọ̀dọ́ rẹ̀ facebook ti lè ṣẹ́ yìí /FM 105.5 Ibadan. Yusuf Abolaji Ableti. E se mo dupe lowo yin. Lori be na. E la nfa na ti ma wo wa. Iyen lori TikTok lohun. Mr. Talent. Tijani Lukman. E ma ri wa life direct e ri wa obi ran. E ni la nfa na ati gbo se nlo nle agbara. Mo ki yin o. O re je ka se bayi to pa awon mi wa le agbara gbo iko ta ajo wa ojo lati pe lale yi. E ji ngba won laye kan ki gbo ara le ka wa gbara ka sida ka sun si waju. Eto toni o. Oja toni o pe wa. Eto teni o lagbara. Yo dun gbogbon si kan si. O ri ya ni Fatima Kabo. Thank you so much. Aya ebe si ma ki awon ara le ko kan ijeji. Aya.
2: To e kale gbogbo mo Nigeria papa julo gbogbo yin lolufe Splash FM ati yan jeda imama ina no lolufe yin Aisha pe mi Aisha papapa mo fi tayo tayo kin pe e kale o
1: awo mo Nigeria na ni wona kaabo o ma keko to jo meji meta e ma fa gba se mo kare asi yori fun wona lagbare Ledumare aya to ba ri be ta lo tun kun ninu yin o na to sun si waju ni won ba fere joki tori ijoba akoko aya
4: eje kama kira pe akodo wonu gbo ti o je kan to ba n fe de yen kan ni Splash 105.5 FM to ba n live bola fe le mbada e ka bo so yeto yen to wa yan joda pelu won ba Lukman omo Tijani Murtada oloko temi je ba su loko ba mi te mo sel modani mo ni abuko ni di hoko to le kan yan abuko ni di hoko to le kan yan be ni o ni di
1: ko te je o so dada
4: ateyin atawa a ni kabuko abuko ni kan wa a ni jiya
1: ya o
4: ni
1: je wa
4: ka mo gbo abuko lu wo laye yo ale yi ka ejo ba la fe gbo o agbo bullet men pe na ya ba bullet men pe original la fe gbo agbo en to jana
1: e gbo original
4: agbo original original la fe gbo
1: okay
4: fe gbo
1: mo ko gbe si sin jire ko ti ya ni all right
5: ati ya
1: o ti ya bai
5: bai
1: eh o ya
5: sari amakuri tadura yi
1: kilo ko ti e
5: amakuri tadura yi abuku iru iwo kele gbo nkan ti aye nso a saraye fun eniyan pe abuku iru iwo ni abuku iru iwo ni iyale lo kokko je iyale lo kokko je
1: kini kan na
5: abuku iru iwo
1: abuku iru iwo mo je
4: iyale ya o ni di eyin ko to le je eyan
5: ati gbo be iyale lo kokko je eyan iyale lo kokko je eyan ko to le je eyan abuku iru iwo iyale lo kokko je eyan wo ko kilo sara
1: abuku iru iwo kokko je iyale
5: emi ko mo nchin si wi to wi sile na tele
1: okay o to wi niyan
5: abuku iru iwo iyale lo kokko je eyan iyale lo kokko je eyan kilo je ni me
1: inu mi si du ko gbo mo Nigeria na foju
5: e ha emi pe wa sile tele mo saraye fun won pe
1: o lo
5: le atologbon lo
1: Olule la lo.
5: Atologbon.
1: Iyesu awon won tonu. Atologbon ni oruko re keji atologbon.
5: Atologbon Olorun je ko gbon ni gbadu buruku se awon. Sare ka je pe ke o se aye fere bo mu ni. Abari ko asabi ni ale yi.
1: Ti ba okay ti ba se awo fele to bonu.
5: Nkan kan ni.
1: Ni
5: Yoruba temi ni Arijana.
1: Arijana. E ba ri ko asabi.
5: Aye fere bo mu. Ko je ka ri ko asabi. Beni.
1: Bẹ́ẹ̀ni ikun asebi ló ní ikun asebi.
5: Èmi ṣe àyẹ̀fún pé ń pa tó bẹ́ẹ̀ lọ́wọ́ pé ìyẹn ń ṣọwọ́ ọkọ̀nù pé wọ́n á gba owó lọ́wọ́ mi ṣá fún pé owó tó yọ sí jẹ̀lílì kankan kò lè gba lọ́wọ́ mi.
1: Owó tó yọ sí.
5: Ọ̀rọ̀.
1: Jẹ̀lílì ò lè gba.
5: Ọ̀rọ̀.
1: Ok owó tí ò sí.
5: Gangan náà ni.
1: Ni jẹ̀lílì ò lè gba.
5: Ọ̀rọ̀.
1: Jẹ̀lílì ò lè gba.
5: Ọ̀rọ̀. Ibi tí mo ń bọ̀rọ̀ ní ọ̀rẹ́. Àwọn iṣẹ́ ọ̀rẹ́ fún ọmọ Yorùbá ẹ̀já ń kọ́kọ́ kì í na. Àkú ara o. Àbùkù kò sí ìlú ní ìlú ní ọ̀dọ̀ mi ń bí. Ó wà ní ìlú Iwo. Àbùkù ìlú Iwo ni. Kí bàbá tí ó wà ní ìlú tí à ń porúkọ yìí kí wọ́n ṣe ara fún wọn lára yìí. Kí wọ́n má lọ gbé àbùkù tó wà ní Iwo lọ sí ọ̀dọ̀ wọn. Àkú alẹ́ ṣe ara fi ara wọn ni mo bá yín. Àjáríkẹ́ wa tó mi náà ni.
1: Àjáríkẹ́ iná ni.
5: O ń kí ní ààrẹ
1: yìí pé
5: ní àṣàrẹ yìí o gbẹ̀ngbẹ̀n máa kán sí ọ̀rọ̀ tó wà ń rẹ yìí.
1: Gbẹ̀ngbẹ̀n.
5: Bẹ́ẹ̀ni.
1: O ń ṣe gbẹ̀ngbẹ̀n.
5: O ma nǹkan kan náà ni.
1: Ní gbẹ̀ngbẹ̀n.
5: Bẹ́ẹ̀ni.
1: Àti gbẹ̀ngbẹ̀n. O máa dùn
5: ní eléyìí ti àṣàrẹ yìí. Gbẹ̀ngbẹ̀n náà máa kán sí.
1: Gbẹ̀ngbẹ̀n náà tún wá kán sí.
5: Lórí ìrìn àjò àjá tí àjọ wáyé. A máa dùn ní ààrẹ yìí. Àṣà ti múra sílẹ̀ láti ṣe ópọ̀n ho. Ópọ̀n ho.
1: Èwo ni ópọ̀n ho?
5: Ìrìn àjò àjá náà
1: ni. Ni ópọ̀n ho.
5: Eléyìí tí a máa ṣe ní ìlú tí wọ́n ti ṣe.
1: 3.2
5: ni ọpọn owó nkankan ni amúra sílẹ̀ fún
1: original ni yorùbá
5: ìlú tán ara jana kan ni
1: ọpọn owó
5: à ń dúró fún yẹn àpọn owó yẹn máa tún ni máa ṣẹlu sí àkàwé tó wà ń bí I'm not sure.
1: Ọ̀rọ̀ ẹ ti yé mi, ó kárí okó.
5: Agbúrò ayé yìí ni.
1: Dárúkọ ẹ fún ọmọ Nàìjíríà.
5: Àrúkọ mi ni Awatomi Ajari Kẹrin.
1: Ajari Kẹrin.
5: Ẹ̀rọ̀n kò ṣe kí àtò tààrẹ yìí, àwọ̀nù àti yìn. Káṣọ.
1: Ó ṣe mọ̀dúpẹ́.
5: Kàṣí, ọwọ́ àmọ́ gbogbo yẹn mọ̀ pé ayé tí mo gbà ó pọ̀. Àwọn ayé tí èmi ó jẹ, kò sí ẹnìkan kan tí ó jẹ́rí ní àrínà èdè tí a wà yìí.
6: Kò sí ẹ gbọ́dọ̀ sí.
5: Àmì ẹ̀rọ sílé ìwé kan tí a pọ̀ jù fún. Kò sí. Àga tó wà ń bẹ̀ yẹn, ta jẹ́ àga tí wà.
6: Àga kì í ṣe àga.
5: Àga tí wà ni.
6: Ilé ìtẹ́jókòó lè ní àga.
5: Àga tí wà ni. Ìyá ṣe fún ẹ̀
1: pé. Ìjọba gbọ́ tí àwọn èèyàn sọ lójú òpó.
5: Àwọn èèyàn náà.
1: Aliu Abdulatifu Ademola, ó ní ọ̀gá Alhaji Eko Amumora.
5: Àga ló ṣe mí.
1: Láàmọ.
6: Ayé ni òní
1: bá. Láàmọ ní Ọlájí.
5: Ìmọ̀kúmọ̀rọ̀ mọ̀.
1: Ó ní ọ̀gá
5: kúrò ní eré iṣẹ́ kí tọ́jọ́ bẹ̀rẹ̀ ọ̀la kí aramọ̀ kó pòórá aramọ̀ aramọ̀ tó máa gbọ́ kiri
1: aramọ̀ kọ́ ló
5: rúkọ aramọ̀ rẹ̀
1: láàmọ̀ ni
5: rúkọ aramọ̀ náà ni mọ̀kúmọ̀ rẹ̀
1: ojú bẹ̀ wù ó kàn sá fòkò sórí kì í ṣe gbogbo wọn ló máa dá lòwò ní máa bínú tó bá máa bù ọ má jà ìjà ti jẹ ó ti dàgbà jù bẹ́ẹ̀ lọ òdàgbà kò má jà. Òkè ẹja sún síwájú mo kì í lálẹ́ yìí alájà àmú ìbàtà dídò yìí ìdúpẹ́ lọ́wọ́ yẹn kó àdúró tiẹ̀ kó ìtẹ̀lé gbogbo wa gbogbo ọmọ nàìjíríà pàápàá jùlọ àwọn tó ń bẹ̀lẹ́ àtàwọn tó ń bẹ̀ nídàálẹ̀ mo kí wa káàbọ̀ sórí ètò òun tẹ̀ ń dúró dè náà rèé tàbí ṣùgbọ́n ò dẹ̀ ní sí mo fi yín lọ́kàn balẹ̀ síwájú elédùà.
5: Tàlàbí ṣùgbọ́n kò sí.
1: Tàlàbí ṣùgbọ́n kò sí.
5: Bẹ́ẹ̀ni
1: gbogbo
5: ẹ̀rọ ọlọ́
1: ẹgbẹ́ kàmọ́ dànù
5: òkè
1: ẹgbẹ́ tàná dànù
5: àgbẹ́túndé wọlé ni
1: ẹgbẹ́ titun wọlé
5: bẹ́ẹ̀ni àtìgbẹ́ kàmọ́ dànù àgbẹ́túndé wọlé
1: titun ni túndé kàmọ́ ni tàná
5: ọ̀rọ̀hún
1: kò ṣeun. níjọ kan ó jẹjọ kan nǹkan ṣe. àwọn ọmọdọmọ ìyá onírú òkè ẹ̀yìn náà elédùà ò ṣe é. Ṣé ẹ rí ètò tàṣálẹ̀ yìí? Àkànṣe ètò ni. Fún kí gbogbo àwọn àgbààgbà nílẹ̀ yóò bá. Kún àyájọ́ ọjọ́ tòní. Gbogbo ọmọ kóòtù òjìrè káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá yé. Mo kí wa mo kì wá. Ẹ káàbọ̀ sórí ètò. Wá rí àwọn àgbà tèmi. Àwọn àgbà májẹ̀ ó bàjẹ́. Ẹ̀yin àdúbárìn má tòṣe. Olóríire ẹ̀dá ẹ̀yin ta fún ní ẹ̀bùn ẹ fi ń ṣọmọ aráyé lóore gbogbo àgbàrin àjò ẹ̀dá pátá wọn ò ní rùkú wọlé kálukú wa wọn ò sì ní rùkú jáde àjíṣẹ́ ìbànújẹ́ fọmọ aráyé ayé ò ní fiṣẹ́ ẹkún ránṣẹ́ sẹ́nìkọ̀ọ̀kan wa àmì àṣẹ ìdùmàrè tó ẹ lórí gbogbo àwọn ọmọ yín látòkèdélẹ̀ àti àwọn olólùfẹ́ ikọ̀ yìí látòkèdélẹ̀.

0: àbí tí mò ń sọ òye ọwọ́ tí a bá wọlé ọwọ́ tó lágbára ni.
1: Ibi tí máa kọ fún jíde ṣáma
2: wá rí ní àbá àlàbá wọlé.
0: Ẹ́
2: àwo tó ní agbára ni.
0: Àwokọ̀ ẹ̀tù ni.
2: Àwokọ̀ náà ni ajásemọ́lẹ̀ fún ọ̀gá ti wà ní àwo méjì pé oko.
0: Àti ní ṣe pápá. Kò sí
2: kòkò rí bí. Àwa kò ní àpápá síbí náà tẹ́lẹ̀.
0: So kò sáyè pa ṣe pápápá.
2: Kò sí àpápá.
3: Ó ẹ̀dá kan lè máa tiraka
0: lọ́nà. Ok. Ọmọ Bàdé tún jí mo kí yín gbà mí ẹ ṣeun tí ẹ wà ń bẹ̀ pẹ̀lú wa. Ọlọ́nìyẹn Kábírò yìí wọlé. Báwo yẹn ṣe ń wọlé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ wọn. Láàmú ẹ ní Ọláyé. Nǹkan ṣe báyìí. Wọ́n náà tún ti kó sínú ìgbà. Ẹ ó ti gba tiẹ̀ báyìí. Àbùkù bo ni ká pe tiẹ̀ báyìí.
2: Àbùkù irú wọ́n kankan
3: náà ṣe.
0: Nǹkan ṣe.
3: Alright.
0: Àyíṣà ọ̀pẹ yẹ̀mí. Jẹ̀jẹ̀ mọ̀ pé a ní láti gbé Fẹ́lẹ́dùmarè. Bí èèyàn bá rí àrà tó ń fi ètò yìí dánú ayé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti rí ọ̀nà àbáyọ lọ́nà kan àbómi láti pasẹ̀ ìrìn àjò ẹ̀dá. Èèyàn ó sì kàn sára Fẹ́lẹ́dùmarè. Wà á tún gbọ́ tuntun àrà lálẹ́ yìí. Òun ló jẹ́ lọ́wọ́lẹ̀ la fi rọra wọlé wẹ́rẹ́dè wẹ́rẹ́. Torí pa àmà tó bọ́ sí àárín gbùngbùn ètò yìí tí ó lágbára. Ìlú àmì tìtì lálẹ́ yìí lágbára Fẹ́lẹ́dùmarè ṣíṣe rere. Bá méjì sì kọ́. Torí àwọn nǹkan tó lágbára táwọn èèyàn máa fi jẹ́rìí. Fẹ́lẹ́dùmarè ṣe níṣẹ́ ni mo fẹ́ nà sáfẹ́fẹ́. Àbàràwà dúpẹ́. A kí àwọn èèyàn kú oríire a sì jọ Fẹ́lẹ́dùmarè. Báwo làbá ti ṣe ná? Ìrọ̀lẹ́ àjọ ọjọ́ tó ní ọjọ́ ńlá ni. Torí kí Ògúndípẹ́ admission tó gá yàtà. Admi mi tó dúró dáadáa. Ó dúpẹ́ lọ́wọ́ yẹn ṣeun tẹ́ wà ń bẹ̀. Alájà Kúbúrà Ọláòyè ẹ ṣe ìyá wa.

0: Kama imogi.
1: Ama imogi.
0: Laro.
1: 25. Ota.
0: Ewe aje na. Ele keji no.
1: Awa pele ewe anu.
0: Ewe aje ate ewe anu.
1: Alo me okola ta josimeni logun.
0: Ata e josimeni di logun.
1: Avi se me kanje. Ale la se o. Awa mo aso fufun pa kan ai awa aso su pa kan le lori
0: on te leyin o
1: to ba ti didaji awa je ta ba ji aje kan aso se ni kan o ba ti aje tamaya bi sa sun yen ata so fufun yen ati gbo re a lo ju odo a pe yin ori se mo la yi si ma le lori ese
0: kan won so pe ko ri se mo oro ti daru yo bere si ri se lese kese
1: e ke to so fun yin pada
0: oya
1: iwe aje iwe anu
0: atan jesmen
1: di lugun
0: ara
1: so fo paka sa sun toton aba ti a si lale a lo iwe aje igbenya e o
0: iwe
1: la fi de o awa ti aso yen le awa susu kale lori awa gbe lori re a si le be o ti yin ma yen
0: agboye
1: ba ti daji ki yan so se ni body iyan je ba ti a je ta ba se an gbe ti ataso yen o
0: atosuka ni o
1: saso igbe re kan ka dun
0: ododo
1: ima yen a pe won gba duro di lori yen
0: man bi ni ni
1: just
0: as
1: ni
0: just
1: say ka buku se no ko ma ro
0: to ba ti sin tan ko ma se faaji aye ti e lo
1: tan ba ti le da be en yo ba kan lo je la ya to yo si ti dona
0: kabi se le du mari oluwa de mo dupe
1: e si o free
0: ojiga every nani ke go every time pari eto eh
2: babo olundeko
0: olundeko oluode
2: nkekere
0: ko
2: babo olunde ni
0: elomi tu ti wa loju opo yo kan na wa hello
2: wa lori opo
0: iya network yo
2: wa lori opo
0: ori opo ko oju opo
2: nka tu wa lo da ko
0: e ma gbagbe ke mo so ke gbo awon number omo ba mo sa ti wa loju opo hello
2: agbe
3: oni ma kulu oja
0: ola ni ma kulu oja
3: ola ma kulu oja
0: eh
3: enu
0: ehn
3: enu enu ni na ki si ma kulu oja
0: kabi se ledumare
3: odojo ti ne ti ma kulu oja
0: to ba kulu oja
3: ajogun to ra yi
0: ye awa ase idumare ase o kulakai ba mi kabo
3: akai kiri
0: e
3: ko le kara re
0: ata o ki n kere ko ma le kara re
3: ata akai kiri
0: aka oke aka ni ki kere ko ma le kara oro eyin agba ni
3: Kali.
0: Ami.
3: Akana.
0: Ashew.
3: to ba tasiko to ni kaluku ba fe gbo nkata kokan yo ka
0: ase o ase o
3: yo ka
0: ami lady mare mo dupe ba mi eseun to eseun o di owo e o do owo e
3: kan e je kan
0: ewe aje
3: e ja wa gbe
0: ewe aje gbe
3: lo don to do e ja don di fiche
0: o ya
3: ewe aje ewe anu
0: ewe aje ewe anu ki mejeje o je gbe
3: ewe ola
0: ewe ola le keta ko na o je gbe
3: a wa lo gbogbo powder
0: Awa
3: wa efun mo ga ta nfun ni divine grace e ja da no awa ma lo da la lo ka ma si sara
0: ka ma fi para
3: awon to wa da fun ju
0: eh
3: on la won se ngbo ja kale ba
0: ti won si shobu
3: won taja
0: ben
3: awon lo da fun
0: ko kan fi o ba ti wo tan la ro ko fi para o to jade nle
3: sara ko ra gbe nu bagi re
0: ko lo soja
3: to ba tun doja yo tun sara kasa o wa ma fo wo ti e lo
0: jeje
3: o go nge di to ka ba ka si na ni ati ja je me jo ma ba
0: olon sa ku se ola ara nbe lodo eleduwa
3: e tun wa ja wo ba
0: o ya ka fi yen kun
3: iwi aje
0: aje yi na
3: iwi anu
0: o di meji
3: a wa mu ogra
0: eyin le so be
3: o sawe wa ni baba
0: ko sawe ko sawe ko sawe
3: o me ta gbagbe abadi
0: ami e ti ni o sa
3: ami gbagbe so lo
0: a se eledimo
3: ko sawe mo de ti gbagbe awon yan dan fun mi lowo awon ba bu si mi lara mo dupe o
0: awon to fun yin lebun
3: awon ti an ti an te wu fo mo mi e se lo bi pe o
0: baba o di gba kan na e ti
3: baba ni wa e se
0: a se edumare o ba musa won ni lowo bi obirin ni hello
4: hello
0: ah iranse olorun ala iwole ogini e ka bo sori eto lale yi
4: e ka le sa ko se
0: oluwa seun baba mi
4: baba ma ti nleni o
0: ami eledumare
4: ojo ni ki nlagba be mi fo mo sise o
0: ami ase edumare o e seun
4: mi fa ya sise o
0: ase o ase o ase o
4: okay okay le mo lo lagba kristi o
0: ase eledumare mo dupe
4: e mi subo ara mi ti gbe mi o
0: ami ami
4: yesu oluwa wa
0: ami
4: e we ni wọn sọ yẹ
0: ewé ajé
4: ewé tó lágbára ni o ewé ajé tí wọn bá mú ewé ajé yẹ tí wọn bá jà kí àdúdú ẹ
0: pẹ̀lú òdòdó ẹ
4: tí wọn bá sọ sínú ilé ewé iná
0: ewé iná
4: ọbọ
0: ọbọ
4: wọn wá mú gbogbo ẹ bẹ́ẹ̀ ni wọn wá mú gbogbo ẹ wọn wá fi
0: ẹwà
4: wa fi ọsẹ ko o si bo se ri
0: hello
4: hello sir
0: mo wa pẹlu yin mo n gbọ yin o
4: ewe aje ye
0: yes sir
4: ati ewe anu ati epo ọbọ
0: ati epo ọbọ o di mẹta
4: tẹ bá gbú mẹtẹ sáyẹ papọ̀ kọ́ wá fi ọsẹ kú nínú àwo funfun àgúgú lu àwo mọ ti kọ́ wá fi si tó bá ti jọ́ kẹta tán bẹ̀ tó máa lo kò sí ni tó bá sọ pé ẹni tó ń pé kò ní rí ajé jẹun.
0: Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀, kò ṣe wá ní rájé jẹun. Lédùmarè o,
4: yóò máa rájé jẹun ni.
0: Kábíyèsí Lédùmarè, ẹ ṣeun, mo dúpẹ́ bàbá mi.
4: Torí ìlà ọwọ́ yìí, òwe ńlá ni.
0: Lolú wa fi pa.
4: Ẹkùn,
0: mo dúpẹ́, ojú òní tì yín, ẹ ṣeun bàbá wa, dúpẹ́ o. Lórí ìwé àjẹ́ náà la wà. Bẹ́ẹ̀ ni àwọn àgbà rere ni wọ́n ti ń ta ọmọ aráyé lóore, pàápàá jùlọ lórí àwọn nǹkan tí àwọn èèyàn mú wá lẹ́yọ kọ̀ọ̀kan ìjejì. Ó yẹ gbé. Hello.
5: Ẹ mọ̀ kalẹ́ o.
0: Ẹ kalẹ́ o ìyá wa. Ẹ ṣeun, ojú òní tì yín. Olúwa ló yé o.
5: Orúkọ mi ni Mínísítà Lógun Ọmọkẹ́ Ìyálóde Àṣà.
0: Ìyálóde Àṣà, ìyàwó ẹ káàbọ̀ sórí ètò fún talẹ́ yìí.
5: Ìyá Ègùn.
6: Ìyá wa ń bì.
5: Ẹ ti fún wa ní nǹkan jẹ tó ti gbé nǹkan jẹ báyìí nílẹ̀
6: yìí. Ara yín ó gbálẹ̀ bẹ́yẹn.
5: Mo ti dáa náà.
0: Ẹ tún tọ̀ yẹn.
6: Àyín náà la gbé nǹkan jẹ fún ayín fún ayín. Àbùkù ìwọ kò rí kan yín, màmá.
5: Ó ti dáa, ó ti dáa. Ìyálóde
0: Àṣà. Ẹ tún ti tọ̀ yẹn báyìí. Ìyá Àṣà ẹ káàbọ̀ ó jàre ìyálóde.
5: Bàbá wa.
0: Ìyá ò ní bàjẹ́.
5: O
0: nkan se to kila wa se.
6: Agalo le ko afaragba.
0: O kun fun wara to yin.
5: Bẹẹni.
0: Ẹ ṣá wo.
5: Inú ajé ìta bá mú ajá pẹ̀lú èso rẹ̀. Ta wá lọ wá tàbírì tí ó ní ajé lára dáadáa. A wà á. A ajé tó wà lára tàbírì yìí. Ta bá ti wá ajé tó wà lára tàbírì yìí. A wà á dàpọ̀ mọ́. Ewé ajé. Bàbá wa dàpọ̀ mi ewé ajé yìí. A wà wá ewé ọ̀nà díẹ̀. A wà gbogbo tí ó kùn náà dáadáa. Tí wàá ti wá gbóná, a fi kó ọ̀sẹ̀. Ẹja kónú kí funfun. Ká fi omi àgbọn,
0: ká fi pò ó.
5: Bẹ́ẹ̀ni, ká mọ bu ẹ̀.
0: Ẹ kú lè àṣẹ o, àṣẹ o, àṣẹ Ìdùmarè, àṣẹ ìyá mi, mo dúpẹ́. Ọ̀nà
5: kọ́nà, ká bá tún wá mú ewé ajé yìí náà. Ẹja àtúnjà. Ká bá tún wá jẹ́ ewé ajé yìí náà. Ẹja wá ewé àbámọ́dá, àbámọ́dá kan kì í dá tiẹ̀
0: lọ́sẹ̀.
5: Ká bá tún wá mú ẹja lọ méjèèjì, ká lọ pọ̀, ká tún fi eré ọ̀nà díẹ̀ náà, ká tún fi se. Ká wá lọ wá ẹ̀kìrí ẹran. Káwa gidi 16. Ìyèrè ìjọsìn 16. Káwa sì lépo.
0: Níyọ̀.
5: Níyọ̀. Káwa tọ́ba ti wá sí tó ti jiná dáadáa. Káwa sọ sórí oṣù ká. Káwa jẹ́ ká ṣàdúrà sí dáadáa. Bàbá wa ṣàdúrà sí ta bá jẹ́. Káwa wá bí ìsìnàbù pẹlẹbẹ kékeré. Ẹja múlẹ̀ lórí. Ẹja wo ìyókù lẹ́fẹ̀ Lédùmarè. Kò sì fẹ́ rẹ̀ lọ.
0: Mo dúpẹ́ o, okun ìyá wa o. Ẹ ṣeun. Ẹ ká wá sọ pé àwọn kan wà tí èmu sinabu irú kíná lè mu lé lórí.
5: Ẹ ṣì bá wa mu sinabu, wọ́n lè mu mi.
0: Kò mú tó bá lọ́wọ́ rọ́.
5: Mo lè sọ̀kalẹ̀ dáadáa ni.
0: Ẹ̀kẹ́sọ̀
5: bọ́dọ̀ lè mu fanta.
0: Ok, ẹlẹ́rìn dòdò pupa.
5: Ẹ̀yìn wọ́n lè mu lé lórí.
0: Ẹ kò làákàyè. Ẹ ṣeun, mo dúpẹ́ ìyàwó ojú òní tì yín. Ẹ ṣe mo dúpẹ́. Mo ń bọ̀ mi ò tí ì dé. Àṣìṣe Ọ̀làwálé Mòtíù, mo dúpẹ́ lọ́wọ́ yẹn, ṣeun tẹ wà ń bẹ̀ pẹ̀lú wa. Túndé Bello káàbọ̀, Adéṣínà Abọ́ládé, àyè gbàmí Ayọ̀dẹ́lẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi àwòrán ẹlúpọ̀nà ọmọ tìjàní tẹ̀ fi dáàrà ní pílátọ́ọ̀mù gbogbo ọjọ́ Tọ́sídẹ̀ẹ́. Adániwá yóò fi ayé yín dáàrà ayọ̀, yóò sì fi ayé yín dáàrà re tọmọtọmọ lágbára Ìlédùmarè. Mo dúpẹ́ àwọn yẹn ń bẹ lójú òpó yìí. Ẹ jẹ́ àmọ́ àsún síwájú ká gbára kàsídà. Ohun tá à ń ṣàgbéyẹ̀wò lálẹ́ yìí, òun náà lohun tí wọ́n ń pè ní ewé ajé táwọn àgbàlagbà ń yàn nàná rẹ̀ àti ọ̀nà tá a lè gbà lò. Ìpè kan tún ti wọlé sílé agbára o. Ẹ kà á lẹ́ńbẹ̀.
7: Ọ̀pọ̀ àtàárọ̀.
0: A mà dúpẹ́ lọ́wọ́ Ìlédùà.
7: Ọlọ́run ní fara ni wá.
0: Àmì Ìlédùmarè, mo dúpẹ́ o.
7: Àfáàríyọ̀ ni sọ̀rọ̀.
0: Àfáàríyọ̀, ẹ káàbọ̀ sórí ètò talẹ́ yìí.
7: Ewé ajé. Ewé tá a lè sọ̀rọ̀ rẹ̀ tán ni.
0: A lè sọ̀rọ̀ ewé ajé tán.
7: Ọlọ́mọyọ̀rọ̀ ajé kò lọ́rọ̀.
0: Àmì àti àmì.
7: Ajé mi ò gbé báyìí tán àgbàlagbà ti sọ̀rọ̀ lórí ẹ̀ púpọ̀.
0: Tọ́.
7: Gbogbo ẹni tó bá bọ́jà kalẹ̀ tí lọ́jà àwọn ọ̀tá. Ọba mi máa ń pe owó kan ní ewé ògò.
0: ewe ogo
7: ogo mi di ome le u ene ka lo so ni mo pe igbe ni mo ko ma je mi to wo to wo wo mo
0: hmm ase o
7: aba mi ewe ogo pele wi aje
0: hmm
7: o me je bi mo ko ti no ke pa mo wa gbo mi agbon mi agbon mo fi gbo
0: hmm
7: a ju mi agbon gbo to wo ko ewe yen sinu odo tabori olo
0: hmm
7: ti o ko na pele epo obo wọn agun lọsẹ mo kò mí omi tí wọn gbó kalẹ wọn fi díẹ tí wọn fi pò wọn kò sínú kẹwàá ìtì kan. ẹyin tó wá ṣẹkù yẹn wọn bu díẹ nínú omi tí wọn gbó kalẹ yẹn tán bu díẹ sínú ìpara wọn
0: tán
7: bu díẹ sínú pẹẹfù tí wọn bá ń lò.
0: ọlọ́
7: àṣẹ lọ́n tó lẹ́yìn ìjọ kẹta kẹ́ mọ̀ wẹ́ lọ bí iṣẹ́ wọn kí wọ́n sì mọ̀ ló pẹ́ kan mọ̀ ló para wọn.
0: àwọn fi para yẹn kọ́ máa fi pa ó kọ́ máa fi para.
7: gbogbo ntọ́ba wa tún wá yáwọ́ gbìyànjú ká tún gbélé yìí
0: náà
7: kán lọ́ba mi wá ewé ajé kíkì tàbí ìbá ṣe ilẹ̀ ìbá ṣe lótú owó ìsáwọlé pèpè ewé ẹ̀là mẹ́rìndínlógún ti sí ewé ẹ̀là ẹ̀là onílọ́mọ́gbé kókó mọ́là ọgbọ́n alálàsọ owó alálàsọlá
0: àṣẹ o
7: ìyèrè ṣíṣe wọ́n wá lọ àwọn nǹkan mẹ́rin papọ̀ wọ́n fà sí wọ́n fi ṣe orí abo ewúrẹ́ jẹ wọ́n gé sisi sí. ìsirámọ ṣẹ́rẹ̀ pọ́lọ́mbà jẹ́ ọba tó dáa pàdé lára èèyàn láàrin ijọ́ kẹta ó yẹ kí èèyàn dúpẹ́ fọlọ́hún tọ́ba wá ṣe parí èèyàn bá wá sọ́gbọ̀n
0: àrẹ bá yí díẹ̀ ọjọ́ mélòó
7: ọjọ́ méje àwọn ìwẹ̀rí ijọ́ mọ́kànlá tí ọba ti rí sẹ́rẹ̀ ijọ́ kẹta
0: tí ò rí njọ́ keje
7: njọ́ kankanla ojú tó ara rẹ̀
0: kó lọ kí ìsára tiẹ̀
7: iṣẹ́ tí ọlọ́run balẹ̀jọ́ lamọ́lù ń sábàgbé tí yẹn fi máa kílì nǹkan rí tọ́ka sí.
0: ẹ tún ṣe yẹn kàlẹ́ ẹ̀ kan sí ẹ dákun.
7: ewé ajé.
0: ewé ajé.
7: ewé ìsawore pèpè.
0: ewé ìsawore pèpè lẹ́lẹ́ẹ̀kejì.
7: ewé ẹ̀là.
0: ewé ẹ̀là ní kẹta.
7: ìyèrè sísè.
0: Ìyèrè mẹ́rìndínlógún òun lẹ́lẹ́ẹ̀kẹrin.
7: Wọ́n wà lọ ra orí abo ewúrẹ́.
0: Ẹ̀hẹ́n orí abo wọ́n á gé orí abo ewúrẹ́ yẹn wọ́n á gé yẹn sí mẹ́rìndínlógún.
7: Àkíyèsí wa rè tán bá ti kó kíní sórí iná tó ti ń jiná ni wọ́n tó lọ àwọn ewé tí wọ́n lọ yẹn wọ́n tó falẹ̀ lórí.
0: Yóò ti máa jiná lọ ní tiẹ̀.
7: Yóò ti máa jiná lọ wọ́n á fa sí lórí wọn ò ní sọ fún wọn fa sí lórí ẹ̀.
0: Kì í ṣe pé òun wọn fi tẹ́lẹ̀ rẹ̀. lọ́ba tán
7: ọlọ́ọ̀ṣẹ́ lọ́ba lẹ́kẹ́ ọlá wọn ò dúpẹ́.
0: mo dúpẹ́
7: ẹ̀jẹ̀ àwọn akẹ́lẹ́ ìfún
0: ọ̀yà
7: ẹ̀jẹ̀ tó bá fẹ́ gbé àgbẹ̀ yẹn kò lè bá dúpẹ́ fọlọ́.
0: káwa
7: mi wá ìyèrè ìyèrè sísè ayọ̀ àtàrí sísè àtàjọ sísè mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n gun tí ó kùnà dáadáa wọ́n kò lọ́ṣẹ̀ ẹ̀wẹ̀ kan kí wọ́n wá lọ ra píkìnìkì alágolo píkìnìkì ó ní kí wọn fi para.
0: wàránù agolo.
7: àbí ká lọ wá wàrà ká fi para ká wá wú ọṣẹ yẹn. ká wá di àtijọ́ yẹn. mo dúpẹ́ fọlọ́.
0: mo dúpẹ́.
7: gbogbo ẹni tó bá ní ìnáwó kọ lọ sí.
0: ẹ ṣeun àṣírí ti iná ò ní túnú ayé mo dúpẹ́ o. ẹ ṣeun ẹ kó àgbálẹ̀ ṣe o. olùsọjí akínbíyì olùńlọ́yọ̀ọ́ mo rí mẹ́sẹ̀jì yín gẹ́gẹ́ bá a ti ṣe lọ́sẹ̀ ọ̀sẹ̀ náà nìyẹn. mo sì tún rọ àwọn tó wà ní social media wa ẹ dákun ewé ajé yẹn àwọn yẹn ń bèrè fún àwòrán rẹ̀ ẹ bá nà á sáfẹ́fẹ́. adédáyọ̀ oyèbọ̀dé mo ti rí tìyín náà. ọlásùnkànmí bíọ́lá ọlátúnjí jùmọ̀lá ẹyẹ wò bẹ́ẹ̀ wọ́n gba ìpè bíi mélòó sí torí pé àwọn àgbà sì ń bẹ lójú òpó tààrà láti ṣe wá. ẹ̀lọ́.
8: ẹ̀lọ́.
0: ẹ mà ká lálẹ́.
8: ẹ mà ká lálẹ́.
0: ẹ mà ṣeun.
8: ẹ kú àtàárọ̀.
0: mo dúpẹ́ olúwa ṣe o.
8: a kú ètò ẹ̀lọ́ àdó àwọn ọgbà.
0: àmì elédùmarè.
8: ojú òní tí wọn.
0: àmì àti àmì.
8: àmì rẹ ò gbé sọnù bí ó ṣe bí ọmọ pẹ̀lú ògbó lọ.
0: àmì elédùmarè ẹ
8: orúkọ mi ni afáṣe ìjọkúnyẹrù láti bàṣáyì lókù stéètì ewé ajílẹ̀ ń bára lé òní.
0: bẹẹni òun là ń ṣàgbéyẹwò.
8: ọlọrun gbàdúrà wa.
0: àmì o.
8: ewé tí ọlọrun jẹ ayá tàlàrẹ tààrà ni.
0: tí àmì ọlọrun jẹyọ tààrà.
9: pẹ̀lú ògùn ọlọ. Ṣùgbọ́n ẹjẹ́ kí n lè gbà wá.
10: Ọ̀yà.
9: Tá a bá rí ìwé àṣẹ. Tó jẹ́ tó òjọ́.
10: Tó jẹ́ tó òjọ́.
9: Bẹ́ẹ̀ni. A jà tí ò níye. A pè é. Èwe kan. A pè èso kan ní èso àgbáyún.
10: Èso àgbáyún.
9: Èso àgbáyún yìí. Ewé ẹ̀ láwa já tí ó pọ̀ dáadáa. Pẹ̀lú ewé ajé. A wá jọ pẹ̀lú jíjẹ àjàre kan. Tá a bá ti jọ pẹ̀lú jíjẹ àjàre kan tán. A wá lọ síta ọlọ́ fáálí. Olùbárígbó mẹ́rin. A lọ mọ. A wá rọ sínú ògbò. Ọmọ bá ti jáde.
10: Ó jẹ́ o.
9: Ẹ̀yọ́ ní ti Ọlọ́run dunú síta ara rẹ̀.
10: Ẹ̀yọ́nú ni.
9: Pẹ̀lú ògùn ọlọ́run. Èèyàn ní ìlú láyé káwọn tó máa yé má yọnu sí.
10: Kábíyèsí Elédùmarè.
9: A máa bù sápẹ̀ wọn lá. Láàárọ̀ kùtùkà tó sọ̀rọ̀ fìyà. Pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀yọ́ ni.
10: Oyè mi o.
9: Ewé ajé yìí náà.
10: Ìyẹn jẹ́ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì.
9: Fún Adẹ́ra Bàṣírí. Tí a bá gbá a mú. Pẹ̀lú ewé tàngírì.
10: Ewé tàngírì.
9: A wà gun méjèèjì papọ̀. A wà kó lọ́sẹ̀. Ewé ìyá bàbá ti kó papọ̀ tá a fọṣẹ́ kó. Ẹ̀fún mi kan tá a pè sí ilé fífi fúláwà.
10: Òun
9: láà fi jẹ ọsẹ yìí lára. Omi ìbọdọ̀ kan. A wà kó sínú ìgbà ajé. Pẹ̀lú ògùn ọlọ́wà sínú rẹ̀.
10: Aṣínà ló náà tààrà.
9: Tọ́lọ́run sì lò ní tààrà. Gbogbo ọ̀sẹ̀ ká tó bá rí lò yóò bà wá lára.
10: Aṣẹ́ Èdùmarè, mo dúpẹ́.
9: Ẹja máa bí sọ ìbọn.
10: Mo dúpẹ́ bàbá mi, ojú ò ní tì í. Aṣẹ́ Èdùmarè o, ẹ ṣeun tẹ́ ẹ wà ń bẹ̀ pẹ̀lú wa. Ok. Ẹ jẹ́ wọ̀ bóyá mo lè gbà pé kan àbí méjì sí ká lè tún sun síwájú. Bóyá èyí tó bá tún ti wọlé gbé olúwọ́de ẹkú iṣẹ́ sọ́dọ̀ pé ń pè ń gbìyànjú. Gbogbo ẹ̀yin àgbà tó kù olóyè Adédòkun. Ayọ̀dẹ́lẹ̀ Adédòkun ṣàgbéyàn náà bàbá mo rí pé iná ti ń pè gbogbo ẹ̀ ṣá ń kọlu ra wọn dáadáa àdúrà ló gbà. Hello ìyá yìí ìpè tún ti já ìpè. Hello yí àbá nu.
11: Hello sir.
10: Yes sir.
11: Olóyè Ayọ̀dẹ́lẹ̀ Adédòkun láti
10: ṣe. Olúwa máa ṣeun káàbọ̀ bàbá mi. Bàbá. Aṣẹ́ Èdùmarè kò ní rẹ̀ yín gbà kọ̀ọ̀kan. Àmì Elédùmarè ẹ ṣeun. Ẹ ṣeun. Àwa wà yìí náà ni. Ẹ bá fi ilẹ̀ ẹ tún tọ́ kẹrin sí mi lọ́rùn.
6: Bàbá. Bàbá àwa wà rí bí.
10: Ẹ̀yin mélòó.
6: Ẹ̀yin kùrẹ́ àwa wà.
10: Ẹ ṣàjẹ́ ó tètè wá bẹ̀. Ẹ tún tọ́ wàhálà sí mi lọ́rùn. Yẹ sà. Ìwé àjé. Àmì o, àmì Elédùmarè, àmì Aṣẹ́ Èdùmarè. Tó ti sọ̀rọ̀ síwájú. Ẹ ṣeun. Ẹ ṣeun.
11: Ẹja kan sọ pé yìí náà kún
10: un.
11: Àwọn àgbà sọ pé.
10: Àwọn àgbà sọ pé.
11: Wọ́n ní ká lọ wá ìwé àjé.
10: Ẹ hẹ́.
11: Owó yẹn tán mẹ́ta gbé.
10: Ewé tán náà pàgé.
11: Àtẹ̀tò rẹ̀.
10: Pẹ̀lú èso rẹ̀ ó di mẹ́ta.
11: Mo jẹ́ ní o.
10: Tó jẹ́ tó jọ ẹ ṣeun.
11: Ní ìbò fún ìwọ́n pé tán náà pàgé ní tán náà tó sún tán náà tó wú.
10: O kọ̀ mí ìtàwọn yẹn tó ń pè é nìyẹn tán náà pa wú. Tán náà kò ṣó.
11: Ewé ọ̀là.
10: Ewé ọ̀là lẹ́lẹ́ẹ̀kẹrin.
11: Ìlẹ̀kẹ̀ tó ń pè é ní ìlẹ̀kẹ̀ itún.
10: Ìlẹ̀kẹ̀ itún ó ṣì karùn-ún. Mọ́dá náà ti mọ gbogbo nǹkan dé. Ó yá bàbá dọ́kítọ̀ mò ń gbọ́ yín ojàre. Sá. Ilẹ̀kẹ̀ ifà olẹ́ẹ̀kẹfà. no n pe ni ambere
11: to abere
10: so abere
11: awon kan be fe sai
10: kagun papo
11: odun mi la riga no
10: eh
11: awon wa so pe ta ba gun tan ka da si
10: ta ba gun tan ka wa da sona meji
11: iraje oyun pa gbe ni ona
10: le kai tun
11: nipa abere
10: abere
11: iga kan
10: ninu re
11: ka to si ni adi agbo dulowo
10: adi agbo ojulowo ka da pelu e
11: eh eh ba ni kini ba nlo
10: eh eh
11: agbo ba ko ni ade ju agbo pa agbo ni
10: mhm
11: agbo agbo da ke ji agbo mo se
10: mhm
11: lo si
10: ona o la
11: ala ji je
10: o a ma fi to se we a ma fi ti para para
11: mhm ita ja lu para
10: mu mhm
11: a du para
10: a fi para baba re kon lowo kon fun alabo
11: a dupe
10: ase idumare
11: aju ni ma o
10: ase o ba mi mo dupe e seun te wa mo dupe o ese o faris bi yen na aro mo da se awala pelu hello
11: e ma ku
10: mo ma dupe ba e seun ha
11: Oki baba, mo ya ido.
10: Eh, awon na ti won ji se awon agba. Awon agba so pe eh.
11: Eji o fun alajide we kan to da tanya nya.
10: Eh. Oya.
11: Oya, iwe aje o na.
10: Iwe aje kan na ni.
6: Aluada ni.
11: Ah. Ma pe lo ko ti o da o, ara kan mi o.
6: Baba Aluada, e ma binu.
11: Iwe ba.
10: Ewe ela
11: ah olugbo ehana kan
10: eh olugbo ehana kan to
6: wa nibi
10: olugbo ehana o di meji ba
11: awa ewe age
10: ewe ela
11: olugbo ehana
10: o di meta
11: ogun ode ipo awa pa olugbo yin ne pa wo o ti ya ma jam ma
10: to mo ni pa re
11: awa kunu do awa gun pelo se awa kunu ikoko ajiri iyin ogbe le meji lodun o
10: eh
11: e kan le yan we o
10: e kan pere lodun
11: wa ma ni baba e si yon bi si kenya ma da won lohun o
10: tori pe eyan ma ke iya
11: yo ma kere si
10: yo ma kere lojo lo ma kere ju ojo ori e lo
11: oju re ni mo popo ko si ni gbo lara yo ma ta kibi o si se fun mo dare ka arobi agbele kota tori pe gbolo gbo aye ara yi se ri wo ku gbo awon ta won se ri wo ku
10: ase idumare okun ba mi
11: ela na kiri on da wo apa ni ya je te wo ye kenu die
10: o kenu
11: e je fun ni ate pa re kan
10: aya
11: awon sofi o lo le se ile je ma wo ku o lo wa oko atari meta pa die ka
10: Ẹgbẹ́
11: pàdé àtàrí kọ̀ọ̀kan. Àtàrí mẹ́ta ni wọ́n rà bá yẹn.
10: Wọ́n
11: wá yọ ọkọ̀ kọ̀ọ̀kan.
10: Inú pàdé kọ̀ọ̀kan.
11: Ó jù pẹ̀lú òtítọ́ òtítọ́ jẹ́ àwọn èèyàn báyìí. Ṣé rí àtàrí kan
10: ọmọ
11: ìta ní bẹ́ẹ̀ nínú ọkọ̀ kan nínú àtàrí kan wọ́n yọ kọ̀ọ̀kan. Àtàrí kejì.
10: Wọ́n yọ kọ̀ọ̀kan. Àtàrí kẹta.
11: Wọ́n yọ kọ̀ọ̀kan.
10: Oyè mi.
11: Wọ́n yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Wọ́n wà á lọ mú akọ aláǹtà. Wọ́n wà pa wọ́n wà jò wọ́n wà fi sin ọrùn rẹ̀ ṣe. Ilẹ̀ tí wọn ò bá jáde kéèyàn má dégbẹ́ mọ́ o. Ilẹ̀ tí a máa ń jà sọ́kẹ́ òkè òní ń wọlé yìí kọlọ́bẹ̀ kọlọ́bẹ̀ ẹ ń tọ́ sa ògùn sórí ilẹ̀.
10: Pàápàá jùlọ lọ́nà àìtọ́. Okun Oluwade ko ni baje mu duka ba mi. All right. O ti dadu o ma da ipo ti to beyin abi. Tora ago meji lati fe lo. Alo lo si bi alo sadura bayi. Wakati yen ti pe. Akoko yen si ti to. Ta koja si waju Elidumare. Nigba ta ba wa pada de la wa bo si agbonrin ta ti dupe tara temi na o ti fun wa lawon royin ayo oya to ba ri be ngba na je ajo lo kora wa lo si waju adade wa oya.

ojú ọjọ́ ti yí padà. Ilẹ̀ Jímọ̀ àti mọ́ báyìí. Ìní lọ́jọ́ kọkànlélógún nínú oṣù kẹjọ ọdún 2026 tó parí rẹ̀ ó ṣe pín sí méjì yóò jẹ́ mẹ́tàlá. 20 ti ká lára rẹ̀ ṣe pín sí méjì yóò jẹ́ mẹ́wàá. Oṣù ẹlẹ́ẹ̀kẹjọ ṣe pín sí méjì yóò jẹ́ mẹ́rin. Ṣùgbọ́n àyájọ́ ọjọ́ òní ọjọ́ kọkànlélógún nínú oṣù kẹjọ 21 yẹn ò ṣe pín ní déédé sí méjì. Ìwọ́n wá rí bẹ́ẹ̀ ńgbà náà. A fi àìní kún àṣo agbára wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. A fi bí alákòóso tayé. A fi bí alákòóso tọ̀run. A fi rábàbà síwájú Elédùmarè. Adániwáyé gbéra dìde pẹ̀lú àṣẹ.

òṣìṣẹ́ àdáni àgbẹ̀ tó ń roko ìjẹ́ṣẹ́ ìwọ́ tó wá jẹ gbogbo àwọn tó ti wá ń retí oore ayọ̀ kan lójú ọ̀nà ìjẹ́ elédùmarè má jẹ́ bànújẹ́ ọ̀ padà yíwọnú ayọ̀ kálukú wa o bẹ́ẹ̀ ni.

àwọn aláboyún. Kọjọ́ òkúnlẹ̀ ò máa nira. Anytime, anytime. Abínika máa gbọ́. Oníbi sí àtònídádúró. Ẹ̀ṣíjú àánú wò wọ́n. Oṣù Ayọ̀ ó lé fáwọn náà. Pọ́lẹ̀ Ayọ̀ sọnù kálukú. Tí ó ba ìdìwòye ọdún tó ń bọ̀. Bàbá kálukú wọn yà káàkiri wọn kú oríire. Gbogbo èyí tí wàá ń bẹ lọ́ọ̀dẹ kálukú tí wàá náà. Ikú ó máa pa wọ́n o. Káwa gan ó máa mọ sàárì ọmọ táwọn tó bí àwa náà sínú ayé kan máa mọ sàárì tiwa. Gbogbo àdáwọ́lé kọ̀kọ̀. Sáìtì ọmọ ẹlòmí ọdún kẹrin karùn-ún kẹfà kéjèrè. Ibi tó wà náà lọ́wọ́ àkókò lójú kan náà. Òòrùn ti pa, òjò ti pa. Kódà ẹgbẹ́ kan ń bò míì ti ń wó lulẹ̀. Ẹlòmí kan ti ẹ̀tán ni òrọ́ náà mọ́. Àwọn kan ò tiẹ̀ ralẹ̀ rárá. Débi pé wọn ó dà á kọ sáìtì. Gbogbo àwa tá a wà nílé mi rẹ́ǹtì pátá. Pàápàá jùlọ àwọn tó ń gbọ́ mi láàkò yìí. Májè asin kọ́kọ́rọ́ kú. Ẹ kọ́lé Ayọ̀ fún wa náà. Ẹ má kọ́lé àrùn sí wa lára. Má kọ́lé ìrònú sí wa lára. Kẹ̀ sì má kọ́lé òfò sínú ìrìn àjò ayé tiwa. Ṣùgbọ́n tá a bá dáwọ́lé.

0: ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ayé máa sún síwájú ní wẹ́rẹ́ di wẹ́rẹ́ pàápàá jùlọ àwọn tó wà lójú òpó pẹ̀lú wa ẹ jẹ́ ká lọ sí abala tó kan abala tó dẹ̀ kan abala tá a ti fẹ́ dúpẹ́ ni gbogbo àwọn tí ọkọ ẹ bá tọ́ sí ọyá àsìkò ẹ̀rí tó ẹ̀yà gbéra ìṣètò nǹkan jù mọ́ ń bọ̀ mi ò tí ì dé ojàre ọ̀sàmọ̀ pé lànà ńlànà ni abala tá a bọ́ sí làwọn tó fẹ́ dúpẹ́ àbí ohun tí mò ń sọ òye àwọn tó fẹ́ fẹ̀mí ìmúre yàn sí lédùá ẹ sọ fún nẹ́tíwọ́ọ̀kì kò ju program ìlọ́run lẹ̀ a wà lórí tiktok ẹ já lọ bóníre yọ kódà èmi gan lẹ́nu ọpẹ́ tó pọ̀ láàárọ̀ yìí àwọn àgbà ní tiwọn tí wọn kan sára sílẹ̀dùmarè lé lórí ìwà ìṣe tó ń fi ojoojúmọ́ àti gbogbo àti fi ń dára yọ kábíyèsí ìlẹ̀dùmarè àlàfẹ́ báwọn èèyàn dúpẹ́ ta ló wà lójú òpó yẹ káàárọ̀ yẹsà ní pápápá.
1: ẹjọ́ mo dúpẹ́ mi ò.
0: à ń gbọ́ yín o kí.
1: pàápàá jùlọ lọ́wọ́ bàbá wa máṣáì.
0: kí ni wọ́n ṣe fún yín.
1: ẹ pè wọ́n mo ní ọmọ mi kan ní uti.
0: ó ní.
1: uti urinary tract infection.
0: ok.
1: mo ẹ dẹ ti gbìyànjú sóbílẹ̀ ìpínlẹ̀ ẹ̀ lọ. ó dúpẹ́ wọ́n fún mi kí n lọ ṣiṣẹ́ lórí ẹ̀ ó bẹ pé wọ́n lẹ́gbẹ̀ẹ́ náà wọ́n lè dà mí lọ. so wọ́n ju ìyàwó ìmọ̀dẹ̀lẹ̀ láti orí jọ bíi mẹ́fà ọmọ yẹn ò gbé nǹkan ẹ̀ mọ́.
0: báwo ló ṣe ń ṣe ọmọ yẹn tẹ́lẹ̀.
1: tó bá ṣe kíni tó bá tọ̀.
0: ojú ara máa ń ta. ọkùnrin ni àbóbìnrin.
1: obìnrin ni o.
0: bó ṣe di pé olúwa gbà kóso rèé.
1: wàláì.
0: ìlẹ́dùmarè àdúpẹ́ lọ́wọ́ ẹ. ìmáṣà yìí náà kọ ọlọ́run ni àti pé gbogbo àwọn àgbà pátá nínú ìrìn àjò ẹ̀dá wọn máa ń rara wọn níṣẹ́ ni ẹ ṣe ojú òní tí ẹ̀yìn náà èyí tó ti ṣẹ́ lógun nínú ayé ọmọ náà ìlẹ́dùmarè ò tún jẹ́ padà wá mọ́ ìyẹn ti ṣẹ́ nìyẹn lágbára ìlẹ́dùmarè ẹ kó ọ̀rọ̀ ọmọ o ẹ jèrè wọn ẹ ṣe. stay canteen àti dojú ẹ báyìí sọmọ ní infection ládúpẹ́ lé la fi ṣíde ètò fún tòní ó yá bẹ̀rẹ̀ sí máa gbé àwọn ọkọ̀ wọ̀nyí ẹlòmíì ti wà lójú òpó ta ló wà ń bẹ̀ káàárọ̀ olúwa lóye ìyá wa. olúwa ṣeun.
2: ìyá wa tó sọ̀rọ̀ ìyá
0: àṣà.
2: wọ́n fi iṣẹ́ kan síta ní ìjẹ́jọ́. olómi-èdè pẹ̀lú aládùn pẹ̀lú omi aládùn. ìwúrò.
0: Bí
2: ẹni tí ó bá fẹ́ ní ṣóòkì. mo sáà lò lẹ́ẹ̀kan ó sì mú nǹkan tí ń ṣe mí.
0: kí lohun tó ń ṣe yín ìyàwó ẹ má bínú.
2: iṣan ara ni mo ń fà mí ṣé wàá rí iṣan ọwọ́ ọ̀tún bó ti wá ń fà mí ẹsẹ̀ ti wá ń tẹ̀.
0: ẹsẹ̀
2: ti wá fẹ́ máa tẹ̀. ó ti fẹ́ máa tẹ̀. ẹ̀ka náà mo ti lò wọ́n wá ní pé kí wọ́n má jẹyọ̀ mo wá fẹ́ bèrè pé ṣé kéèyàn má jẹ láíláí.
0: ṣé kó má jẹ
2: ṣé kí wọ́n fi ta ní ìgbẹ́jọ́.
0: ṣé kó má fi ọ̀sà sí ọmọ láíláí ni.
2: ẹ ẹ pé ṣé kéèyàn má jẹyọ̀ mọ́ni kí n tìlú pẹ̀lú ju ẹ̀ka náà mo ti.
0: ṣùgbọ́n ẹ̀kan tẹ lu ẹ ti rí àyípadà.
2: mo ti rí àyípadà.
0: ẹ fọkàn balẹ̀ yá wa. ìyá àṣà òdà yín lòun láìpẹ́.
2: mo lọ síbì kan ó sì ṣe mí dáadáa.
0: ó ti dà ìyẹn nínú àwọn àgbà wa. ẹ ṣeun iṣẹ́ tí wọ́n gbà bọ́n tí máa ṣe gbogbo wọn nìyẹn gbogbo wọn ṣe rí nù. àmì ìlẹ́dùmarè ẹ ṣeun àmì ẹ ṣeun mo dúpẹ́ gan ẹ ṣe ìyá wa. that's good gratitude to God almighty still counting. hello. ẹ̀ka àárọ̀ sà.
3: ẹ̀ka àárọ̀.
0: yes sir.
3: àwa náà dúpẹ́ fọlọ́run àgbà.
0: Olúwa máa ṣeun.
3: Lórí ewé rin.
0: Àti.
3: Ó ṣiṣẹ́ fún ọ̀sà.
0: Ẹ̀yin náà kàn fún àwọn ẹ̀ láàárọ̀ yìí.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ti lò ó fúnra yín.
3: Ebi a ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
3: Pé òní ìpè mi dire. Ẹ wá rí ohun tó wá tó ṣẹlẹ̀ ń bẹ̀. Lọ́gbọ̀n mi náà ti já. Mo sọ pé ojúgbọ́n máa sọ pé ètò yìí ti kọjá, ó ti kọjá, ó ti kọjú òkú àti ilé.
0: Ó ti kọjá, ó ti kú olóko, ó tún ti kọjá nlé.
3: Ó wá mọ ohun tó ṣẹlẹ̀. Èkó yẹ ẹ̀ṣọ́.
0: Bùdúpẹ́ o.
3: Orúkọ ni máa ròyìn.
0: Àti
3: ìṣe gate man.
0: Ah.
3: Orúkọ ni rò.
0: Orúkọ ló fẹ́ rò.
3: Nígbà tí ń wáṣẹ́.
0: Ewu Yorùbá.
3: Gate man ni Adéṣẹ́wẹ̀.
0: Ah. Ah. Òwe ńlá rèé o.
3: Tọ́ nígbà wọn pè yẹn ni kò yẹ ẹ̀ṣọ́. Nígbà wọn bàbá yìí máa gbà yẹn lẹ̀ náà.
0: Wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni.
3: Kò
0: làákàyè.
3: Àwọn bàbá yín ní orílẹ̀-èdè mi bá ti wá gbà wọn láti bàbá wọn jágun.
0: Ẹ kù làákàyè. Mo dúpẹ́ bàbá mi. Ṣéun.
3: Bàbá ìta láì gbogbo ohun tí jẹ́ta níbi òní kan láì.
0: Àmì Ọlọ́run àtẹ̀yìn náà tọmọtọmọ.
3: Wọ́n sábà máa sọ pé kò ní tèmi
0: dé. Oní ti wá dèrè, mò ń bọ̀ lórí yẹn láìpẹ́. Ẹ tiẹ̀ yọ̀ tààrà lénìí. Mo dúpẹ́ bàbá mi, ẹ yọ̀ tààrà gan lénìí. Èní ti wá dire. Ẹ rí pé bọ̀rọ̀ ṣe rí nìyẹn. Mò ń bọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe o. Ẹyin gan ó láyọ̀ lénìí. Olúwa mà ṣe wá lóore tààrà mà ni. Mò ń bọ̀ mi ò tí ì dé. Ẹ ṣeun. Mo dé tán. Ẹ wá jọ yọ̀ ni ẹ ṣeun. Ọyẹ́ gbẹ̀yìn náà. Mo dúpẹ́ o. Ẹ kílé o. Hello. Ẹ mà ká lẹ́sà ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ lẹ ti mọ́.
4: Abdul
0: Tọ́ ẹ káàárọ̀ sà.
4: Abẹ́lá sọ̀yọ́.
0: Ẹ káàbọ̀ sórí ètò bàmí.
4: Afẹ́ dúpẹ́ ni.
0: Ẹ ṣá wò.
4: Afẹ́ dúpẹ́ fún àwọn àgbààgbà tí ń sá sí àṣàgbà tí ń tàn yàn ṣe.
0: Kílẹ̀ fẹ́ dúpẹ́ lé lórí.
4: Orí àlẹ́ ọ̀pẹ́sì. Àlẹ́ ọ̀pẹ́sì kàlà fẹ́ dúpẹ́ lé lórí. Orí gbogbo sáà máa ń pinlẹ̀ gan-an ìdí kálùkọ́ nígbà dípẹ́ tó jọ́ ìjọba oṣù kan ní Ìkà má ṣe yẹn kan bẹ́ẹ̀.
0: Kẹ́kàn má ṣe nǹkan kan rárá.
4: Bẹ́ẹ̀ni, kí n kà gbọ́ pé wíyì wíjì torí àwọn atẹnujẹ́jẹ́ pọ̀ pé ewéji wíjì okùn kankan lẹ́yìn rẹ̀ láti ní àṣà fún wa. Wọ́n á fẹ́ bá wọn àgbàdo pẹ́. Ní wàá fẹ́ fẹ́mi rẹ̀ pé ní wàá fẹ́ tẹ́ ta òṣìṣẹ́ láàárọ̀ la, mo ṣe káàdà pọ̀ kan lọ́wọ́ ká ìbá ń pẹ́ fún wa.
0: Tí yín ò ní bàjẹ́, ìbànújẹ́ ò sì ní wọnú ilé yín, mo dúpẹ́ gan. Bàbá mi n ó sì ṣe bẹ́ẹ̀ ẹ kò gbá bọ̀ àwọn tó mọ̀ mí mọ̀ pé bó ṣe máa rí ni.
4: Tó gba mi yẹn kọ́kọ́ láti bá ní kápá yẹn máa wọn kọ́ láti bá bí nǹkan láwọn ìdánwò nípa mọ́ àti ìwọ náà làwọn àṣàbá. Orí di tí a yọ ọ́ lẹ̀ tọ́lọ́wọ́ pé wọ́n padà jù lẹ́yìn ìlàjẹ́.
0: Ọlọ́run mà kò ṣe ọlá o. Igi tí wọ́n mọ̀ ọ́mọ yọ sílẹ̀ tí wọ́n yọ kó nu
4: náà
0: tó wá padà jò sẹ́yìn. Ẹ̀wọ̀ lọ́hun.
4: Ní ọmọ alágbájá kí ló lè jẹ́ kaná wàá tún sáré pàtó fún ọ lóúnjẹ pé àsìkò ẹ̀dá wò rí dúró.
0: Olúwa ò sì ní dáwọ́ ìyanu dónú ayé tiyín náà. Bàbá yín dúpẹ́ ẹ ṣeun. Ẹ ṣe o. Ojú òní ti wá. Kai, that's good. Princess Afeji sọ̀rọ̀. Ó ní may God continue to use us as a source of help and happiness to many people. Thank you so much. Lami Lukman láti orílẹ̀-èdè France. Ìyín náà ò ní ṣòro ṣe. Ẹ dábò ẹ̀yin tẹ̀ ń gbọ́mọ ẹja padà sójú òpó lórí Facebook yẹn. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ yìí. /FM 105.5 Ìbàdàn. Ònkà tó wà ń bẹ̀ ti kéré. Mo dẹ̀ mọ̀ pé nẹ́tíwọ̀kì yẹn tó hàngì làwọn àkókò kan ló fà á. Wà lójú òpó àti ìlọ. Òun tẹ́ dúpẹ́ fún tààrà pọ̀ láàárọ̀ yìí. Ó kẹ́ ẹnìkan tó ti wà lójú òkú mẹ́. Hello. Ẹ káàárọ̀ sà. Àbá yín dúpẹ́ ẹ kú ojúmọ́ o. Olúwa ṣeun sà. Nẹ́tíwọ̀kì yóò máa clear dáadáa, kí ló ṣẹlẹ̀? Èyà àwọn èèyàn ló pọ̀ ẹ má bínú. Èyí tẹ wọlé iná òun yóò jáde dáadáa.
5: A wà ní.
0: Ó yá kílẹ̀ àti à ń gbọ́ yín díẹ̀díẹ̀ kílẹ̀ fẹ́ ṣàlàyé.
6: A ti
0: Olúwa ṣeun. Wọ́n ra ìwé. Ẹ sì dúpẹ́ lórí ẹ̀. Èmi náà ti rápẹrẹ ẹbẹ. Ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ yìí? Olúwàjí ń bàdàn ní àyín. Ojú òní tẹnì kọ̀ọ̀kan yín. Ẹ ṣé. Olúwa ọ̀dẹ̀ ní padà lẹ́yìn ẹ̀yìn náà. Mo dúpẹ́ o. Ẹ ṣé. Yàló ta ló wà ńbẹ̀? Ẹ̀lò ẹ̀ káàárọ̀. Ìpè yẹn já. Ẹ̀lò. Àwọn nọ́mbà tó wọlé sílé agbára rèé lẹ́yìn nọ́mbà tèmi ló pọ̀nà mọ́ tìjà ní tìka lára mi. Àwọn nọ́mbà tó tún wà ń bí ẹlé pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 070-6949-3000 070-6949-3000 tàbí 070-1447-770 àwọn nọ́mbà tó wọlé sọ́dọ̀ wà níbí nìyẹn. Àyè ta ti ń báwọn èèyàn dúpẹ́ la wà yìí.
6: Ìpèsè búburú tàbí mọ̀.
0: Àwa náà sì ń bára wa dúpẹ́.
6: Ẹ̀rí ọkàn mi máa lò fẹ́lẹ̀ yìí.
0: Torí àrà tọ́lọ́run ń dà yìí.
6: Ẹ̀rí ọkàn mi jọ̀wọ́ dá mi láre.
0: Tọ́lọ́run ò bá ṣe tàdí bá ṣe gan èlò ẹ káàárọ̀.
7: Ẹ káàárọ̀
0: sà.
7: Ẹ dákun àfẹ́mi à ń gbọ́ láìpẹ́. Wọ́n wá sọ nípa bí àánú àṣírí
0: Chesis flower bẹ́ẹ̀ fún yẹn láàrín bẹ́ẹ̀ wo.
7: Bẹ́ẹ̀ fún
0: yẹn o ti jẹ́ ẹnu ẹ̀ ṣeun. Ẹ̀lẹ́ ọ̀ta ló wà lójú òpó. Ìyá ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn àwọ̀ ráyè yẹn. Pẹ̀lú bí pèsè ń wọlé lọ́tún ló sì yẹ tá a bá ti gbọ́ láǹfààní ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn dákun ẹ̀ káàárọ̀ sà.
7: Ahmed mo ń sìn láti lọ abẹ́kúta.
0: Láti abẹ́kúta ẹ káàárọ̀ bọ̀dá Ahmed. Ẹ ṣeun.
7: Mo kí àwọn àgbààgbà o.
0: Yes sir.
7: Ọ̀dẹ̀ kí ẹ̀yin náà ọ̀fọ̀fúgàmù.
0: Olúwa ṣeun sá.
7: Ẹni tí ní gbọ́tẹ̀nì ẹlẹ́ni o, agbára náà.
0: Àmì Elédùmarè.
7: Alọ́ àtàbọ̀yìn ọlọ́wà máa fa mọ́.
0: Àmì Olódùmarè ẹ ṣeun àtẹ̀yìn náà.
7: Bàbá ẹ rí àwọn àgbààgbà ẹ gbọ́ mi. Àwọn ìjọba ní àwọn program bẹ̀rẹ̀ kọ́ máa gbọ́ ni. Ó yẹ kọ́ máa fún àwọn àgbààgbà yẹn ní nǹkan kan. Wàhálà torí wọ́n ń ran àwọn èèyàn lọ́wọ́.
0: Wọ́n ń ran àwọn èèyàn lọ́wọ́.
7: Olóògùn náà. Ó yẹ káwọn ìjọba kọ́ wà kọ̀ọ̀kan máa ṣe fún
0: wọn.
7: Kíá ló ṣe bẹ́ẹ̀ ni. Then máa rọ àwọn tá a jọ ń gbọ́ ètò yìí.

0: ti de ipe to e ka ma gba ipe awon eyan sugbon je nsare gba ti yin
1: eni yen ni atosi olojo pe pe mo de gbo ti dadi kan ti so pe yan se kono furu epo kashi yan ge omi wa ran ti awon kan merin na pe lojo yen omi ran ti awon kan meji to ti
0: ti da ko
1: si wa ran ni yen ko ti ma gbo program yen ba lo
0: eja ma baba awon gbo da yin itokun lo to wa no we sugbon wa ba yin da won to be se bere fun ko si wala telo talo ambe bin ja ipe lara ro yi o telo talo ambe yen e ka ro hello hello e ka ro e ka ro sa yàtọ̀ ti ń wà. Olúpẹ́lọ́wọ́ Elédùmarè. Àyípadà yẹn ò délẹ̀ lágbára Ọlọ́run láṣẹ Elédùmarè. Ogun tó dẹ̀ ti ṣẹ́nu ayé yín ọ̀tún ní gbójú wọn kò ní gbórí mọ́ lágbára dànù wáyé. Mo bá yín yọ̀ ọ́ Olúwa Ṣẹ́gun náà délẹ̀. Hello.
2: Ẹ
0: káàárọ̀ ma.
2: Wọ́n ti jẹ̀bú ọkàn wa ní Sunday.
0: Yes, ma.
2: Ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
0: Ẹ ṣe.
2: Lórí ọkọ ẹ̀gbọ́n mi kan. Ìgbà tí ẹ sọ̀rọ̀
0: ewé. Ewé.
2: Olóbe.
0: Ẹ̀yin olóbe.
2: Pẹ̀lú orí Fẹ́lá. Àti onígùn. Ọkọ ẹ̀gbọ́n mi ó ti lásìjọ́ láti ọdún mẹ́ta tí ò lè dìde nílẹ̀.
0: Tí ò lè dìde nílẹ̀.
2: Ṣùgbọ́n gbà pàdé ó kú ní báyìí.
0: Olúwa ọmọ ṣe é. Ẹni yẹn ti bẹ̀rẹ̀ sí rìn.
2: Bẹ́ẹ̀ni.
0: Lẹ́yìn bí ọdún mẹ́ta tán ti lásídẹ̀ǹtì tí wọn ò lè dá dìde ńlẹ̀ mọ́. Lẹ bá ṣe ewé ẹ̀yìn olóbe. Orí pẹ́ńdápù.
2: Bẹ́ẹ̀ni. Àtẹ̀mí.
0: atomi dun no ba bere si mu lara ba bere si ya ah
2: lara bere si ya lo bere si
0: ah ah no ba nka won yen ladugo no nlo were were were oro yi to pe waju eledumare won da gbada bole won lo sita ah won mo yare oh lati jebu oluwa ese oku kan la da ni waye tun so de la yi pada yi ani gbogbo iran inira pata lato kedele adari waye o ni je ka wa ba won mo bi ti wo kokere mo gbo kan si ko gbo mi dada sami ko gbe itu amimi ohun ti ma mu kede o wa nu ile ko ma gburo ode tabi iran ti so mo ede yen deru aruka nu aye aisen no npe be gbogbo wahala ta wa se lori iduro ani ba won je lori idubule oro jade ase de tele mo nbo
3: a pe de ara fa won to mo ye
0: oluwa ese si kante
3: ide olori baba a pe de ara fa won to
0: mo opolopo nfa igba lo wa nile to ni refe fe pin ṣùgbọ́n adá ni wáyé adúpẹ́ òun ọba bíi tẹ ràn wá lọ́wọ́ yìí tádẹ mọ̀ kó ṣe bẹ̀rẹ̀ ni àná dalẹ́ lọ́jà ti wá ìmáàmù tí ò ní mọ́ṣáláṣí congratulation ààyè yìí gan lèmi gan ó gbà wọlé ìpè ń wọlé lọ́tún lọ́sùn ìgbẹ́gin tó tó máa dáhùn yẹn lóhùn gbogbo ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá látòkè délẹ̀ nílé àti látòkè òkun ẹkú oríire gbogbo ẹ̀yin àgbààgbà tádẹ́ni wáyé lò láti tún orí ilẹ̀ ṣe kú oríire lùpọ̀nà ọmọ tìjárí èmi gan kíra mi kú oríire nú ayé mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pápá jùlọ fẹ́yìn àgbà mi ẹ ti wáyé wá kọ̀wé ìtàn tó da ìtàn òní gbàgbé yín nílẹ̀ kóòtù òjíire pápá jùlọ lè àdúláwọ̀ ẹ̀yin lẹ yí ìtàn ewé àtegbò ẹ̀yin lẹ yí padà ohun tọ́pọ̀lọpọ̀ èèyàn nígbàgbọ́ nínú ẹ̀ ni pé wọ́n ń fi ewé àtegbò ṣe nǹkan re bí ìbá ṣe kán fi bá tọmọ làkejì jẹ́ ṣùgbọ́n ilẹ̀ kó sáwọn èèyàn lẹ́nu pé kò rí bẹ́ẹ̀ ìyẹn ni màá ṣe máa kí wa kú oríire ìṣẹ̀lẹ̀ alágbára kan ṣẹlẹ̀ lọ́jọ́ sunday tó kọjá ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá ìdílé aláyọ̀ kan ọkọ àtìyàwó kan tádẹ́ni wáyé kádàrá kí wọ́n ó ti fẹ́ ra wọn fódìdí ọdún mẹ́tàdínlógún sẹ́yìn ni wọ́n ti ń gbé lọ́kọ-láya pẹ̀lú ìyọ̀ǹda àwọn òbí àwọn méjèèjì àti jẹ àti mu kọ́ ni problem wọn nú ayé wọn ò dẹ̀ ṣàìsàn ṣùgbọ́n ìgbéyàwó ọdún mẹ́ta láì ní ṣùgbọ́n ìgbéyàwó ọdún mẹ́tàdínlógún yìí ó ní ṣùgbọ́n kan nínú kí ni ṣùgbọ́n náà ìgbéyàwó ọdún mẹ́tàdínlógún ò lè sọ kò sọmọ nù gbéyàwó wọn nígbà tá a ṣe ó kù sàátà ká ṣe àjọ̀dún alákọ̀ọ́kọ́ ni wọ́n darapọ̀ mọ́ ìrìn àjò ẹ̀dá adẹ̀jọ ṣe ni àjọ ṣe ẹlẹ́ẹ̀kejì ní january ọdún tó kọjá ojú ta wà nú ẹ̀yìn kódà èyí tó jẹ́ ọkọ ìyàwó kó ipa tó lágbára ìdílé yẹn ṣe àdúrótì tó gá yàtà ní december ọdún tó lọ yìí fún ìpalẹ̀mọ́ ìrìn àjò ẹ̀dá ti january 10 tá a ṣe kọjá ọmọ nàìjíríà ibi kálukú bá fọlọ́wọ́n ba rẹ̀ sí ni ó ti bá àwọn àtìlẹ́yìn wọn yìí ló jẹ mí lógún ló jọ mí lójú ló jẹ́ kí n bá wọn tẹsẹ̀ bọ́ ìgbéyàwó ọdún mẹ́tàdínlógún ò lè sọ àbí kílà kí ló fà á léyìí tí ọ̀pọ̀ àwọn àgbà sì ni ọmọ tìjà ní manìṣó àátẹ̀lẹ́ ọmọ nàìjíríà pẹ̀lú àwẹ̀ àtàdúrà àti gbìyànjú mo láyọ̀ láti kéde fún gbogbo àgbà ńlá ayé ní ọjọ́ sunday tó kọjá lọ yìí. alejo ayo sore mi ti kalara mi ati awon iko mi abale silu eko nibi ta ti lo se iko mo leyin odun 17 ti idile ti fera won ti won oloyun lata ro daleri oluwa de won lohun lojo sunday to lo lohun ojo sunday to lo ila lo se ko mo ilu ko fayo ara ya gaga inu won dun lati fogo feledu mare pa won ba irin ajo eda pade nu aye gbo mi daada ba won se n pariwo eledu mare ti won kirin ajo eda la wa n ki awon agba la won agba n ki olohun ohun ti mo n so oye wa wo pe rin ajo ya ti lagbara gan fun odun 17 years ile ewosan to gaju nle ibadan won lo bi igba teyan lo ja oba ni se yen le ni ile ewosan to gaju nilu eko to je ti joba won lo bi igba teyan lo sodi ni abi ohun ti mo n so oye oro ode tan sibe wa wo specialist hospital kakakiri abi awon doctor private doctors specialist iara de laarin oko ati yawo wallahi mo fọlọhun eledumare mo fi seri oro won bi nkan won fura won ni won loyun won si bi.

0: sì jẹ́ kí àfojúsùn ètò yóò sì máa jó ilé ìdúrà rẹ̀. Ta ló wà ń bẹ̀? Ẹ káàárọ̀. Yes, sir. Network yóò da. Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
0: Ó yẹ ti wà lórí afẹ́fẹ́ wa ń gbọ́ yún.
1: Ẹ jọ ní mo pe láti Ajibambo ní Ajibambo ní Ondo
0: State. Tato Ondo kílẹ̀ fẹ́.
1: Bẹ́ẹ̀ni. Pajápajá owó àti pajápajá ẹsẹ̀ ni mo bèrè nǹkan rẹ̀.
0: Ọ̀dà mo ti gbọ́. Ta ló wà ń bẹ̀ káàárọ̀? Ẹ ṣeun.
2: Ẹni ti ní ìdìbò ní.
0: Àmì Elédùmarè.
2: Ọlọ́run fa àmì lọ́wọ́.
0: Àmì Olúwa.
2: Gbogbo ìkọ́ ìrìn àjò ẹ̀dá. Àmì ṣùgbọ́n bọ́ ní ìpàdà lọ.
0: Àmì bàbá wa.
2: Ẹ̀rí mi wá sí àwọn màmá wa fi ẹ̀ka sílẹ̀.
0: Kí ni nǹkan náà?
2: Iṣẹ́ òdòdó ọlọ́jà kù.
0: Fún
2: ẹni tí bá ń lálàákàlà.
0: Bẹ́ẹ̀ni.
2: Ìyàwó mi máa ń lálàáfẹ́ ò máa ń ìbálòpọ̀ lọ́pọ̀.
0: Ìbálòpọ̀ ojú oorun.
2: Bẹ́ẹ̀ni.
0: Mo
2: sì fi iṣẹ́ yìí. Mo sì lò fún. Mo já ìtànà ẹ̀. Oṣù yẹn. Méje mo lọ pọ̀ mọ́ òrí. Mo sì fi ra orí ìdodo rẹ̀ lálẹ́ ìpàdé. Pẹ̀lú ògbó ọlọ́run láti ìgbà náà. Ìyàwó mi ò lálàáfẹ́ ni mo bẹ̀rù. Mo fi ògbó fọlọ́run.
0: Olúwa ò ṣe o.
2: Láti ara kọ àwọn ìrìnàjò ẹ̀dá àti àwọn àgbààgbà náà. Wọ́n ó pẹ́ fún àwọn onífojúsopọ̀ ọmọ.
0: Àmì Elédùmarè.
2: Nínú onífojúsopọ̀ ọmọ.
0: Àmì o.
2: Báyìí bá ń jẹ́ ayé, tí bá ń jẹ́ ìgbà, bá ń pẹ́ ayé kò ní mú ni o.
0: Àmì Elédùmarè.
2: Kò ní mú àwọn ikọ̀ ìrìnàjò ẹ̀dá o.
0: Àmì.
2: Àti àwọn àgbààgbà náà.
0: Ẹ ṣeun. Mo dúpẹ́.
2: Mo wà ní túbí bá sínú èdè lágbára lọ́run.
0: Àmì Elédùmarè ogun tó ṣẹ́nu ayé ti ìyàwó ti iná ò ní gbórí mọ́. Olúwa ṣeun. Mo dúpẹ́ bàbá yín yọ. Ẹ ṣé kò sí wàhálà. Ké.
3: Gbogbo ẹ̀dá kan lè máa tiraka mọ́ lọ́run lóṣù. Gbogbo ẹ̀dá kan lè máa tiraka.
0: All right. Ṣé mo sọ pé àárọ̀ yìí àtàlẹ́ yìí ó lágbára? Kò máa tí ì tàn. Ọ̀rọ̀ ajé àṣe báyìí jẹ́ kí n tún jẹ́ kẹ́ ẹ gbọ́ kàn sí kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run ló dé kì í ṣe èèyàn. Olúwa ló dé o kì í ṣe èèyàn mọ́.

0: ń ta àgbo mo lè máa ń ṣe ṣíṣe mo máa ń ṣe ṣíṣe mo ń ṣe olómi mo ń ṣe ọlọ́tún ṣe gbogbo rẹ̀ fún àwọn èèyàn so mo máa ń ṣe àgbo infection fún àwọn èèyàn tó dẹ̀ máa ń ṣiṣẹ́ tó dẹ̀ máa ń ríṣẹ́ rẹ̀ bọ́ ṣe mọ ẹni ara lo oògùn so the time kan bàbá kan wá mo fún òun tí ló ti ń yọ ìtútù tí ìtútù yẹn ń ṣe báyìí ti yàn gidi so mo wá fún àgbo gẹ́gẹ́ bíi tí mo máa ń ṣe ó wá padà wá ó ní mọ́ mi ó lágboyè ó ló dínkù ni bọ̀ kò lọ́tún ìtútù yẹn sì ń wà tí ọ̀sùn ló fún ṣe ní olóhùn ń lò mo wá tán fún ní ègé kò wá wá mọ́ nígbà tí mo wá padà wá rí ó tẹ̀lọ́ rẹ̀ kan wá báwo wá ni ó ní mọ́ mi ó ní ó sì wà nbẹ̀ ó ní sì wà nbẹ̀ ó kàn dínkù díẹ̀ òun ni bọ̀ ó sì wà nbẹ̀ mo wá rántí tí bàbá wa sọ lórí rédíò mi ló sọ pé dájú ẹni báyìí ló sọ so mo kí wọ́n ní ká bẹ bàrà wọ́n ní bàrà yẹn pé ká bẹ ká kẹ́gùn sí inú rẹ̀ kúrò ká wá gé wẹ́wẹ́ sínú ike ká wá ra ṣúgà alágolo ká fi pò dáadáa ó yọ sun omi wọ́n lómi tó bá sun lára rẹ̀ ká yọ sínú bọ́tù kan ká máa lò ní ìlàjì salt gas lẹ́ẹ̀kan lójúmọ́ ìlàjì salt gas yẹn lẹ́ẹ̀kan lójúmọ́ mo ṣàṣì àgbo yẹn fún ọmọkùnrin èmi ti ẹ̀ dé mọ́lẹ̀ di ijọ́ kejì kó fi lè lómi dáadáa ó dẹ̀ sun omi omi rẹ̀ yẹn náà ni mo yọ mi jẹ́ kó lómi kankan mo sáré sínú bọ́tù mo bá gbé fún ikọ̀ lọ rí èlò pẹ̀lú ìyànjọ́ ọlọ́run ọmọ yìí padà wá ń gbà tí o kò pọ̀ sẹ́ẹ̀kan rẹ̀ tó fi padà wá tí ń dọ̀bà lẹ́pẹ̀ mọ́ mi ó lágbo yẹn dáa wúlò ń tọ́ílẹ́ẹ̀tì ó lóhùn ìyàgbẹ́ bíi ẹ̀mẹta ó ní pígbẹ́ yẹn gan bí gàṣẹ́ yẹn ìyàgbẹ́ rí lára àwọn ṣe ń na tára àwọn fúyẹ́ létùtù ò wá mọ́ o kò wí kódà mo tiẹ̀ fi ilé ẹ̀ kankan rárá
1: àtọ̀ sí létùtù ò wá mọ́
0: náà mo ṣe ètò ìrìn àjò ẹ̀dá ìmọ̀ sí o tọ́lọ́lọ́run ṣe ọ̀rọ̀ àná òun ni ìyẹn tí yẹn náà tó padà wá pípa àgbóyin dáa kò ń ti ṣàgbóṣàgbó ń ti gbabẹ́rẹ́ gbabẹ́rẹ́ ń ti lo oògùn lóògùn tó mo dúpẹ́ gidigidi gan ni òyìn.

0: Alo ambe e karo. E karo sa. Ah. Ami Lady Mary. Ami Lady Mary. E shun.
1: Alo ni fini.
0: Ami Lady Mary.
1: Akoko ti mo koko gbo ni.
0: Okay.
1: Daro lo.
0: Ami.
1: Da ku mo mo ti leni.
0: Awa pẹlu ni papapa o to rọrọ mo fe gba koja sodo awon ti o bere fun iranlowo oya
1: ara won mo ngbe
0: ki le so
1: ara won mo ngbe
0: mama yin ara won mo ngbon
1: to ma ti juju awon
0: won to eni odun melo
1: elu
0: won te ni odun melo any?
1: What
0: you over 60? Okay, kosi wala. E ma worry. Awon agba o ba yin face won ton ba lilo. E ma ba eto ye bo won bo. E seun. Hello, ta lo wa nbe? Oye karo ni papapa o.
1: Ira ejo mo ni bi yan lowo won agba ni.
0: Nte ba fe ni ke so akoko ti lo. Oya.
1: Mi gba de po won aye awon agba won de yan so nu gbogbo tin ja de won di gba lare yan se yan ba promise mi lowo ni so ko ne fun mi ba je pe ati ja ade mu wa ron no no ra ra se won ni won bo mi
0: e te ni odun melo
1: 35 years
0: se ni yawo nle
1: ben sa
0: sugbon kan o rogbo rara
1: I'm going to go to the house.
0: E je nfiyen gba ipe bi meji abi meta si awon to ba ni penija kan abo mi. Ke bena le son si waju. Ke wa soro nipa iwe wa. Elo ta lo wa nbe ka ro ni papapa.
1: Yen ejo do ni ajo sa.
0: Olorun lo ma ye ba mi.
1: Aye gba mi lo soro sa.
0: Ah, aye gba mi ayo dele oloyi agbalagba.
1: Baba kemi olagun.
0: Odupe lowo iledu abe tun ro ni bayi.
1: Baba enu ope wo mi fa
0: lagbare iledumare
1: emi na ti te kon completions bi 3 million
0: mo ti wete
1: emi na tan don bi mi
0: inu yin gbodo ma dun na ninu ti wo si ni baje lai lai
1: tori pe aye ope nyo
0: o njo lo si ose
1: baba lati mo gba si ko sa
0: yes sir
1: ohun ti mo fe so ni pe e ri pe ni last week mo so pe ti o ba si agbado pe ko si epo yo ba si su
0: ko si ta pe niyan
1: nigbati eni tin ta gbo
0: to
1: soro soro ko mo ti soro soro
0: nigbati
1: eni kan jo si o ni o gbo se kan lori program o lo nta ni 3000 gbogbo wa na agbagbe lodun na lo
0: be ni
1: eni kan wa lo nta ti won se bayi won mo pe wa nígbà tá ń dúpẹ́ ǹjẹ́ sọ fáwọn mú nǹkan bọ̀ wá fáwọn àgbààgbà
0: wọn sọ bẹ́ẹ̀
1: bàbá ó lọ fàáfà
0: ẹ kú làákàyè
1: táwọn náà bá fẹ́ kówó táwọn náà gbà ó mọ́wọ́ kí wọ́n tètè dá padà ìwà bàjẹ́
0: ẹ kú làákàyè ẹ ṣe mo dúpẹ́ ó ti yé mi màá wò mo ti ṣe gbé kalẹ̀ tí yóò ní bàjẹ́ ẹ kú làákàyè ká lè mọ̀ pé irin ayọ̀ ẹ̀dá ọlọ́pọ̀lọ́ gbé yẹn ló ń gbọ́ ewu làbá tún wá wí báyìí torí Iledumare mama wa ti won je ya lagbo e ku aseyori e gbiyanju ibaro yin pe eyo ororo ninu eran oluwa lo mo ye eda te fi kini yen toju ti o si ma ri be fun yin atawon nkan mi na te tun gba lati rin ajo eda ti o si ma je fun yin e ma je o je pe ope ori ahanika torí pé yìí náà ti ń tà kọrọ ẹ ti ń pa tọrọ kọbọ ń bẹ yìí yára kéde pé gbogbo àwọn tó bá fẹ́ ṣèyànjú bóyá wọn fẹ gbìyànjú láti fẹmí ìmoore yẹn lórí ọrọ ìrìn àjò ẹdá yìí pàápàá jùlọ fún àwọn àgbà tàbí ká sọ wípé wọn fẹ ṣàtìlẹyìn fún àjọdún èyí tó ń bọ lọnà alákántì nàmbà tó jẹ ti ìrìn àjò ẹdá kódà ìrìn àjò ẹdá gan ló ń bẹ lórí ẹ polaris bank dẹ ni báǹkì wa máa pè nọmbà yẹn ní kọpẹkọpẹ yìí ìrìn àjò ẹdá concept polaris bank máa pè àkáǹtì nọmbà ní kọpẹkọpẹ kálukú mú gègé lẹ kálẹ̀ fẹ́ dúpẹ́ fáwọn àgbà yẹn ẹ kàn ṣe síbi ẹwà fèrèsìtì ránṣẹ́ sí mi kò báyìí la ṣe é fún ọ tó bá sì jẹ́ pé tó a fẹ́ ṣe síbi afẹ́fẹ́ ṣàtìlẹyìn fún rìn àjò ẹ̀dá fàjọ̀dún tó ń bọ̀ ni tàbí mi náà ti ẹ̀fẹ́ fẹ̀mí ìmoore hàn bí ọlọ́run ṣẹnu ayé kálukú yìí náà lágbára abẹ́ni tó jẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ tó fi bímọ rẹ̀ ń rọ̀rùn ṣé yẹn ni ọ̀tọ́pẹ́ lòun ṣe ẹ jẹ́ ń gba ìpè bíi méjì sí kí n wá láǹfààní àti pàkán nọmba yẹn jáde lẹ́yìn ìgbà náà kí n wá sílẹ̀kúnlẹ̀ fún àwọn àgbà ìpè àwọn tó bá nípèníjà kan àbó mi òun ni mò ń gba ẹ̀ lóhùn.
1: ẹ
0: káàárọ̀ ọba mi.
1: ẹ fẹ́ fún ọjọ́ láti kéré dé.
0: kílẹ̀ fẹ́.
1: mo fẹ́ ta ilé kan ní àwárí jàrá.
0: ọ̀kẹ́ ọtí dá sọ̀rọ̀ orí afẹ́fẹ́ lè yíṣá èyí sọ̀rọ̀ orí afẹ́fẹ́ ẹ pè wá nílẹ̀ bá mọ̀ nìyẹn dákun.
2: tó bá ti lórí kì máa rí kan.
0: ká ló wà ń bẹ káàárọ̀.
1: ẹ káàárọ̀
0: sà. ó yà yà wá nípa pàpà ẹ̀kọ́.
1: mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ni.
0: olùwà ló máa ń rẹ̀ dá lọ́wọ́ kí lẹ fẹ́.
1: ọmọ mi gbìyànjú ọkọlé ká fún mi. ọmọ náà wọn máa ti sọ lọwọ mo jẹ orówó mà ilé náà gan ò ṣe é gbé.
0: kí ló ṣe lé.
1: wọ́n ní amadu ń bẹ̀rù.
0: wọ́n lẹ̀ gbọ́dọ̀ dún lé ọ̀hún ṣe wá fi rẹ́ǹtì ni àbí ẹ ti pa.
1: àti ẹ ti pa ni àti pa ni.
0: ó tó bí ọ̀sẹ̀ mélòó tẹ ti lé pa báyìí.
1: ó ti ń lọ bí ọdún kan.
0: kí kán tó ní kẹ kúrò ńbẹ kí ló ṣẹlẹ̀.
1: a ti gbìyànjú akárí tọ̀tọ̀ akárí sọ̀tẹ̀.
0: kí ló fi ṣe yín ṣé nǹkan kan ń gé yín jẹ inú ilé ni àbí nǹkan kan ń dẹ̀rù báyìí.
1: nǹkan
0: ìlú wo lẹ ti ń sọ̀rọ̀ yìí.

0: Ẹlú ẹ káàárọ̀, ta ló wà ń bẹ̀?
1: Akójúba akóso.
0: Olúwa ṣeun.
1: Ìrìn àjò ẹ̀dá o.
0: Olúwa ló yé o.
1: Àti ìṣẹ̀lẹ̀ àtàárọ̀ o.
0: Òun lẹ ti wọlé yìí, olúwa ti
1: ṣe. Mi
0: náà fẹ́ bẹ́ẹ̀ ni
1: o. Ọ̀pẹ ti ní pé ó dá lórí ẹjọ́ mi kan, ó ta ilé ọmọ ni. Gbogbo ọ̀sẹ̀ tó bá ti fi orí kan lẹ̀ báyìí, ọjà máa ń yàtọ̀ dáadáa ni. Ọjà máa ń yá. Ìgbà orí tẹ́ máa fi lè gbà nǹkan tó máa fi lẹ̀. Àwọn èèyàn máa ń rà dáadáa. Pẹ̀lú ìpọ́nlọ àwọn àgbà. Ọlọ́run ó pẹ́ fún wa.
0: Àmì ẹ̀lẹ́nu. Òní
1: ráre nu ayé.
0: Àmì ẹ̀lẹ́nu. Ẹ̀yẹ́ wà
1: níbi ìdàkúdà.
0: Àmì ẹ̀lẹ́nu.
1: Àwọn iṣẹ́
0: àlọ́ àlọ́ àti ìlàgbọ́lá. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀lẹ́nu. Àmì ẹ̀l

sọ lẹ́ẹ̀kan pé ìrìn àjò ẹ̀dá ní àkáǹtì nọ́mbà. Ìrìn àjò ẹ̀dá kọ́ sẹ̀mtì gan ni àkáǹtì ìmọ̀ ẹ̀. Mo lárí ìsìdẹ̀ ní báǹkì tá à ń sọ nípa rẹ̀. Wà á tẹ́tí kò gbọ́ àkáǹtì nọ́mbà yẹn rèé. 409-400-4305 Magic Finger le ba mi tẹ soju opo. Akan number irin ajo e dani yen. Emi na fe dupe mo fe